0: palẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù á mi ti ti ti. Àtúpalẹ̀ dé. Ẹ kọ́ ń bọ̀ kì. Ẹ jọ kí ìròyìn. Níbi tá ti máa fọ́n gba yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀. Ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó máa dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó máa gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti máa bá wa fojú sunukun. Wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú àtólé ojú àtokò. Àtúpalẹ̀ ọba ló ládé orí èjìgbàrà ilẹ̀kẹ̀ nítawọn ìjòyè.
1: O ń fẹ́ sinmi létí, o ń gbọ̀nrìn rè dọ́kàn. Ìkànnì Diamond 88.7 FM.
2: Ọkàn ẹ̀dá ènìyàn kún fún kìkì gẹ̀dẹ̀gẹ̀dẹ̀. Àyàfi dígí Elédùmarè arínúròdì àmọ̀ràn ọkàn ló lè gbé jáde fọ̀ ọmọ tónítóní. Ẹ wá kú àmójúbà àkọ́tún ètò kan ètò kan. Tí ó máa tú pẹ́ẹ́rẹ́pẹ́ẹ́rẹ́ àwọn àbàwọ́n tó fi mọ́ ìdọ̀tí tó sodo sínú ọkàn ẹ̀dá ènìyàn. Dígí ọkàn. Ohun gbogbo tẹ́dà bá jẹ́ tàbí gbèrò bẹ̀rẹ̀ láti inú ọkàn. Bẹ́ẹ̀ ni ìgbé ayé ètò dé ṣàfihàn àwòrán ohun tẹ́dà jẹ́ nínú. Dígí ọkàn. Ètò pàtàkì tí ó mú ìdàgbàsókè ohun àyípadà ire bá ìgbé ayé tẹ̀mí wa. Nínú èyí tí ìgbé ayé tara náà yóò sì máa fi èso ìwà bí Ọlọ́run tó ń ti ìgbé ayé tó ṣe wẹ́kú pẹ̀lú òfin Ọlọ́run hàn. Dígí ọkàn. Ilé ìwòsàn tẹ̀mí lórí afẹ́fẹ́. Níbi tí Ọlọ́run yóò ti máa ṣe ìwòsàn ọkàn gbogbo. Dígí ọkàn. Ẹ pàdé Ọlárẹ̀wájú Oyè wọlé dúkìá Ọlọ́run lórí ètò yìí. Ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin aago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀. Dígí ọkàn. Nílé iṣẹ́ rédíò tó ta wọn yọ yìí náà ni o. Diamond 88.7 FM Ìlọrin. Dígí ọkàn. Ètò tí ń tú ayé ẹni ṣe ṣàwòtán ìwà pátápátá. Ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́.

0: ọmọ ìgangan.
1: The mother of this boy.
0: Olúwa sọ fún mi pé.
1: The Lord told prophet that.
0: Ìyá yìí ló bí.
1: This woman gave birth to him.
0: Ẹ̀yin kọ́ lẹ bí ọmọ yìí.
1: It is not your son.
0: Ọmọ yìí ló bí.
1: Your grandson.
0: Ìtò wa burú ni wípé.
1: What dangerous is.
0: Ọmọ yìí lọ́wọ́lọ́wọ́ yìí.
1: Your daughter now.
0: Ó lọ lé babaláwo tán ṣe júwe fún.
1: Went to Habali the church.
0: Ọmọ yìí ó wà lé babaláwo tán júwe fún.
1: In Habali they directed him to the
0: hospital. Ó wà bẹ́ẹ̀ bye bye.
1: He is there right now.
0: Ó pè yín pé òun fẹ́ lọ bẹ̀.
1: So you want to go there?
0: Bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ̀yin sọ pé ọ̀dọ̀ òkò tó lẹ́yìn ń lọ. Maya Kadula Mase. Manaye Kobi. Olúwa sọ pé. Wọ́n máa gbé àṣẹ jẹ kan fún ọmọ yín. Wípé kó máa gbé lọlé. Wípé tí ọmọ ìbá ti dé kó fún láṣẹ jẹyẹjẹ. Ọmọ yìí o. Ọlọ́run yóò yanjú gbogbo ogun rẹ̀ níbí lénìí. Bí Ọlọ́run ò bá ti ṣe.
1: God cannot do it.
0: Kò sí ohun tán pè ní orí òkè sí òní mọ́.
1: Nothing like my Zion.
0: A ò ní ṣèsìn níbí mọ́.
1: Nothing service yet.
0: A ò ní ṣèsìn níbí mọ́.
1: I don't worship yet.
0: Torí pé ìyá rẹ̀.
1: My mother.
0: Ibẹ̀ nílé aláwo.
1: In heaven.
0: Olúwa.
1: Lord.
0: Ṣé ti òkùnkùn ni yóò ṣẹ ni.
1: Darkness is there.
0: Àbí ti ìmọ́lẹ̀.
1: Or lie.
0: Bíbélì wípé.
1: Right to see.
0: A ti fún wa ní orúkọ kan. Tójú gbogbo orúkọ
1: náà.
0: Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Sunday. Sunday. Sunday. Sunday. Agbóyè létí ẹ̀ dáadáa. Ó gbúdọ̀ gbọ́ mi. Torí mo gbọ́ pé Olúwa wí pé wọ́n ti ń sọ pressure nínú ẹnu ẹ̀. Wọ́n ti ń sọ pressure nínú ẹnu ẹ̀. Ó gbúdọ̀ gbọ́ mi. Ó sì gbúdọ̀ láhùn sọ̀rọ̀. Ó gbúdọ̀ láhùn sọ̀rọ̀. Ó gbúdọ̀ láhùn sọ̀rọ̀. Ó gbúdọ̀ láhùn sọ̀rọ̀. Ó gbúdọ̀ láhùn sọ̀rọ̀. Kaiye Delimana Sara.

0: àwọn èèyàn ní pẹ̀pẹ̀ olúwa tó o bá ti ṣe kò ní sí orí òkè sí onímọ̀ olúwa olúwa orúkọ rẹ ti níyì tó ní gbogbo ayé orúkọ rẹ ti níyì tó ní gbogbo ayé ní gbogbo ayé ní gbogbo ayé ẹ bá ń fọmọ yẹn wá síbí báyìí ẹ fà wá síbí àwọn irinṣẹ́ sátani náà ló ti.
1: Instrument of Satan stood beside him.
0: Bẹ́ẹ̀ ni wọ́n ń lọ ọ̀fun.
1: Running his throat.
0: Bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ powder sí lójú.
1: Powder into his eyes.
0: Dumọ.
1: For him not to see again.
0: Sunday! Sọ̀rọ̀ ní orúkọ Olúwa. Sunday! Sunday! Ìjọba tó ṣẹlú ọ. Eja baba mada ya kataro ekoleba edu adana na ya ya ya ya

0: ẹ wá tún fọmọ yín lọ́mú padà.
1: Ẹ mọ̀ fún ó sì mọ̀ yàn gan báyìí kò
0: sí. Ẹ mọ̀ ó dìse.
1: Sì ó ti pé ó ṣẹ̀ṣẹ̀ pé wọ́n yẹ ni. Kan orí kejì tí mo wá fi ìpè yẹn fi wá fi bẹ Ọlọ́run tó wá ń ṣe torí ẹ ni ó ti block mi láti bí 8 years. Mo wá wá síbẹ̀ mo kàn pinnu pé mo máa tẹ̀ wá síbí máa wá lo 5 days bí mo ṣe.
0: Nínú bí ní Wemai.
1: Wá síbí mo tún lọ bí á mo lo 3 days bí mo lọ 2 days ní ibẹ̀ yẹn.
0: Ní Jesus City.
1: Yes, ó ṣàpè 5 days inú Jesus City yẹn ni mo wà tí mo ti pé obìnrin yẹn tó ti bá mi sọ̀rọ̀ ẹni tó yẹ pé tí bá ti pín nọ́mbà pé bó máa block mi ni bó ṣe bá mi sọ̀rọ̀ nìyẹn gbogbo nǹkan tí mo ní pé kó ṣe fún mi bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe nìyẹn infact gbogbo document tó yẹ kó send sí mi pé kí n máa bọ̀ òun ní Canada ó ti send gbogbo ẹ̀ ó kọ̀ tí ẹ̀yà mi lẹ́nu bó ṣe ń ṣe.
0: Ẹ jẹ́ wá bí sísá yìí pẹ̀lú adúrú ìnira tó jẹ yẹn bí ṣe máa ń ro wọ́n yẹn ẹ̀mí ló mọ lẹ wá bá mi.
1: Ah mo ṣẹ̀ wàgbé láti sọ ṣe rí ní November yẹn mi ò rí yín báyìí. Mo ò tiẹ̀ lè rí ni aró ògiri ta tún wá lọ dúró sí kò sí tẹlifíṣàn bẹ́ẹ̀ débi tí màá fi dá yín má tiẹ̀ fi wò pé.
0: Ẹbí mọ̀ bọ̀yá pásítọ̀ sọ́ọ̀sì.
1: December ni mo ti padà wá rí ní Four Square tí mo á bèrè lọ́mọ mi pé ṣé pásítọ̀ wà yẹn lélẹ̀.
0: Sọ́tán lọ́ọ̀kan ibẹ̀ ni wọ́n ti wò pé ṣé pásítọ̀ nu tó wò kókó ó dì gbà ń bá rí dádì sọ ọmọ gbogbo ìgbà bó ṣe ń sọ òun dádì náà ló ń wá ọ wà Jésù. Tọ́tọ́ ṣe pé Jésù ló ń wá yóò ti bọ́ tipẹ́ yóò ti fún ọ lọ́kọ tipẹ́ yóò ti fún ọ lówó tipẹ́ yóò ti fún ọ lọ́mọ tipẹ́ yóò ti wù ọ sàn. Ẹ já béèrè lọ́wọ́ sí táyì èlò wọn wá gbà ń bí lọ yín.
1: Infa mo ò rówó fílẹ̀ gan torí mo ò lówó lọ́wọ́.
0: Lábàá nìbọ yówó wọn ń wá bọ̀bọ́ ọba déwájú wòlíì o lè ní ogun yín ṣe lè sáré rí 50,000 ẹ jágbe mẹ́nìkan. Ké pe Jésù.

Amen. Ẹ̀yin àyànfẹ́, kí n tó mọ̀ lọ church. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé kì í ṣe pastor ni mọ̀ ṣe ìyanu. Tí ìyanu kan bá ṣẹlẹ̀, kẹ́nikẹ́ni ó mọ̀ ṣe fọnù sá. Jésù ló níṣẹ́ ìyanu o. And gbogbo àwọn tó wà ní Jesus City náà wí dájú sáká pé Jésù nìkan ni mọ̀ ṣe ìyanu. And tó bá lo ikọ̀ rẹ̀, ọkàn fi ọ́ ṣe sábà bí ni yé janu mọ́ sá. Jésù ló níṣẹ́ ìyanu. Ohun tá a mọ̀ ni. Kò yé ṣe pẹ́ nìkan. Gbogbo ìyanu tó bá rí tó ṣẹlẹ̀, ọkàn fẹ́ fi ọ́ ṣe sábà bí lásán. Òun ló fi jẹ́ pé tẹ́ ẹ bá dé church, mi ò ní dẹ́ ọ láàmú. Jésù ni kò wá wá, mọ̀ wá mi wá. Torí mi kọ́ mò ń ṣe ìyanu. Mọ̀mọ́ yìí, èmi kọ́ mò ń ṣe ìyanu. Jésù ló níṣẹ́ ìyanu. Fàyè rẹ fún ọmọ rà tí ó fi ọ dá. Ọ̀nà ibi tó bá bọ̀ gbé gbà ni. Tèmi ni pé kí n gbàdúrà fún ọ. Gbogbo ẹyin tẹ́ ẹ gbọ́ mi láàárọ̀ yìí, ó sù í gangan ní ìyanu tiẹ̀ náà jáde. In the name of Jesus Christ. Ẹ já lọ múra. Ago méje ni fún àwọn 13-30, àwọn youth for Jesus. Ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ ní ago mẹ́sàn-án. Ẹ mọ́ dẹ́jà rẹ̀. And gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ mú ìdá mẹ́wàá jáde. Sunday ẹlẹ́ẹ̀kejì rẹ̀, ẹ mú ọrẹ abẹ́ ìsìn. Ẹ̀yin àkọ́bí ọmọ mo ti sọ, gbogbo àkọ́bí pátá. Mo ti sọ látànà, bí ń ṣe sọ tí ó fi di Friday nu. Irú ẹbọ 1200. Ẹbọ 1200 pé Olúwa, mọ̀ jẹ́ ń wà báyìí mọ̀. Ogo ìdílé bàbá mi gẹ́gẹ́ bí àkọ́bí ọmọ. Ọlọ́run gbé kọ́ mi lọ́rùn. Yàtọ̀ sí ìdá mẹ́wàá ni o. Tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀, kò sí ìnira, kò sáfipá ṣe. Tẹ́mi Ọlọ́run bá ní kò ṣe. Ká fowó tiẹ̀ náà ṣiṣẹ́ Ọlọ́run. Ó dá jù sá. Account number church ni ẹ jẹ́ ń fún yín. 1966 36 38 73 1966 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bí yàn bá sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ò tún gbé jáde. Ẹnìkan ní wòlíì ẹsẹ̀ bíbélì wo la kà lónìí. Ẹ jẹ́ àkà láti ìwé Nehemiah chapter 7 títí wọ 13. Kọ̀pọ̀ kéékèèké báyìí ní láti 10. Ìwé Nehemiah chapter 7 títí wọ 13. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí dà. Ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yín. Ẹ jẹ́ ń fi gbàgbọ́ gbàdúrà fún yín. So ráyé tó ń bá lọ yìí. Oríire ni wàá ṣe. Wàá gbádùn ayé, wàá tún gbádùn ayé tí ń bọ̀. Ọlọ́run gbọ́ ìdílé yín ò ní bàjẹ́. Márèjì rẹ ò ní dàrú. So wá rí bó ṣe lé lọ́dún kan sà bẹ́ẹ̀ ṣe lé lọ́dún kan mà. Ẹ máa tinú ògo wọnú ògo àti nínú ọlá. Ọ wà rí pé ayé ó bẹ̀rẹ̀ sí san ju ti tẹ́lẹ̀ lọ. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat 080-8-71-65-66 080-8-71-65-66 Ẹ send the message yìí, ire àtànú kọ́ báyìí. You are blessed. It is well.

0: ẹjẹ rẹrin lórí àwọn tó ń bá ayé mi jagun ẹ fún mi lẹrin lórí.
1: Sọ pé ìbùkún tí mo ti sọnù.
2: The blessing that I have lost.
1: Olóore tí mo ti sọnù.
2: The blessing that I have lost.
1: Aláàánú tí mo ti sọnù.
2: The blessing that I have lost.
1: Láti January.
2: From January.
1: Ẹ padà wá.
2: The restart to me.
1: Ó máa kígbe sókè. Àwọn ire tí mo sọnù.
2: The blessing that I have lost.
1: Opportunity tí mo sọnù.
2: The blessing that I have lost.
1: Láti January.
2: From January.
1: Padà wá.
2: I take them back.
1: Oya oya oya.
3: Praise the Lord. Praise the living Jesus. Oruko mi ni Idris lati Lugbe. Mo wa bi ni last week Saturday. That's in the night. Ẹni tó mú mi wá bí báyìí wàláì òun ló fún lówó mọ́tò àtowó tí mo fi jẹun lọ sí ilé ìjọ yẹn.
4: Kí ló dé?
3: Wọ́n sọ pé ṣe mo nígbàgbọ́.
4: Kí ló ṣe wọ́?
3: Lórí láti bíi 2 to 3 months gbogbo nǹkan ò lọ déédé fún mi ṣé ò wá. Quotation tí n bá kọ fáwọn engineer wọn á ló pọ̀ jù iná fi ń gbaṣẹ́ jáde wọ́n á fáwọn tí owó yẹn ò bá tó tèmi fún wọn. Wọ́n á fi gbaṣẹ́ wọ́n á sọ fún mi pé Idris iṣẹ́ quotation yẹn mọ bínú àti fẹ́lò mi a ò pé kí ni ń ṣẹlẹ̀ tí èsì yẹn kan tí èsì yẹn méjì mo á pe ẹni tó jẹ́ brother mi tó mú wá wípé ní tó ń ṣẹlẹ̀ ní iṣẹ́ yìí kò yé mi mọ́ o ẹni títí ń rọwọ́ mú lọ sẹ́nu tẹ́lẹ̀ tí ò rọwọ́ mú lọ sẹ́nu mọ́ ó ní kí n wá síbí báyìí pé ìyanu máa ṣẹlẹ̀ bí mo ṣáṣe wá bí yan saturday yẹn wọ́n kọ́ fún mi 1000 mo lọ jẹ́ǹbẹ̀ yẹn gbá mo wá lọlé wọ́n á fún mi 1000 gbogbon mọ́tò 700 dé Lugbe 300 yòókù bí mo ṣe jí láàárọ̀ sunday yẹn bí mo ṣe délé mo sùn mo ṣe jí bí wúmà tí mo ti ń sẹ́ndì mẹ́sẹ̀gì sí tipẹ́tipẹ́ wípé ẹjẹ́ abẹ́rẹ́ sẹ́yìn olóhùn ìrẹ́dí òhun ìrẹ́dí pé èpè mí nìyẹn pé Idris ẹjẹ́ ká start sẹ́yìn
4: nàìjíríà láti jí saturday
3: mọ́jú sunday yẹn pé èpè mí nìyẹn pé kí n wá mo wá débẹ̀ mo ní madam táìmù tí mò ń pè yẹn material ti change báyìí o nǹkan ti wọ́n ó ní òkè kí la máa ṣe báyìí mo ní nǹkan tí mo kọ fún yín 400 nígbà yẹn ó ti di 600 ó ní òkè kò sí wàhálà bóyá sẹ́ndì 630,000 sí mi.
4: La ìwọ tó o tọrọ.
3: Èmi tí mo tọrọ owó tí wọ́n fún mi lówó tí mo fi lọlé bóyá sẹ́ndì 630,000 naira sí mi nìyẹn pé kí n fi 30,000 sówó mọ́tò. Ibi tí mo ti fẹ́ lọ ra material wọn. Mo kàn wà surprise. Mo ní ọlọ́run mo dúpẹ́ mo tún ṣe délé ní ọ̀sánjọ́ yẹn mo tún ta òróró mo tún tasọ mo tún sàdúrà sí mo tún tọlá.
4: Mo tó nǹkan la.
3: Mo tó tọ́lá, mo tó sàdúrà sí. Mo ní ọlọ́run mo dúpẹ́ o. Ìyàwó mi ní wàláì ṣọ́ọ̀ṣì yẹn ẹ gbọ́dọ̀ filẹ̀ o. Ẹ gbọ́dọ̀ mọ́ lọ ní.
4: Obìnrin náà kí n tó dà.
3: Ẹ gbọ́dọ̀ mọ́ lọ ní ìjọ Saturday o. Alẹ́ àná mo wá bíbá ẹ. Mo dúró ń tàbí àwọn security ni àwọn ò ṣe program lónìí pé ọ̀la ni mo ní mo sì gbọ́dọ̀ dé ibí báyìí. Bó tún ṣe di Monday, láti jọ yẹn even though ní báyìí wọ́n tún ti send owó sí mi pé iṣẹ́ tí mi ṣe ẹ̀ lérò wípé kóò yẹn sá wà lọ́wọ́ anytime tó bá ti ráyè kó wá ṣe inú mi kàn dùn mo kàn wà free even though ìgbà ìjọ Friday mo fún ìyàwó mi 100,000 mo ní kọ́ lọ sí go sá kó lọ ránjẹ sílé tó ń jẹ́ bá ṣe ti wà ń lé ọkàn balẹ̀ wàláì àtìgbà yẹn báyìí inú mi kàn dùn ni mo wá ń sàdúrà fẹni tó mú mi wá bí ọlọ́run ọba kò ní jẹ́ nǹkan rẹ̀ títí ń dà kó bàjẹ́ ọlá bàbá wa náà ọlọ́run dákun kó lọ ṣàgbára dọ̀tun ẹ ní ṣiṣẹ́ iṣẹ́ tọ́run ti parí ọlọ́run ọmọ ran wa lágbára ọlọ́run gbogbo àwa tá a wá bí náà testimony ayọ̀ ọlọ́run ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa.
4: Lọ́lá Jésù Olúwa wa.
5: Ọ̀rọ̀ yìí ti dé.

0: ọjọ́ wo ni wo di lọ́dẹ̀ẹ́dẹ́ ìgbà wo ni wo di lọ́dẹ̀ẹ́dẹ́ wà dìde iṣẹ́ bọ́ iṣẹ́ tuntun ó bàjẹ́ lára iṣẹ́ bọ́ iṣẹ́ tuntun ó bàjẹ́ lára iṣẹ́ bọ́ iṣẹ́ tuntun ó bàjẹ́ lára ó bàjẹ́ eléyìí ta tún máa dín pẹ̀lú eléyìí ni number seven ibu covenant
1: àwọn má jẹ̀mú ibi
0: má jẹ̀mú búburú
1: ibu covenant
0: tí wọ́n dá kó tó dá yé
1: má
0: jẹ̀mú tí wọ́n náà fà ìmọ̀kan já
1: tó
0: ń dá nǹkan rú má jẹ̀mú tó wọ̀
1: mọ̀mọ́
0: yẹn ó wá sunkún bá mi ó ní ọmọ ọ̀hún tó wà lamẹ́ríkà ó ní kò lọ́kọ̀
1: kò
0: bímọ
1: ọmọ
0: ọdún mélòó ni
1: màá
0: ó ní 48 mo ní lọ́gán ẹ pè fún mi mo bá sọ̀rọ̀ so níwèé ó ní bẹ́ẹ̀ ni lọ́ra tíkẹ́ẹ̀tì má bọ̀ lé kì í ṣe ọ̀rọ̀ orí fóònù ìgbà tó dé mo wá wojú ẹ̀ àǹtí sọ fẹ́ bọ́ wọ́n ní ibi wọ́n náà léèrè
1: sọ
0: fẹ́ bọ́ ó lòun fẹ́ bọ́ mo ní jẹ́ abẹ mọ̀mọ́
1: rẹ̀
0: mọ̀mọ́ ìbọlẹ̀ ti dá má jẹ̀mú ó ń yọ àǹtí lẹ́nu mọ̀mọ́ lòun ò sẹ́gbẹ́ àjẹ́ mo ní mo mọ̀ ó lòun ò ṣe kárí mo ní mo mọ̀ ẹja gbàdúrà mọ̀mọ́ olúwa tú àṣírí bẹ́ẹ̀ lójú mi lọ bẹ̀ olúwa ní ọmọbìnrin sikh ń dákan mo ní bẹ́ẹ̀ ni ó ṣàìsàn nígbà tó wà bí ọdún ọdún mẹ́jọ
1: àbí
0: olóògbé dojú kú
1: bàbá
0: tó ṣiṣẹ́ fún gbà yẹn
1: kú
0: mọ̀mọ́ ló sì wà láyé
1: ẹ
0: fílẹ̀jì ló wà
1: á
0: débẹ̀ o làbá kó sọkọ̀ bàbá débẹ̀
1: bí
0: bàbá ṣe rí wọn bàbá ń bì yálé rè ìyàwó awó ńkọ àbọ̀ ti gbàgbé má jẹ̀mú àtàdé òun ni má jẹ̀mú wo làwọn òbí ẹ wọ̀ tó sọ ẹ mọ́lẹ̀ má jẹ̀mú wo la ìmọ̀ tí wọ́n gbé ẹ wọ̀ nù ó bàjẹ́ lọ ẹ̀yìn padà o má jẹ̀mú tó lòdè
1: ẹ̀yẹ́padà
0: sórí ó di ọjọ́ tí má jẹ̀mú bá bàjẹ́
1: ọtí that covenant is destroyed
0: kó tó rí ògolo
1: before I can use your glory.
0: Bàbá yẹn wípé
1: ṣó
0: o ti gbàgbé
1: mi
0: ó rówó fún mi lọ́jọ́ náà ó wá sọ pé kí n ṣe gbogbo ohun tí n bẹ nípa
1: mọ̀mọ́
0: lòun rántí ó ní ṣe bí mo sọ fún ọ
1: pé
0: tọmọ ìbágbádùn ifá ni ó fẹ́
1: àwọn
0: ni ó fi sọkọ àjà àbàdé gẹdú àlè màṣá àbádùn àgèrè à ìyá àgírí lọ́jọ́ yẹn
1: kò
0: mọ̀ pé òun yẹn
1: èdìdí
0: ti tẹ̀lé àǹtí wa ń dàgbọ́ retí ọkọ ó ló ń sá máa ń lá làrílù
1: ó máa
0: ń lá làrílù
1: àwa
0: bá bàbá sọ̀rọ̀
1: àwọn
0: náà àdúà a sọ̀rọ̀ pẹ̀lú bàbá ọlọ́dọ̀ ìyẹn ojú àti ẹ̀wọ̀n ti fi hàn
1: bí
0: mẹ́ta báyìí ìyẹn mẹ́ta yọ. Now listen sórí tó ń ṣe ẹ́
1: o
0: ni pé ìgbéraga wà mẹ́ you think you can solve your problem
1: in the way ẹ̀rọ ẹ̀dá yọjú
0: ohun tá a fẹ́ fò ní ṣe ni
1: sábìsì
0: òní máa lo
1: today times to be stop
0: ah ẹni tí ò lè rìn àníkan
1: gbé but I cannot work
0: with the cash mo bá olúwa
1: sọ̀rọ̀
0: wà borí ogun
1: ẹ
0: kígbe má jẹ̀mú àìmọ̀ bàjẹ́ lórí
1: mi
0: oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè

0: follow the time, trusting God with his divine timing. Gbàgbọ́ nínú àsìkò tí yóò jẹ́ tí ẹ. Ẹ fi wọ́n lẹ̀ àwọn tó ń rìn lọ́wọ́. Má sunkún, má dẹ̀ ronú, má dẹ̀ sọ̀rọ̀ wọn láìda. Má wà bí ẹni tó gó ṣe jábọ́ o. Má rò pé tó bá já wọn bọ́ ni wo ṣe dìde. No. Do the time with you. Ọlọ́run máa ní timing for everybody láyé yìí. God's understanding is greater than ours, and his timing is perfect. Even when you are distress, even nígbà tó ti rẹ̀ ọ́, ó ti dápálẹ̀. Ọlọ́run ṣe mọ́ fọkànbalẹ̀. Ìjọ táìmù ẹ bá dé, wà á mọ̀pọ̀ Ọlọ́run gbàgbé ẹ. Fún mi lẹ́nìkan ló náwó sókè. Kíákíá kó tó pẹ́ jù, àsìkò ayò ẹ dé.
1: Orúkọ yóò tẹ̀lé.
2: Lawrence Sunday. Mo máa ń gbọ́.
1: Arúgbó ọjọ́.
2: Mo máa ń gbọ́ arúgbó ọjọ́. Aago mẹ́rin máa ti máa gbọ́ àwọn
1: àwọn
2: ìdájí yẹn.
1: Ṣùgbọ́n ẹ mọ fọ́ arúgbó ọjọ́ dáadáa.
2: Mo máa wá wò lọ wò bọ̀. Mo wá wá wòlíì mi kiri. Mo wá rí pé arúgbó ọjọ́ ni wòlíì mi.
1: Arúgbó ọjọ́ lẹ́yìn píìkì inú gbogbo wa.
2: Nǹkan tí mo fẹ́ sọ yìí tí mo bá sọ kò sí ẹ̀dá alàyè tó lè gbàgbọ́.
1: Àfi
2: Ọlọ́run àti
1: èrò rẹ̀.
2: Torí náà nǹkan ọkọ mi ti kú nísìnyí, ó ti lọ bí 43 years. Gbogbo àwọn ọmọ tí mo fi ń gbà yẹn kò sẹ́ni tó dà mọ̀, àfi fọ́tò nìkan náà fi mọ̀. So mo ṣáà ṣe ibẹ̀ tí a ti gbà yẹn.
1: Àwọn ọmọ yín kò dá bàbá wọn mọ̀.
2: Rárá, kò sẹ́ni kankan tó dà mọ̀. So mo ṣáà ń traka, ìgbà tí mo ṣáà dààmú àti ṣe everything fún wọn ṣá. Mo ṣáà wá di pé mi rórun sùn. Tí mo ti rórun sùn bẹ̀ yìí, n bá sọ ni mo sọ pé wọn lè bìlíf.
1: Bẹ́ẹ̀ni.
2: Ilé ìdájí gan gbójú mi ó ṣe dá ni. So chọ́ọ̀chì tí mo wá ń lọ, mo wá ń sọ, mo wá pe olùdásílẹ̀ wa pé nǹkan báyìí ń ṣe mí. Pé tó ti ń ṣe mí nìsín ti ń lọ bí 10 years. Kẹ́mọ̀ pé kì í ṣe 10 years. So wọ́n bá fún mi ní ànọ́ẹ́tì kan. Wọ́n ní kí n lo ànọ́ẹ́tì yẹn pé tí mo bá lò ó máa sùn. Mo lò lóòótọ́ mo sùn. Bá ti lò máa sùn. Wọ́n wá ní kí n mú owó wá kán ṣe fún mi. Mo wá wò pé ṣé Ọlọ́run ò lè ṣe fún mi ni. So bí mo ṣe máa ń gbọ́ àwọn àdúrà wọ̀nyí, mo wá ní kò mo mọ sí wòlíì mi wà. Ẹ̀jẹ̀ ń lọ ni mo fi wá ní ìjẹ̀jọ́.
1: Lẹ bá wa arúgbó ọjọ́ wa bí.
2: Bẹ́ẹ̀ni.
1: Ní last week.
2: Bẹ́ẹ̀ni. Bí mo ṣe wá ní ìjẹ̀jọ́ mi wájú Ọlọ́run àti ènìyàn. Oorun tí mi ò rí sùn rí láti nǹkan bí almost 15 years.
1: Ah!
2: O ti bẹ̀rẹ̀ sí sùn.
1: Ẹ bẹ̀rẹ̀ sí sùn lẹ́nu ọ̀sẹ̀ tó lọ.
2: Ó yàtọ̀ sọ́tọ̀sán. Oorun yẹn á kàn mú mi lọ fìyà. Máa bẹ́ẹ̀ sùn wọra tó ṣe pé bẹ́ẹ̀yàn bá wọlé mi ò lè mọ̀. Bẹ́ẹ̀ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
1: Ìsinmi táyé gbà lọ́wọ́
2: yín.
1: Kẹsàmí ọyẹ́ gbà sí ni yẹn padà. Ìyá yìí, Olúwa ní kí n gbé ọwọ́ yẹn rọ̀bọ̀. Ìyá tó dúpẹ́ yẹn, Ọlọ́run ní kí n gbé ọwọ́ agbára lé. Ó ní kí ogun tó ṣẹ́kọ́ mọ́lẹ̀ gbérí mọ́. Ó ní torí ẹni tó ń ṣe bí yẹn, ó sì wà láyé. Kàsàmí, ẹni tó dá olóró tí ò jẹ olóró sùn ní 10 years ago. Ẹni yẹn mo gbé wàhálà sí láyà. Màmá yìí lọ mọ́ rojú rere yẹn náà. Ọkàn rẹ̀ wà balẹ̀. Bẹ́ẹ̀rù èèyàn méjì ṣe di tẹnìkan yẹn, Ọlọ́run ò gbé.

ni Micah 7:8 o ni ma yo mi se iwo ta mi ti mo ba subu o emi o dide o ni bi mo ba joko sinu okokun oluwa yo je imole fun mi so ti yin ba number 2 remember God's faithfulness ito ma fi ki okan re lara niyan ranti bọlọn se je olooto to so ma sori tinu mo be o iwo na wo bọlọn se tobi to wo ti je olooto re when you feel beaten down remember that God has already promised to never leave you or fail you or leave you helpless anytime to ba da bi pe o ti fe tan to ti lule ranti pe olorun ti se le riri o ni fi o sile emi o pelu re titi bi o pin le aye emi ki o fi o nikan sile because you are not alone are you hearing me now so ma ni igbagbo ko de ma ranti tolorun ti se fun e tele olorun to ti sanu e ngba kan ri o si le sanu le kan se je ki n gbo lenu re bo ti so nigba to wa lori o ki kafari wi pe o pari wi pe o ti tan isoro aye mi je ko pari o pata pata owo e mejeji bi aladua na so keke mi so tele eni gbo o baba ori oke arugbo ojo lori afefe ami lo se koko lenu e bayi ohun ti mo so re o ko ni tan fo lojo ma raye yes number 2 ireti e ma ja sayo Number 3 ireti o ni ja sofo Number 4 wo bi koni pe juko to da fun e Eni to loro ti o ba ti sami o lo niyan Number 5 o ni rare juko to ro na abayo Number 6 o ni je ajuko to roju rere Number 7 ni papa pa ni ki amasale yo soka anu ka e mo bi o wa sami dada mo ni de ni kan to ma nawo soke ti o ki gbe pe anu gba mi lowo esin e so le meta baye anu gba mi lowo esin takun gba mi lowo esin Ìlọrin o, ẹmọ kú oríire kẹ, Olúwa sọ pé, ẹ lọ wá ike òfìfo, ẹrọ mi ìlàjì sínú ẹ̀. Ní Sunday ọ̀sẹ̀ yìí ni ìgbésẹ̀ yẹn máa wáyé. Lónìí ni o, òní o lónìí ni ìpàdé náà. Dìde bó o ṣe ń gbọ́ mi yẹn, lónìí kò sì máa bọ̀. Ike òfìfo yẹn, omi ìlàjì lẹ́rọ sí. Ẹ máa gbé bọ̀ sí arúgbọjọ́ ní Kílàkó ní Jẹ́jẹ́ street, side of Agaraji ló wà. Máa bọ̀. Àárọ̀ Sunday 8 sí 12. Now, omi ìlàjì tẹ bá rọ wáyé. Èmi á wá kó perfume tí mo rí láti èmi pé perfume ìrànlọ́wọ́ àtòkè wá kí n wá máa dá ẹ̀yọ́ sí omi kí o fọ yẹn tẹ́ ẹ ti rọ mi ìlàjì sí. Lábàá máa dá perfume yẹn sínú ẹ o. Ẹ wà ṣèkì ẹ̀pẹ̀pọ̀. Àwa white tó bá ti white ẹ lọ máa dà á sí omi ìwẹ́yìn 3 days péré ni kẹ́ fi wẹ̀ ẹ́. Mo wí fún ọ lórúkọ Olúwa àánú kan já wọlé ayé ẹ kó o má tọrọ ọmọ kò dẹ̀ mọ́ wojú ẹ dìbọ̀dẹ̀ kí wọn náà jẹ́ èèyàn káyé má máa sì rí ẹ. Ẹ wá wò ó bí ó ṣe lọ ni tẹ bá délége ẹ tún bù sí ẹnu ọ̀nà àbáwọ yàrá yìí tàbí ti àbáwọlé yẹn náà ibi ọ̀n gbé yẹn lànà ó ti ka ọmọ bẹ̀ ìyẹn kọjá eré báwọn tó bá dijọ́ Wednesday on the 13th ìyẹn lè sà. Ẹ kó pure water méjì wá Wednesday ọ̀sẹ̀ tó dán fẹ́ wọ̀ ẹ́ ẹ kó pure water méjì wá lọ́n di 13 láàárọ̀ ni so pure water méjì yẹn Olúwa ni kí n fún ẹsẹ̀ gbogbo ènìyàn èmi mo fẹ́ fún ẹsẹ̀ yín fúnra mi ẹ máa prepare ẹsẹ̀ yẹn kalẹ̀ nǹkan méjì ni Olúwa fi ní kí n fún ẹsẹ̀ yín number 1 ó ní kí n fún ẹsẹ̀ yín kẹ́ ẹ má bàa rà ní fẹsẹ̀ sí láyé number 2 ó ní kí n fún ẹsẹ̀ yín kẹ́ ẹ bàa lè débi ilẹ̀ má jẹ̀mú àní ilẹ̀ ogun ayé ẹnìyẹn ẹ lọ prepare máa kó pure water méjì bọ̀ Wednesday láàárọ̀ on the 13 ni o ago mẹ́jọ àárọ̀ sí ago méjìlá add the bad testimony then add the anoint everybody taba fún ẹsẹ̀ yẹn tán ẹyẹ ènìyàn wà ló ń lọ sí church arúgbó ọjọ́ tó wà ní jẹ́jẹ́ street níjọ́ ọ̀sán kílà ń kó ló ti wọlé side of agaraji ló wà sáà mo béèrè arúgbó ọjọ́ ń bẹ̀ gbogbo èèyàn on the 13th àárọ̀ Wednesday ẹ máa bọ̀.

ẹgbẹ́ tún se bẹ́ẹ̀ kí lọ sínú ìwé ìròyìn complete sport lẹ́kàtìrẹ ìdárayá bí o níbi tí àjọ tó rí sọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà nílẹ̀ adúláwọ̀ mọ́ ní caf tí wọ́n ti ń ké àwọn agbábọ́ọ̀lù lóbìnrin ilẹ̀ wa o bí wọ́n ṣe ń kí wọn kú oríire ìyẹn ikọ̀ ti falconet ni o pẹ̀lú bí wọ́n ṣe perégede fún ìdíje ti àgbáyé tó jẹ́ ti àwọn obìnrin tọ́jú ni wọ́n wà ní abẹ́ ogun ọdún nílẹ̀ poland o gẹ́bí ikọ̀ falconet tó jẹ́ ti àwọn obìnrin ilẹ̀ wọ̀hún bí wọ́n ṣe ni wọ́n perégede láì níṣe pẹ̀lú pé wọ́n pàdánù sọ́wọ́ màláwì lẹ́mi ayò méjì sókàn ní abala ìkejì tí wọ́n fi gbá ní abala àṣekágbá ìdíje ìperegede fún ìdíje ọ̀hún eléyìí tí wọ́n gba complete sport náà ló gbéròyìn Adeyemi Adewale náà ló kọ́rin jọ lédè Gẹ̀ẹ́sì Ọlá tí rewájú ògún ní ọ̀pá ìbìtì lórúkọ tèmi ẹ jẹ́ kẹ́mi ṣe bẹ́ẹ̀ kí n gbé bọ́dì kí n gbérapá torí pé Precious ọmọ Afọlábí ọ̀nà ó fẹ́ kàròyìn sí létí lédè fìtìfìtì ó ròròyìn lórí o ṣe lọ́rùn wọ̀ tí ń lágùn yọ̀bọ̀ nínú èsì kọ́ lọ́hún kó bá mi sọ láyọ̀ àti àlàáfíà o ẹ wò ó ẹ jẹ́ kí n máa lọ títí ọ̀sẹ̀ tí mọ̀ àti ìgbà míì tá a tún máa pàdé wọn ò fi sínú ìbànújẹ́ ò ní bá inú ìbànújẹ́ o kí n sì máa fi àkókò yìí náà kí wọ́n fi kí èèyàn tí wọ́n ẹnjìnìá ṣẹ́gun ajé wọlé ọmọ ọlọ́jọ́ ìbí òní ẹ̀mí rẹ̀ yóò ṣe púpọ̀ ẹ̀ láyé lógo tọ́lọ́hún àmì àmì àṣẹ o ẹ jẹ́ máa lọ títí ìgbà tá a máa pàdé ọlárẹ́wájú ògún ní ọ̀pá ìbìtì lórúkọ tèmi rí àtàdá ọlọ́run kò ní fi wálẹ̀ o ó dìgbà kan náà ó tún ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹja ṣe kíni ẹja wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà lágbára ọlọ́run àá jèrè pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ó dìgbà

0: ayé.
1: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń hábùn.
3: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: Bí àbí ní fún mi bí IAPP wa.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ. After working.
1: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tó yọ.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
7: Àwọn tí wàá yọ.
8: Ẹgbẹ́ ìdàgbàsókè ọmọ ìbílẹ̀ Ìlọrin Emirat ẹ̀ka USA pẹ̀lú àjùmọ̀sípò ẹgbẹ́ ọmọ Mùsùlùmí ẹ̀ka USA àti àwọn dókítà onímọ̀ṣègùn òyìnbó ọmọ ìbílẹ̀ Ìlọrin Emirat ké sí gbogbo ènìyàn fẹ́tọ̀ ìwòsàn ọdún 2026 tó fẹ́ ṣe. Àyẹ̀wò àìsàn ara yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ Sátidé ọjọ́ 16 oṣù karùn-ún ọdún 2026 láti aago 8 òwúrọ̀ sí 4 ìrọ̀lẹ́ ní Kwara State University Teaching Hospital Sórílẹ̀-èdè Ìlọrin. Àyẹ̀wò ń wà fáwọn tó nílò ìtọ́jú àìsàn anemia, iṣẹ́ abẹ ojú àti yíyọ ètùtù ọyàn àti àwọn ìtọ́jú àìsàn ọ̀rá lágọ̀ọ́ ara. Ìtọ́jú gbogbo àìsàn ara àti iṣẹ́ abẹ yóò wáyé láti ọjọ́ Ẹtì 30 oṣù karùn-ún ọdún 2026

0: ṣe bẹ́ẹ̀.
1: Bàálẹ̀ tẹnu rẹ̀ ò kábà.
0: Rabajigun òdi ọ̀run òdòdó gbẹ́rẹ́dù.
1: Ìlú òdẹ̀ torí ẹ̀ toro.
0: Ọ̀rọ̀ ńlá dé ń kún yùmùyùmù létí ọmọ aráyé.
1: Ayé òmìyàn.
0: Iná inú àpáta tí ò ṣe é pa.
1: Orúkọ rẹ̀ ọ̀.
0: Kábíyèsí tí ewu orí ò sọ̀dọ̀lẹ̀.
1: Ọ̀run wá rìrì lórúkọ.
0: Ọba nílé ọba lóko, ọba nílé ọba lókè, ọba ọ̀tún ọba lọ́sì, ọba ní gbogbo ilẹ̀ kílẹ̀ mo ṣèbàrẹ̀ lójúmọ́ tòní o. Àrí ìró àlá.
1: Ìtẹ́ tó ga jù
0: lọ́rùn àtayé fíofío ibà. Ẹni kò ọ́ mọ̀ ọ́, ẹni mọ̀ ó ti kò ọ́. Ọlọ́run ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Kábí ó sí. Afẹ́fẹ́ ńlá ti ń ṣe gioko lálo lálo. Ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ti ń ṣe gioko jìyà jìyà. Olódùmarè ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ o.
1: Ìwọ lolùwà, ìwọ lọ́lọ́.
0: Olódùmarè tó kọjá tí gbogbo ẹ̀mí inú ènìyàn sì dìde. Sánsán ni irun orí. Ọlọ́run ò mọ̀ tóbi o.
1: Ẹni tó lè mú.
0: Báwo la ti kì ọ́ tá a kì ọ́? Olórúkọ ńlá olórúkọ púpọ̀ olórúkọ rẹpẹtẹ. Olódùmarè tó ṣàìsàn tí ó sùn. Aládé lórí aládé lé ọba tó fadé tolé aládé ọ̀kàkà kíkí ọ̀kàkà tí ń kí mọ láyọ̀ ọ̀bọ wàràwá. Ògbìjà mọ́ ṣèké. Olódùmarè tó dá ikú tí kò lè pa láíláí. Iná jojo ẹ̀rù jojo. Afẹ́fẹ́ ńlá ti ń wú igi tìpìlẹ̀ tìpìlẹ̀.

wẹ́lí tí ń pa ṣe bí tòun ti bà tẹ́ díẹ̀ ọ̀nà ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Bó bá wù ọ́ ọ́ ní kójú ọ̀rọ̀ bó bá wù ọ́ wà á tún ní kí gbogbo ẹ̀ ó dá wá pé olódùmọ̀rẹ̀ tó wó sùn sùn sùn ó fẹ́ lòmíì lọ́yọ̀ kan ó fẹ́ lòmíì lọ́mọ méjì ó fẹ́ lòmíì mẹ́ta ó fẹ́ lòmíì mẹ́rin kódà ó ti ṣe rí ó fẹ́ lòmíì ní mẹ́fà lẹ́ẹ̀kan ṣoṣo mẹ́sàn-án lẹ́ẹ̀kan ṣoṣo. Ibẹ̀ sì làwọn míì wà tí wọ́n ti ń rawọ́ rasẹ̀ sí ọba Jánlá Lèbá kí pé kó wọ àwọn ṣe láàánú ọlọ́run àṣeyí ò wú ara náà ló ń fi gbogbo ẹ̀ dá o. Mo kàn sára sí ọ láàárọ̀ yìí mo sọ pé o tóbi ọlọ́run tí ò láfiwé kábíyèsí tí ò láfijọ́.

gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀. Mo ní àwọn kan bẹ tó jẹ́ pé ọrùn ọwọ́ òun ni ọpọlọ wọn wà. Ẹ má bínú èébú kọ́. Ìdí abá ni pé bó bá ní nkankan tí wọ́n ń rò nínú làákàyè wọn, ẹ lè má mọ ohun tí wọ́n ń rò lórí, ẹ̀yẹn fún wọn níwèé àti báírò. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ̀ọ̀kan lẹ̀, mo bá ní kí wọ́n kọ̀ọ̀kan pa ẹnìkan. Ọlọ́ọ̀ba mi gbọ́, wọ́n lè fi báírò gbaṣọ lára àyàn. Ibi agbára tí wọ́n wà nù. Ọ̀gá lẹ́kchọ́rà, olùkọ́. Yálà nílé ẹ̀kọ́ girama, ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, tàbí ilé ẹ̀kọ́ gíga. Bó lẹ́yìn náà ṣe ń lo agbára t'Ọlọ́run fún yín gẹ́gẹ́ bí olùkọ́, a máa yà mí lẹ́nu. Lọ́pọ̀ ìgbà, bẹ́ẹ̀ bá dé àwọn ilé ẹ̀kọ́ gíga míì, ìgbé ayé àwọn olùkọ́ àgbà míì ni àwọn lẹ́kchọ́rà míì. Ọmọ gbọ́, bó o bá fi tèmi ṣe ò lè gírádúrétì kúrò ní skúl yìí o. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí, bá a bá wà lọ tá a bá wà bọ̀. Ọ̀rẹ́ wa, ìwọ náà bímọ, ó bí ọkùnrin ó bí obìnrin. Sọ́ọ́rí gbogbo ohun tó ń fojú àwọn ọmọ wọ̀nyẹn rí, àwọn ọmọ tiẹ̀ ó rí jù bẹ́ẹ̀ lọ. O lè gbà, o sì lè má gbà. Tọ́ ọ bá sì sọ̀ra rẹ di atakóró wọnú àdó, má gbàgbé pé kìí kọ́mọ rẹ wọbẹ̀ o. Sọ́ọ́rí pàǹpọ́nà yẹn tó ń fojú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kan rí, tọ́ ní túláàsì, bí wọn ò bá fẹ̀yìn lélẹ̀ fún ọ, wọn ò lè gírádúrétì. Àtúbọ̀tán rẹ ń bọ̀ wá ké lórí àwọn ọmọ tiẹ̀ náà. Irúgbìn ló ń gbìn ilẹ̀ o, ọkórè rẹ̀ Ọlọ́ọ̀ba mi gbọ́, kò sì é sá fún. Sọ́ọ́rí ẹ̀ sanhun. Ọ̀gbọ́n táwọn àgbábọ̀ wọn ní ẹ̀sà tẹ́ ẹ rí kò gbóògùn. Kọ́ lóògùn ju àrọ̀ ni lọ. Kọ́ ọmọ bá a ti ń jáwé jágbò. Kò gbé oríṣiríṣi ètùtù lọ sóríta mẹ́ta, oríta méje, oríta mẹ́rìnlá, oríta mẹ́rìndínlógún. Má jẹ ń tàn án, ohun tó lè sá fún lẹ́sàn-án. Ṣùkẹ̀, àbí kó o sọ ọ ṣe agbára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí, mo bẹ̀ ọ́ o. Dákun lò ó bó ti tó àti bó ti yẹ, torí àtúbọ̀tán, torí òní kọ́, torí ọ̀la ni o. Kódà bọ́ ọ bá yan ohun tó dáa láàyò, báwọn ọmọ tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n ń bẹ lákàtà rẹ, bí wọn ò bá súre fún ọ, ẹlẹ́dàá wọn yóò sì súre fún ọ. Ẹ jẹ́ á sọ ṣe o, ipòkípò tá a bá wà o. Kò sórun wájú pọ̀ mọ́ ti pàkọ́, sọ ṣe o. Ẹ̀sán ń bọ̀ o. Gbogbo bó ti wò ká lu agbára tẹ́lẹ̀dá fi jíǹkì wa. Ẹ̀sán wà o, má gbàgbé o. Ẹyin ẹ̀gbọ́, ẹ jẹ́ tún máa fi àsìkò yìí kí máa fi kí gbogbo ẹ̀yin ìyá wa Happy Mother's Day. O ṣe fresh bàbá. Fún gbogbo ẹ̀yin ìyá, ẹ̀yin abiyamọ, ẹ̀yin abiyamọ tòótọ́, abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Mo kìyìn o, Happy Mother's Day. Bàbá ń sọ̀rọ̀ nípa sacrifices, èyí táwọn ìyá tí wọ́n ṣe láti lè dájú pé ìdílé dúró, àwọn ọmọ ṣoríire. Eré kọ́ àwàdà kọ́, ẹrù ńlá ni wọ́n pè ní ìyá o. Mo kí yín o, gbogbo ẹ̀yin ìyá wa, bó ti wù mí kí n sọ̀rọ̀ nípa yín lónìí, ẹ má gbàgbé pé ní nǹkan bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn la mẹ́nu lé ohun tó ní ṣe pẹ̀lú ìyá, abiyamọ, abiyamọ tòótọ́, àti abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ṣùgbọ́n ohun tí mo lè ṣe lórí ètò tààrọ̀ tòní náà ni pé kí n mọ rírì yín o. I appreciate all mothers. Abálájọ, àwọn kan wò sòsòsòsòn wọn ní ọjọ́ tí ìyá bá kú ni wúra ọmọ bàjẹ́, ọjọ́ tí bàbá bá kú ni dingi ẹni wọmi. Ìyá ni wúra, àbẹ́ rí ohun tán fi bàbá wé kọ́lọ́wọ́ sàánú àwọ ọkùnrin ni. Wọ́n fi ìyáwé góòdù. Àbí? Wọ́n fi ìyáwé góòlù. Wọ́n fi bàbá wé kíni? Wọ́n fi bàbá wé dingi. Àti góòdì àti dingi. Gbogbo yín pátápátá lẹ pẹ̀ fún wa. Ẹ jẹun ọmọ o, ẹ̀yin ìyá wa. Té mẹ́yìn bàbá, nǹkan kan ṣẹlẹ̀ lánàá. Ẹnìkan ẹ ti dáhùn abiyamọ mọ̀. Ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín ní nǹkan bí ọ̀sẹ̀ bíi mélòó kan? Mo ní nínú àwọn ọkùnrin abiyamọ ń bẹnu wọn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Arákùnrin kan ló ń gbé mọ́tò lọ. Lójijì,
ni oko yi lo pana bo ti pana lo bole lo bere si ni wo pe ki lo mo se bayi baba agbalagba kan o wa joko sinu shop o wa nwo omokunrin lo kan irongba omokunrin ni pe ko ronu ko pe eni ti o wa ba tun se la tokere ni baba yi tin soro si pe you can fix it you can fix it o le se ohun akoko to gburo akoko se fi eni to fe pe le na koko sibonet oko yen ti e koko wo nto le se nbe fun rara re ka to wi ka to fo ka to fo ka to wi bo mo kunrin ti sibonet oko bayi gbogbo wa la wa nbe tan wo ase kini ti won fi mu battery oko lo ti yo bo ti da pada sori e bayi oko ba down lowo kan inu gbogbo wadun ayo wa kun bo ba se elomi se ni okan ma wo omokunrin un yo kan ma wo ran ni omo yin mu si tan ran se bi eyan ti da bi amomo abi amon ni baba yi eyi baba eyi be ban gbe to yi laaro to ni mo kiyin o mo kiyin abi amon to to ohun le je tori pe ibi emi rora duro si be mo tin ri drama yen bo tin lo lana mo de appreciate baba yen gan ara eja ko lagbon be ki la fe pe kelu lori eto taro to ni gan e mo binu o ye ka tete dase wonu eto taro e sugbon eyin na ri ba tin to kini ohun ni sisen tele eja se bayi eja lo sinu eto taro to ni o

0: wàhálà àti làásìgbò tẹ́lòmíì kàn nínú ayé. Farabalẹ̀ kó gbé tó tààrọ̀ tò ní ọ̀rẹ́ wa. Gbogbo ẹ̀ náà kọ́ logun ìdílé.
1: Láti fi ní sí ipò ó ti kúrò lọ́mọ ọjọ́ wo.
0: Gbogbo ẹ̀ náà kọ́ logun ayé. Àfọwọ́fà ló pọ̀ jù nú ẹ̀.
1: Tó
0: bá ní ká gbé e sórí òṣùwọ̀n pàṣẹ́ntéèjì ogun tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jà lábẹ́ ọ̀run yìí ṣe mọ́ tàn yín àfọwọ́fà ló kópa tó pọ̀ jù mbẹ́.
1: Sàdédé ló sáré kó dẹni tọ́lọ́.
0: Ṣẹ́ẹ̀rí Ọlọ́run kan dà wá dá wa sílé ayé.
1: Tó wá ń fẹnu
0: ẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí mo sọ níjẹ́jọ́.
1: Ìlara ogun.
0: Wípé agbára tó fún wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni.
1: Ẹyí padà.
0: Ó pọ̀ jura wọn lọ. Òpin dọ́gbadọ́gba o.
1: Fàánú bẹ́ẹ̀.
0: Sọ wárí orí ọ̀fẹ́ tí ń bẹ lórí ikó wa wa ó ṣọ̀tọ̀ọ̀tọ̀. Ibi mò ń lo láàárọ̀ ọ̀tọ̀ nínú o. Ọ̀rẹ́ wa ó ṣeé ṣe ó jẹ́ pé ọ̀rọ̀ tààrọ̀ ọ̀tọ̀ ní yọ̀ràn ayé rẹ lọ́wọ́. Farabalẹ̀ kó súnmọ́ di àpótí rédíò rẹ gbágbágbá. Wá fiyèsí. Bó o ti ń gbọ́rọ̀ tọ́lọ́run fi rán mi sí ọ láàárọ̀ ọ̀tọ̀ ní. Ọbẹ̀ ọlọ́kọ lọ́hún wọ́n yìn mú sí mi o. Wọ́n sì yọ sùn ti ètè. Ọlọ́run ló rán mi sí ọ.
1: Ẹbí
0: gbéyàwó ọ̀rọ̀ tààrọ̀ ọ̀tọ̀ ní òun torí pé yóò ṣe ọ láǹfààní tó pọ̀.
1: Talumọ ti o fori ko ẹni abatori rẹ fa gbọn ko ni wa.
0: Sori awọn kan bẹ labẹ ọrun yi
1: to
0: jẹ pe
1: ongodi girigiri se
0: lori ọfẹ ati anu ọlọrun lori wọn.
1: Ara to le ni
0: awọn gan funrara wọn o le ṣalaye.
1: Ẹni to ru ma.
0: Awọn kan gbe eto lọwọlọwọ to jẹ wipe ọlọrun ti da wọn. Béèyàn bá wo sàkún ayé wọn lọ ìwọ gangan tó jẹ èèyàn o le sọ pe àkàndá ẹ̀dá ọlọrun lele.
1: Jẹjẹ o.
0: Ó dà lọ́pọ̀ ìgbà. Àwọn kankan bẹ tó jẹ́ pé. Àwọn kan mí bẹ tí wọ́n ó ṣètò yẹ pé bẹ́ẹ̀ lómi bá ṣe yọ̀ tẹ́.

0: ẹlòmíì ń bẹ tó jẹ pé májẹ̀mú ọlọ́run tó ń bẹ lórí ẹ̀ kó ló lè mọ́ rí aṣọ gidi wọ̀ kó lè mọ́ lówó lọ́wọ́ ṣùgbọ́n ó ṣeé ṣe kọ́lọ́run fi ayé rẹ̀ kó jẹ́ pé ṣe ló kàn fi ṣe pàkúté fáwọn míì tí wọ́n tara rẹ̀ sórí burúkú ṣùgbọ́n àwọn èèyàn ò mọ̀ ẹlòmíì àkànyọ sùn ti ètè ọmọ gbọ́ ò rí bó ti rí rí ó rí ràn ràn ó rí rá dáadáa
1: bó
0: ti sọ̀rọ̀ àlùfáànsá sí ọ̀ wà rí wípé nǹkan tí ń bẹ lára tiẹ̀ náà ti ń lọ wájú yọ bẹ̀rẹ̀ sí ní gbá rìvaasì
2: jẹ̀mú ọlọ́run
0: ìdé kó lágbára òkùnkùn májẹ̀mú ọlọ́run ti ń bẹ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé ni ọ̀mọ́ májẹ̀mú ọlọ́run ti ń bẹ lára ọkọ
1: wọn
0: ọkùnrin mi ń bẹ ó jẹ́ pé kò ní sọ̀rọ̀ ìwọ sáà máa bu máa gbé lẹ́mìí gbóná bọ́ ọ bá wá jókòó dáadáa ọ rí wípé ó ti ń gbé lẹ́mìí gbóná ni nǹkan ń dàrú mọ́ ọ lọ ṣe pọ́ sà sí ọ àbí ṣoògùn sí ọ májẹ̀mú kan bẹ lára rẹ̀ tó ò kíyèsí ni sọ́ọ́rí mọ́jẹ̀ ń tàn án ọlọ́run dá wa yàtọ̀ síra wa o àríbá kan náà.
1: sọ́dá rẹ àwẹ̀ mi jọwọ́ bọ̀wọ̀ rẹ síbí ọwọ́ ń gbé.
0: ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé mi ní ọmọ
1: ó
0: ti ṣètò nígbà kan onílọ́pọ̀ ìgbà ìyàwó ilé mi gan ò mọrú májẹ̀mú ọlọ́run ti ń bẹ lórí ọkọ rẹ̀ òun ló fi ń rọkọ rẹ̀ fín ló fi ń wùwà sí bó ti wọ̀ ọ́ lọ sọ̀rọ̀ sí bó ti wọ̀ ọ́ ẹ̀rín rẹ̀ pa mí sọ́ọ̀mọ̀ wípé lọ́pọ̀ ìgbà bàbá ń sọ̀rọ̀ nípa lọ́kọláya torí pé àjọ ríra wa tán sí finish yes àwọn gen z wọn ní sí finish torí pé

0: ọ̀rọ̀ májẹ̀mú tí yàn rù kiri la.
1: Máa ń tọrọ ẹ wúwọ́, kò ti ẹ̀ ti jẹ́ kú fún rí. Sàdédé ló sáré kó.
2: Hello.
0: Ó rí bí tí ẹ bá ń túmọ̀.
1: Ó wá ń fẹ́nu ẹ̀gàn orúkọ rẹ̀ kó ti dọ́gbọ́n sí. Ìlara ògbó ló ń pa ẹ kú lọ, ó jẹ́ yípadà tó máa fẹ́nu
2: kọ. Hello.
3: Hello, sir.
2: Ẹ mọ̀ káàárọ̀ sá o.
3: Káàárọ̀ sá.
2: Ẹ ṣe sá.
3: Ẹ kú sí Olúwa.
2: Olúwa kú sí rẹ̀ sá.
3: Ìwọ sagbára rẹ̀.
2: Àmì àmì sá.
3: Kò lè bàjẹ́ fún yín.
2: Àmì Olúdùmọ̀rì sá.
3: Evangelist Kọ́lá Wọlé láti ilé ìdá.
2: Ẹ ṣeun evangelist.
3: Bó ṣe rí kẹ́lẹ́ rẹ̀ ti ẹ̀rẹ̀ náà fún wa yìí. Àní Olúwa ó wà lórí ara wa ju ara lọ. Mi mo rántí ọdún kan mi ti gbà mí rúrú rárá. Ìfẹ́ yẹn tó kí ẹ jẹ́ evangelist fún yẹn dáná gba mi kí ẹ kí mi. Èmi àti ìyàwó mi wá wà lórí torí kó ti ṣe àrífín mi. Ó wù pé mi bọ́ kọ mẹ́nu. Mo wá sọ fún lọ́dún náà mo má jáde lọ bí kankan. Mo fẹ́ di. Bàbá inú ilé mo ti gbọ́dọ̀ bọ̀. Bí mo ṣe lọ tán, ó wù pé kí lọ́kọ mi sọ, ó wá jáde lọ. Nígbà tí o máa rú èèyàn tí mo jẹ́, náà mo sọ pé mi kì í gbà mí òróró mi tí ì ṣe nǹkan kan. Kò mọ bá yá kàdé ẹ̀dá ni mi kò mọ ẹni tí ó wá jáde lọ. Nǹkan burúkú wá ṣẹlẹ̀. Ibẹ̀ ibi tí wọ́n ti ń gbé bọ̀ lẹ́ni fi pariwo pé ò dáràn. Ọkọ̀ òun sì sọ fún òun pé kò má jáde. Nígbà tó ń gbé dé báyìí bí mo sọ pé ọmọ tó ń sàn pé gbogbo èèyàn pé ẹ dárí ìgbé tí ní sọ pé ọkọ̀ òun ti sọ fún òun pé kò má lọ ibì kankan mo ní ó fi mí ṣeré ni. Ìyẹn lọ bẹ́ẹ̀ lẹ́lẹ́kejì bí ọ̀rọ̀ tẹ tún sọ nípa àwọn ìyàwó táwọn fẹ́ ọjà káwa náà mọ orí èèyàn tí wọ́n jẹ́.
2: Bẹ́ẹ̀ni.
3: But one thing to one bẹ́ẹ̀ ni pé àwọn obìnrin kọ́ náà dárí ìgbé wọn. Wọ́n lé díẹ̀ díẹ̀ lọ́wọ́. Àwọn òní máa ń tọkùnrin ń pàṣù. Ní tí wọ́n ń béèrè nǹkan lọ́wọ́ ọkùnrin. Àwọn àmọ́ dúndùn pé ọ gbọ́dọ̀ ṣe nǹkan yẹn méjèèjì. Ìyàwó mi wá dúró lé mi lórí lórí
2: nǹkan.
3: Èmi dẹ̀ mọ́ ẹ̀yàn tó jẹ́ pé tí n bá ṣe nǹkan fún àjèrè rẹ̀ lọ́nà mẹ́wàá. Ó wá dúró lé lórí lórí nǹkan yẹn pé mo gbọ́dọ̀ ṣe nǹkan yẹn. Bọ́ ti mi sọ fún pé kó sì ṣe sùúrù. Kó ṣe sùúrù pé a ṣe bọ̀ kì í tàṣìkò. Ó sá sọ di ìbínú ọba mi jà ó ṣe gbogbo ẹ̀. But at the end of the day, nígbà tí nǹkan yẹn tàṣìkò tí mo fẹ́ ṣe fún tí ààyè rẹ̀ yọ lẹ̀ ó wá ṣe nǹkan yẹn fún. Sá mo rí ìlọpo rẹ̀ sá.
2: Kábíyèsí Olódùmọ̀rì.
3: Ọlọ́run ràn yín lọ́wọ́ sá.
0: Àmì sá, àmì o, àmì o, ẹ jẹ́ ń sáré polówó ọjà ìmọ̀ bọ̀.
4: Èti rí tó máa sanwó gegege nígbà tó lè rojú lówó ọjà lówó tó relẹ̀. Ṣé àti dáwọ́nlódù Femtech mobile app nísinsìnyí. Kó o sì máa jìfà ìdíwọ́ ìpolongo tó ń lọ lọ́wọ́ lórí owó fóònù ìgbàlódé smartphone, laptop, ìdẹ́gbẹ̀ngbẹ̀ electronics, àwọn ohun èlò solar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Má ṣe jẹ́ kí farabàǹde olójoojúmọ́ lórí ọjà nílé-iṣẹ́ Femtech yìí fò ẹrú o. Kàn tẹ àtẹ̀jíṣẹ́ I lórí WhatsApp sí nọ́mbà yìí 0099996565. Kó o lè máa wà lára àwọn ẹni àkọ́kọ́ tí ó jìfọ̀ ọjà wa gbogbo. Rí i dájú pé ilé-iṣẹ́ Femtech ni o.
5: Hallelujah, hallelujah. The sound is rising from this generation. A new wave of glory is on the horizon. Ilorin, get ready to experience raw Holy Ghost power as Seun Darabu Ministries proudly presents We Worship Day 2026, a worship and hymns concert coming up on Sunday, the 10th of May. 2026 theme: In the days of His power, receive the ministry of God's servants, Prophet Dr. Emo Adio, Reverend Tolu Agboola, Minister Tony Olajide Adebayo. God in this music, plus a special ministration by the HB Orchestra. Your host is Minister Seun Darabu. The worship event will kick off by 3:30 p.m. Venue is Piso, Piso Hotel, Tanke Ilorin. Admission is free. Come with your family. Come with your friends. Come ready to worship. For inquiries, please call 816-280-3602. This is your season for a life-changing encounter. Be

0: ọjọ́ ti lọ. Ẹ jẹ́ mú ìpè ọyọ̀kan tàbí méjì sí. Ká mọ̀ lọ fún tààrà.
1: Kò ṣe dìtẹ̀ mọ́. Kò ṣe dìde ìjà sí kò dẹ̀ ṣe fẹ́.
0: Ìwọ ọ̀dọ́kùnrin.
1: Ẹni tó.
0: Pọ́ǹbà tètè kí.
1: Ọlọ́run má tara rẹ̀
0: Ọlọ́run mọ̀jọ gbókìtì njọ́ka. Àbọ̀ rí. Ọ̀dọ́ mi ń bẹ tó jẹ́ pé.
1: Kò ṣe kà ló.
0: Kò ti mélè ló mélè ló mélè. Ní ìsìn ìgbékúgbe ló padà gbégbẹ̀yìn. Torí èyí tó yẹ kó o mú gángbò bá pàdé. Bá tó lójúnú. Ọkà sí báṣubàṣu ṣé bó ṣe wọ̀.
1: Ní sí ipò ó ti kú.
0: Òun kú lẹ́mìí èṣù. Mo ti fàyè rẹ̀ lẹ̀. Náà wá rohun tó gbé báyìí. Ọ ti padà ojoojú mẹ́ran ni.
1: Orí ọ̀fẹ́ tí kò lẹ́tọ̀ sí.
0: Tani tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òjè ẹ̀ lọ́wọ́ ẹ káàárọ̀ o.
2: Sọ̀rọ̀ iwájú wo lẹ́ẹ̀dẹ́dẹ́ ló ń sọ̀rọ̀ láti ẹ̀pọ̀ sí lọ́rin.
0: Ẹ ṣe ìyàwó òlì.
2: Ẹni gan àkàndá tó ru àgbélébọ̀.
0: Kí mo mọ̀ màmá wòlíì kí lè mí mọ̀.
2: Ṣé ti ṣe tó ti yé ayé padà.
0: Ọlọ́ni.
2: Gbogbo àwọn tó ń gan àwọn àkàndá bí àwọn òjíṣẹ́ ni àwọn tọ́lọ́run dá lọ́la ni. Wọ́n mọ̀ ń fìdí ẹni tó ọlọ́run wà lẹ́yìn àwọn wọ̀nyẹn. Bàbá wa tó ní iléeṣẹ́ kọ́lọ́run kó bá wa dá wọn sí kó táwọn lọ́rẹ̀
0: ní gígùn. Kọ́lọ̀
2: káwọn mọ̀ fìdí ẹni.
0: Àmì Ọlọ́run.
2: Kó sì máa tẹ̀síwájú nínú ọlá ẹ̀ ní
0: gígùn.
2: Gbogbo èèyàn ẹ mọ̀ jẹ́ ká fojú di àwọn àkàndá o. Torí pé Olúwa ń bẹ lára gbogbo wa.
0: Bẹ́ẹ̀ni.
2: Aya ni ọmọ ni ọkọ ni. Ẹ jẹ́ ká wo wípé Ọlọ́run wà ní tiwọn. Ọlọ́run gan sọ fún wa nínú ìwé mímọ́ pé ẹ mọ̀ ṣe àwọn wòlíì mi nídi. Ẹ mọ̀ fọwọ́ kẹ́ni àrúrò mi. Ó sọ Bíbélì lọ́jọ́ àánú Kùrán náà. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o.
0: Ẹ ṣe mọ̀.
2: Akínmọ́dáze.
0: Thank you ma, ìyàwó ilé Ayọ̀dẹ́lẹ́ Adúpẹ́.
1: Mo ní wa láàyè láti dúró.
0: Ṣé rí irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀?
1: Pé kó o kú ọ̀sán ń
0: gbé. Bíi pé wọ́n máa ń rọ̀ wálé ayé ni.
1: Ìwọ
0: tó. Onújẹ ń sọ pé wọn ò pọ̀.
1: Ó jẹ́ fọwọ́.
0: Ṣùgbọ́n wọ́n ń bẹ. Sọ́mà ó sọ màá ó ti lè bárù wọn pàdé. Bó ló ṣe tírìtì wọn. Tán ọ̀dà ẹ jẹ́ ẹmọ eléyìí sí. Ẹ káàárọ̀ sáà. Ẹ ṣe wà ń gbọ́ yín.
3: Àwọn ètò tí ẹ̀ ń ṣe kì í sàn ṣètò lásán.
0: Ọlọ́run ni sà.
3: Ètò tó mọ́gbọ́n dání ni.
0: Ọlọ́run ni sà.
3: Títú àníyè ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ.
0: Ọlọ́run ni bàbá.
3: Níbi ti prógámù yìí, ẹ̀yin Ọlọ́run ń lò bá.
0: Ọlọ́run ni, Ọlọ́run náà láti mọ
3: gbó. Ẹ̀yin nílò Ọlọ́run sọ̀ kalẹ̀.
0: Tọ́ Adúpẹ́ òun náà láàmú gbó ṣùgbọ́n ara bá ń dẹ fún.
3: Ẹ̀yin nílò.
0: Àmì Ọlọ́run. Àmì sà.
3: Àwọn àkàndá tó lè pè ọ́ ní násírì Ọlọ́run. A lè pè wọ́n ní násírì Ọlọ́run.
0: Kábíyèsí o.
3: Bí ayé ti di wà, àwọn àkàndá gbọdọ̀ wà ń bẹ̀. Mo láti mọ rí pa pé Ọlọ́run wà láàyè. Tá a bá wá níwọ̀n ẹ mọ̀ jẹ́ ká máa bá wọn fi ìjà gbága. Ẹni tó bá bá wọn fi ìjà gbága.
0: Yọ tẹ́. Ẹ ṣe mo dúpẹ́. Fọ́nrán àwọn kan ń bẹ àfi kó o gbà fọ́lọ́n lára wọn.
1: Òtítọ́ ló ní gbéraga.
0: Òótọ́ ọ̀rọ̀ mo ń sọ fún ọ. Bí wọn náà ò bá jẹ èèyàn bọ́ bá dìde látara wọn. Ọlọ́run ṣọ́rọ́ àwọn tó bá mọ̀ wọ́n mánéèjì. Tán rí wọn mánéèjì. Nǹkan wọn máa ń da. Fọ́lọ́run ti dá wọn nu. Kì í ṣoògùn.
1: Mo ń ké tèmi o.
0: Oògùn kan.
1: Ké tèmi o jọwọ́ rẹ̀ mi.
0: Àyànmọ́ tán yàn tí wọ́n nù. Ẹ jẹ́ mélèé sí kí n máa fi lọ fún tààrọ̀ ilẹ̀ ti mọ́. Ẹ̀lọ́. Ó sì wù mí kí n mú ìpè ọyọ̀ kan sí. Ó bá dọjọ́ mẹ́jọ á tẹ̀síwájú. Ọ̀dà ẹ jẹ́ ń sáré wo ẹni tí ń bẹ lójú láì. Ẹ̀lọ́.
4: Ẹ̀lọ́ ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ mọ́ o.
4: Ẹ kú omi ọgbọ́n tẹ̀ ń bù fún wa.
0: Ọlọ́run ni mọ̀. Ọlọ́run ni mọ̀.
4: Ọgbọ́n tọ́lọ́run fún yín kò ní dọ́bà lágbára Ọlọ́run.
0: Àmì mọ̀.
4: Mo sì ti kí àwọn bàbá wa Diamond náà.
0: Ẹ ṣeun.
4: Fún àgbékalẹ̀ prógrámù yìí.
0: Ẹ ṣeun.
4: Ọlọ́run mọ̀ fún wọn ní ọgbọ́n tí
0: wọ́n wù ní bàjẹ́. Ìyá mi ò kọ yín mọ̀.
4: Ohun ìtìkí lára láti Táíwò ní.
0: Ẹ ṣeun mọ̀.
4: Tẹ́rí, bọ́lọ̀ ṣe dá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kò yẹ ká máa fi ojú di àwọn èèyàn kan pé léyìí ò jámọ̀ kankan, èyí yóò jámọ̀ kankan. Torí èèyàn ò mọ irú átíríbùtì tọ́lọ́run ti dẹ́pọ́sìtì sínú rẹ̀. So àmọ̀ràn mi láàárọ̀ yìí ni pé ká ṣe jẹ́jẹ́.
0: Ká ṣe jẹ́jẹ́.
4: Ká ṣe jẹ́jẹ́. Ká sì nífẹ̀ẹ́ ọmọ nìkejì wa gẹ́gẹ́ bí ara wa.
0: Ẹ ṣe pàtàkì.
4: Ẹlẹ́sà apú ètò
0: sà. Ẹ ṣe gan mà. Ẹ ṣe ò mo dúpẹ́ ẹ̀ já máa lọ fún tààrọ̀ yìí o. Ọlọ́run lókè ibà.
1: Kò ṣe gbógun tí. Kò ṣe dìtẹ̀ mọ́.
0: Bó bá ń bẹ nínú àwọn ọmọ rẹ̀ bá ń tọ́jú ẹ̀ wò.
1: Ìjà sí kò dẹ̀ ṣe fẹ́nu ẹ̀ gan pé.
0: Ẹni tó. Bó bá ń bẹ nínú àwọn ọmọ ìjọ rẹ̀ tọ́jú ẹ̀.
1: Má
5: matara
6: re
5: o ba si je alufa re ni toju e o ba je afa re ni toju e o ba je ara adugbo re ni toju e to ba je boyfriend e ni toju e o ba je girlfriend e ni toju e o si wa wu si won o ye le won loko o tin juko ma won lati nu oro to nso jade be nikan daru mo lowo o funra ni ma gbagbe o oju unu bayi lejo nlo
7: omo jawo
5: aje mi omo lo fun taro yi olodun loke iba
7: se tori poro re ofe gbala
5: olodun o se
7: ofe ti ko le
5: to tun ba mi tuko e to taro otun ni ogo ni folodun loke orun be ni mo ndupe o lo wa alase apase kan ni ta wa yi o baba daada baba mo mo lo re sa e se go sa e pe fun wa e ko wa je pe e mo ga si e mo po si e mo nisi lagbara olodun
7: ilara ogolong
5: olare waju oye wole lo ko temi duki olodun yin na re ti o je fisofo la le fe ni ko kan o o ba je obi re ni o nbe nu obi ba ntoju won o nbe nu baba o nbe nu iya o ba ntoju won yo da fun wa e ko ni se wa wa la mo gbe ohun to da se iko wa ni pa laanu wa ati awa mo yo sanu fun love you catch ya o dojo mejo jare e ma gbe ninu anu olodun e se jeje o sora si o tele jejeje ile loju o a ni toju ile mole la se edumare o dojo mejo happy mother's day.

0: The time is 9 o'clock.
1: Ago mẹ́sàn-án ti lù.
2: Bumi ba balẹ̀ nípa òjò balẹ̀ ata ṣaraṣara. Diamond FM 88.7 nípínlẹ̀ Kwara. Ọba gbogbo wọn là á ṣe. Ìkànnì tó jálejako tó tàn kárí ayé.
3: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń hábùn.
4: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ́kun kedere.
2: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
5: Bí àpìtìkùn ìbẹ́kùn àpì. Bí àpìtìkùn.
2: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
6: After working kí ló kù.

ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára. Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

0: prophetic global ministry.
1: Láti sọ ayé gbogbo nípò jíko.
0: Tí fojoojúmọ́ ńlá kàkà lábẹ́ ìdí ẹsẹ̀ tó ń tì mú ní sí agbára òkùnkùn dominira pátápátá.
1: Láti pàṣẹ ọ̀rọ̀ Ọlọ́run.
0: Tó ń ti àṣẹ látẹnu.
1: Ikọ̀ àti ìríjú Olódùmarè.
0: Ta fọ̀rọ̀ àṣẹ ránṣẹ́ ìran yìí.
1: Olùṣọ́ àgùntàn Samson Abídèmí Ajayi.
0: Tíjọ Vision Prophetic Global Ministry.
1: Tó wà ní number 9 Stadium Road nílùú Ìlọrin.
0: 9:30 to 10 a.m.
1: Every Sunday.
0: Ago mẹ́sàn àbọ̀ sí mẹ́wàá òwúrọ̀.
1: Ní gbogbo ọjọ́ Sunday.
0: Ni ètò wákàtí àtúnṣe yóò máa gorí afẹ́fẹ́.
1: Ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin.
0: Ọwọ́ Ọlọ́run yóò kàn ọ́. Ayé rẹ̀ yóò sì gba àtúnṣe bí o ti ń gbọ́rọ̀ Ọlọ́run lórúkọ Jésù.
1: Láti bá olùṣọ́ àgùntàn Samson Abídèmí Ajayi sọ̀rọ̀ lẹ́yìn ètò.
0: Ẹ pè sórí nọ́mbà yìí 09022299187. Don't miss it. God has a word for you.

0: àwọn iṣẹ́ agbára tọlọ́run lu ètò yìí fún gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ẹgbọ́ báyè bá gbà wá bátẹ́gùn bá gbà wá tá a bá ní àmọ́ sísọ lójú eegun rẹ̀ lọ́pọ̀ kejì ó ṣeé ṣe kí a lo ọgbọ̀n ìṣẹ́jú yìí ká mọ̀ fi sísọ lójú ẹ̀ rí pé lábẹ́ òótọ́ ọ̀rọ̀ ọlọ́run fi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu jẹ́rìí sí àwọn ohun tó ń jáde lórí ètò yìí àwọn ohun àsọtẹ́lẹ̀ tó ń tẹnu bàbá wa olùṣọ́àgùtàn samson abidemi ajayi jáde lẹ́yìn tó fi hàn wípé nítòótọ́ ọlọ́run ló pè wọ́n tó sì ràn wọ́n níṣẹ́ ẹ káàbọ̀ sórí ètò wákàtí àtúnṣe láàárọ̀ tòní bàbá wa ikọ̀ àti ìrìjú olódùmarè wọ́n bẹ̀ lórí ètò olùṣọ́àgùtàn samson abidemi ajayi wọ́n wá láti inú ìjọ Vision Prophetic Global Ministry tó ń bẹ ní number 9 Stadium Road nílùú Ìlọrin. Ọ̀rẹ́ wa fi àpótí ẹyin ìjókòó lé àpótí rẹ̀ súnmọ́ di àpótí rédíò rẹ̀ gbagbagba láàárọ̀ yìí ó ti rèdí ni pé ọlọ́run ní ọ̀rọ̀ tó fẹ́ràn sí ọ. Mo mọ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé ọ̀rọ̀ àṣẹ ọ̀rọ̀ agbára ń tọ̀ ó ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ láàárọ̀ tòní o. Múra sílẹ̀ gbáradì. Máa fi léyìí kí máa fi kí bàbá wa káàbọ̀ sórí ètò fún tààrọ̀ tò ní olùṣọ́àgùtàn samson abidemi ajayi bàbá ẹ tó kó dédé àsìkò yìí sá o.
1: Hallelujah.
0: Amen.
1: Orúkọ mi mà ní olùṣọ́àgùtàn samson abidemi ajayi
0: luwaṣi
1: látinú ìjọ Vision Prophetic Global Ministry ní number 9 Stadium Road ní ìlú Ìlọrin tá a wà. Àkókò tá a wà ohun mọ̀ ní wákàtí àtúnṣe.
0: Yes sir.
1: Tí Ọlọ́run mọ́ ń bá wa sọ̀rọ̀ tí àṣẹ a mọ̀ jáde ayé àwọn èèyàn yí padà àwọn èèyàn ń lẹ́rìí o.
0: Yes.
1: Àwọn èèyàn ẹlòmíì a wá sínú ìjọba ẹlòmíì a sọ ẹ̀rí. Mo gbàdúrà fún ẹ láàárọ̀ ẹ lórúkọ Jésù ìwọ gan sọ ẹ̀rí lónìí.
0: Àmì Jésù.
1: Ẹ bẹ́ẹ̀ ni mo kí gbogbo wa pátá níbi tá a bá wà níbi tí gbogbo ibi tí ìkànnì dé àwọn kan ti ẹ̀ pè látọ̀yọ́ wọ́n ní àwọn ọmọ ń gbọ́ wa látọ̀yọ́ pé ká gbàdúrà fún wọn so ìkànnì dọ̀yọ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun tí mo tún mú wá bá wa láàárọ̀ yìí tí olúwa ní kí n sọ láàárọ̀ yìí fún ọ ó mọ̀ ní àlá.
0: Àlá.
1: Bẹ́ẹ̀ni o ní ẹ mọ̀ pé wákàtí àtúnṣe la wà yìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Láti bá Ọlọ́run làjà. Láti padà síbi orísun láti jẹ́ kí òye ẹ̀mí ó yé wa láti lè rìn nínú ẹ̀mí ìwémọ́ ní tó bá rìn nínú ẹ̀mí ara ò lè borí bẹ́ẹ̀ ni òní ọlọ́run tún gbé wá láàárọ̀ yìí o àlá ni sà àlá ni àlá jẹ́ ohun kan pàtàkì tí ẹ̀mí fi máa ń bá àlàyé sọ̀rọ̀ nínú àlá ni ọlọ́run ti ń bá wọn tiẹ̀ sọ̀rọ̀ ẹ̀rí nínú ìwé jùẹ́lì orí kejì ẹsẹ̀ kan kejìdínlọ́gbọ̀n olúwa ní ìkẹyìn ọjọ́ òun ó tú ẹ̀mí òun jáde sára ènìyàn gbogbo àwọn ọmọ wọn máa sọ àsọtẹ́lẹ̀ àwọn àgbàlagbà ó sì mọ lálàá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ayé ní ìbẹ̀rẹ̀ wá àlá jẹ́ ohun tó jẹ́ pé àwọn ẹni tá a ṣàyàn àwọn ló máa ń làlá àwọn ló máa ń làlá nítorí pé ojú àlá lọlọ́run ti máa ń bá wọn sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n ní ìkẹyìn báyìí ọ̀pọ̀lọpọ̀ ń làlá bó o bá tiẹ̀ gbọ́ lọ́run gbà bó olùgbọ́ lọ́run gbọ́ nínú àlá òun ni májẹ̀mú ọ̀run ti máa ń bá ayé sọ̀rọ̀ nítorí pé ní inú àlá òun ni téèyàn bá sùn gbogbo kò ní sí ní táwọn òyìnbó ń pè ní distraction kò ní sí pé ọkàn rẹ sáko lọ
0: orin rẹgbẹrẹgbẹ
1: ibi ẹmí a máa bá nìyàn sọrọ ibẹ ni àlá ibi tí ohun tí ọlọrun lu àlá fún nìyẹn o tó bá wo gbogbo inú ìwé mímọ láti ìbẹrẹ abimeleki ojú àlá lọlọrun ti wọn nu ẹ ipe sara tó fẹ fọwọ kàn ẹ tó bá fọwọ́ kan ayé ẹ bàjẹ́ bẹ́ẹ̀ni nínú ìwé genesis a ó rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà joseph nkọ́ ojú àlá lọlọ́run ti fi ìran hàn nebukadnezari nkọ́ ojú àlá ni joseph bàbá jésù gan nkọ́ ojú àlá lọlọ́run ti sọ fún pé lọlọ́run ti tọ́ sọ́nà ipe gba aya rẹ sọ́dọ̀ mọ́ le o nítorí pé aya ọmọ tó ń bẹ nínú rẹ yìí oyún ẹ̀mí mímọ ni ojú àlá náà lọlọ́run ti tún tọ sọ́nà ipe ọmọ tó gbé dání yìí o ẹrọ́dù ti ń wá láti pa o tètè gbé lọ sí íjíbítì bó ọba gbé lọ ẹrọ́dù ó pa o ojú àlá ni ojú àlá lọlọ́run ti ń bá ènìyàn sọ̀rọ̀ ojú àlá òun ni fáráò náà ti lálàá olóyin ọlọ́run ti bá a sọ̀rọ̀ ipe ọ̀wọ́n yóò wà ní ilẹ̀ Egypt fún ọdún méje ọ̀pọ̀ yóò sì wà ní ọdún méje tí Joseph tú fún o mọ̀ ló gbé Joseph dáàfin ojú àlá ni ojú àlá ni Joseph náà ti rí ipé gbogbo àwọn ẹ̀gbọ́n òun àti gbogbo orílẹ̀-èdè wọ́n mọ̀ tẹríba fóun ipé òun ó depo àṣẹ ojú àlá ni so kí ni mo wá mú wá kí ni ọlọ́run bá ọ sọ ọlọ́run fẹ́ kó mọ̀ pé àlá ò gọ̀ o bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìtànjẹ́ ìṣù ni sà tí o bá lálà kan tó bá sọ fún ọ pé àlá gọ̀ àlá ò gọ̀ ibi méjì ibi mẹ́ta ni mo lè pé mẹ́ta sà mo ń ṣe yín létí ni o ká tó lọ nínú àṣẹ ọ̀rọ̀ ibi mẹ́ta làlá ti ń wá báyìí ọ̀nà àkọ́kọ́ tàlà ti ń wá àlá máa wá látọ̀dọ̀ ẹni tó ni májẹ̀mú ayọ̀
2: kí
1: ṣe ọlọ́run tó dárun òun àtayé láti tọ́ni sọ́nà láti fi ọjọ́ iwájú hàn ni láti wọ́nu ènìyàn láti kìlọ̀ fún ni àti láti fi àṣírí kọ̀ọ̀kan hàn fún ni bóyá ibi táwọn ẹlẹ́yẹ ti ń ṣèpàdé tán láwọn ó ba tiẹ̀ jẹ́ ọlọ́run a máa fi hàn àbí táwọn
2: ibi
1: táwọn a máa tú àṣírí wọn àbí ibi táwọn òkòkò ẹnìkan ti ń ṣe ọ́ tí sì ń gbà ọ́ tó rò pé ó mọ̀ ọlọ́run a máa fi hàn lójú àlá tọ́lọ́run bá fi hàn má sọ pé àlá gbọ́ bọ́ bá rí tọ́ bá rí má sọ pé ẹnìkan gbé ẹnìkan wọ̀ o lè lọ nínú àdúrà kọ́lọ́run jẹ́ ọ̀tún ńlá nítorí pé ó ní bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́ bó ṣe wolúwa ló ń ṣiṣẹ́ bọ́ bá lálà kan tí ò bá yí ọ májẹ̀mú tó gbé àlá yẹn wá sí wà síbẹ̀ bá ọlọ́run sọ̀rọ̀ ipe olúwa fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ jẹ́ kó yé mi bẹ́ẹ̀ ni ó ní ní ẹnu ènìyàn méjì sàbí mẹ́ta a fìdí ọ̀rọ̀ múlẹ̀ ọlọ́run a máa jẹ́ kéèyàn tó tún àlá yẹn lá wà tó tún lá wà tó rí lọ́nà ẹlòmíì wà tó rí ẹni tó ń ṣe ọ́ mo fẹ́ dúró ń bè nítorí pé àwọn ẹni òkùnkùn àwọn ẹlẹ́yẹ ènìyàn wọ́n á máa sọ pé ẹnìkan gbé àwọ̀ kan wọ̀ ni wo ẹni tó bá gbé àwọ̀ rẹ̀ wọ̀ ó jẹ́ ẹni ìbọ̀dé ni o wọ́n á gbé ẹni tí ò bá ní ìbọ̀dé lára rábà
2: ẹni tí iná ọlọ́run bẹ lára rẹ̀
1: wọ́n á gbé àwọ̀ ẹ̀wọ̀ sà irú mi àlèdámí àkà ẹni tó bá ti rí lójú ìran tẹ́ gbé àwọ̀ rẹ̀ wá táwọn àtàkì ẹ bí ò bá sòrò ló ṣe directly àbọ̀dé ń bẹ lára ẹni
2: o
1: bẹ́ẹ̀ ni kò jìnà sí bó o bá lè jìnà sí fi iná àti àdúrà kó fi discipline ẹ bó ṣe rí nìyẹn sà kí ni mo wá ń sọ ni pé àlá máa wá látọ̀dọ̀ onímájẹ̀mú ayọ̀ ọlọ́run tó dá ayé àti ọ̀run ìkejì a máa wá láti inú èrò onú rẹ
2: láti inú èrò ọkàn
1: wa èrò ọkàn rẹ àwọn tó rò tó bá wá wo àwọn tó rò ìwé mímọ́ wípé from the abundance of the heart the mouth speaks kí ni òun rò nípa àgbà ní gbogbo ògbà tó gbé àlá yẹn wá tó bá jẹ́ pé òkùnkùn ló dominate ohun tó ń rò àlá bí òkùnkùn ni ó wà o bó bá jẹ́ pé ìmọ́lẹ̀ ló dominate gbogbo ohun tó ń rò àlá bí ìmọ́lẹ̀ ni ó wà bọ́ ìkẹta rẹ àlá a máa wá látọ̀dọ̀ àwọn ẹni bí ènìyàn
2: kábíyèsí olódùmarè léyìí tó
1: lára pàápàá jùlọ àwọn ẹni tí ayé ń pè ní àjẹ́ àwọn ẹni tán ń pè ní ẹlẹyẹ àlá tí wọn a máa wá o gbọ́ nǹkan tí ìwé mátí orí kẹta sọ ni ìwé mátí orí kẹta sọ pé ó ní nígbà tí ènìyàn sùn
2: ọ̀tá
1: rẹ̀ wá bẹ́ẹ̀ ni
2: ó fún èpò
1: sínú àlìkámà àwọn gẹ́gẹ́ ní ọ̀tá tí ń fún èpò sínú àlìkámà àlá rere tó o bá ńlá àwọn ni mo ń sọ di àlá burúkú so ibi tí àlá ti máa ń wá ọ̀nà mẹ́ta tí àlá ti máa ń gbà wá rè so èyí tí mo fẹ́ wá jẹ́ kó yí ọ tí olúwa ní kí n sọ fún ọ kó yí ọ ni pé má bá wọn sọ láyé mọ́ pé àlá gọ̀ bó o bá lálà re tó o bá ṣe ń jí fàdúrà tẹ̀lé kò ní ọlọ́run má jẹ̀mú tó fà láì hàn mí olúwa jẹ́ kó ṣẹ́ ìran ṣe jẹ́ kí n sọ fún olúwa ní jẹ́ kí n jẹ́ ó yí ọ pé àlá gangan ìlú ni o
2: ìlú kan làlá jẹ́
1: bẹ́ẹ̀ ni sà
2: kábíyèsí
1: àlá tá à ń là sà ìlú ni ìtànkọ́ leléyìí mo ti rí ẹni tí mo súnmọ́ ojú àlá náà ti yìn níbọn lọ́wọ́ ní london wọ́n dẹ̀ yọ ọta 16 lọ́wọ́ ẹ̀
2: kábíyèsí olódùmarè
1: ìtànkọ́ sà ẹni tí mo súnmọ́ ni
2: látojú àlá
1: náà ti yìn níbọn láti lé wọn torí pọ́n dẹni wọ́n dẹ̀ yọ ọta ìbọn 16 lójú ayé ìlú ni àlá ọ̀pọ̀lọpọ̀ ẹni tó sùn tí ò jí mọ́ ojú ìlú àlá náà ti pè é pàṣà
2: náà ti parí ayé ẹlòmíì
1: bẹ́ẹ̀ ni sà
2: kábíyèsí ọlọ́run
1: opolopo igba elomi alala de alala pe won ti mole o de ma ji awon sele abami a de sele ojo ye gogo le mo moje osan yo le mo moje osun yo le mo moje ada bara lewo sa
2: tori pe ilu
1: ilu ala won ti pari oro se
2: kabiyesi o
1: ma ba won so mo laye un ti emi mo so ni e pe alago bo ba tun wa lala to se buburu oju ese sa dide ko de gbadua so ni oni wa oni seju ogbon bo ba se lala buruku ko sare da pada sibi to ti wa o
2: ogbon seju ni kete te ba taji
1: bo ba se nji bo ba wa la to wo eleye to ri bi epe bo ba se nji to kokko gbadura pe ko luwo baje iwo go o wa face eleye yen wa wa so fun pe gbogbo ala to gbe wa ise re to jade loju ala gbogbo iriri yen pada o wa ma da pada le won lori eleye ma fe gunja egun epe na fe nja o ri pe o le eleye kan ta ye won da iwo eleye to je governor ri ni o le eleye ko je councilor o le eleye ko wa de po ase aso wa ma po ni so won ma gbe ala eyi to ba gbe ala wa epe ti wa lori eleye na inu ha aka inu oda hakaba e peti wa so to ba ti ji wo da wa wa da epe yen pada o to ri loju ola wo wa ma je ko ye wo pe imam mane daso loju monday kai bo bo wo te gbe ara yin ni ke mo fin na wo isayajo bi ope ba ku owo sa ara re ni fin na o gade le gbogbo soke laye ko duo nbe ara re ni o fi lu iwe bibele ni ki so fo loni o ni maje mu ni ki so fo pe ala to logo eyi to lati o da a fi ta fa sinu aye re ni o bo ba dide duo ko le su seyin aye wa je gaba lori e o
2: kabiyesi olodumare kabiyesi olodumare
1: alogo
2: alogo
1: alogo
2: eni to lati o sise le lori
1: eh o alogo
2: kabiyesi o
1: alogo egbo eyin eniyan unti awon okoko eniyan fe ko mo te fi da ona re ru ni pe gbogbo ala ibi to nla yen wa so fo pogo so da kokan re o le ku obe ko le mo ko mo le gbe igbese o no wa da ona taye re ru o ri ni je ki so bi awon okun ko se lu ala fun eniyan sa
2: yes sir
1: ya to asiri won bi iwe mi ma wi pe nitori idi eyi lo mo lorun se farahan
2: lati pa gbogbo isesu
1: lati pa gbogbo isesu je gbogbo iskini isesu okokoni ala ere ka so di buburu ise okokoni o ri pe lopolopo igba igba to ba fe lo gba se to ba ye kinu re odo igba ye wa lala ko n bobere sun loju ala igba ye wa lala ke won ba won na sun to ba ti damira igba to fi ji bo promise ni to si ti gbe owo to fe na si o tun dodun mi odun re
2: kabiyesi olodumare
1: opolopo igba iru awon alayi january lelomi o ti la o le mo la mi mo nitori pe ibere odun na mo kore aye re lo bo ba laru e ma so pogo ma so poro ni pa oro
2: ebe ka mo fowo yepere mu
1: be ni iwo ori gangba mi o le baya wo le sun loru abi wo obere koko re da po mo ni ale igba te fi sun o le je pe orun bi what 30 minutes pere ko to di aro e ti tun lala yin pe boya won ba olo ko lo orun abi won na ba yo
2: lo olodumare
1: what won fi da yo duro abi ka fi akoko eni aye eni sofo opolopo igba o le lala pe ogbowo won fun olowo
2: loju orun
1: o si lala pe o le kan won na bo si o je owo yen gba o de sa lo opolopo igba o lala pe o gba owo dani abi o gba nkan dani o si nlo igba yen lolopa da eduro won ni wetin you carry sa loju ala olopa gra tun ma so pe wetin you carry
2: loju ala
1: ko ba fi ran won won ni ko sibi to lo oni lati lo je John Station bo ba lala bo ba ri olopa loju ala awon okoko ni yo ma so pe nitori pe travel lana tolopa yin olopa da oduro o to fe ko ro ninu opolo re ko mo ba fi gbe igbese kini mo so fun loni
2: aye kan ni ala
1: a ilu ni ala sa
2: ilu kan ni
1: be ni awon ko meta de lawon okoko mo nlo ni ilu ala lati fa ye ni sofo lati fi akoko ni sofo lati da de duro lati ran isan sinu aye ni ohun akoko ti won mo nlo ni ilu ala oni won pe kini kan ni olopa ibi okoko
2: kabiyesi o
1: awon lap won le woso won le mo woso won ma da de duro bo ba ti ri ko da duro bo yo gbe moto lo to ba ti ri pe won da duro bo yo rin lo to ba ti ri pe won da duro pe won wetin you carry loju ala won oju aye ko n to roko awon okoko lo ti da duro je o
2: ninu ilu ala
1: ninu ilu ala ikeji won ma pe kini kan ni awon ole ibi okoko
2: kabiyesi o ole emi
1: sa
2: kabiyesi o lo
1: won ma jire gba won ma de meni ru won ma furugbe on buburu sinu aye eni ikata ajeji okunrin ati ajeji obirin bi okoko
2: kabiyesi o
1: so wari gbogbo ele aparapo won e bora awon eleye kan lo sise yen ninu epe won lo ti ma njade sa
2: kabiyesi o lo
1: ma sere nbi to ba wa o nigbati eni yesu
2: opa
1: e wa o opolopo alayo ni jesu fe ko la o fe ran lowo o fe ri igbedide o fe fi ho ipe o dide lojo ola bi o se ti fi ran josefu o fe fi ho ohun ijile bo se fi ran danieli sugbon ni gbogbo opolopo igba ota ma wa nigba to ba su a de fo epo sinu alikama
2: kabiyesi
1: o ni olorun fe ki fi yi olaro yi ipe anilo lati sise lori oni okoko lori olopa ibi okoko lori ajeji obirin ati okunrin ibi okoko
2: to sise loju ala
1: elomiran sa ta ba fe gbe isan sinu aye re owo kan jade won le se eyin eji awon ni bi okoko awon eleye a ma lu eyin lopolopo igba won se lori pepe okoko won de gbe wa ri owo kan gbe eyin fun pe o ya je bo ba ti fi le gba eyin bo ba ti je ona yin adaru
2: won
1: ta ba fe faye re se won si fi se bo oni majamu ni ki so fun laaro yi bo ba le gbagbo bi to wa adabi ti o ba ti se olorun lori ki bo soro eloku
2: yes
1: owo alagbara le yin owo olori eni bi le yin eyi to da ye re laamu to sinu alaja ologo loni dada ko ni side down loruko jesu ida mi mo gi owo lada
2: mi jesu
1: mo gbadura ani woli so ninu owe oba kini ori ketala o mo so nibe o wi pe oni ki pepe o danu ki eru ori pepe o si yabole
2: o si nibe
1: o ba no wo si ipe o fe se nkan fun
2: owo na si
1: iwe ni wa wi pe owo na gbe danu mo mo so aso tele sinu aye re nibi pepe awon ajegege nibi ta tin ta ofa ta tin da ye re laamu ni ilu ala re bi oluwa tin be temi ewo loruko jesu loni pepe na yabole
2: ami jesu
1: eru oni pepe eyi ta pa erosi ibi ta ta jesu eyi to ti deru to so ni gbowo ogun aye re ni ilu ala ati ilu ira loruko jesu eru na yabole
2: ami jesu
1: momo gbadura fo ni gbogbo bi to ba wa ani owo alagbara leye
2: loruko jesu
1: eyi to lo ni rololo eyi to ni laye owo mo fa koko re sofoni emi duro lori majamu Apostle your Babalola.
3: Yes, Lord.
1: Mama Drolori Majamo. Babo ye lame.
3: Yes, Lord.
1: Only Majamu Mosha Rimalade Mowa.
3: Yes, Lord.
1: Only Majamu Bubwa Wajibatolua.
3: Yes.
1: Emeshua Shotele. Bubwa Lagbaratolo, Nebo. Loru Kajesu Loni Oyo Parada.
3: Ami Jesu.
1: Any Ekba Yenia. Allah,
3: ilukan yo.
1: Mo ba ti lala, o ti mo po ti ku ni ilukan. Je gbona je so fo daada ko yi o. Awon eni bi okuku gan. Ilu Allah na ti mo lo si bi pade won lopolopo igba. Ke se gbogbo eleye lo ti neye re ti lefo. Ti o kuro ninu ara ti o si lo sinu egbe. Gbo awon yi to kokko to ba ti kokko mu wo egbe gan. Ti owo ba nbe lara won ati ilu ala ni won ti kokko mo ba soro ilu ala ni o ti mo rira re laare won ilu ni ala sa eni ti o ba pari aye sinu bi okuku ilu ala na ti mo mu wo be
3: jesu
1: elomi aso a ri pe fun lo nje o elomi ni alaye won o le wegbe okuku se be onje to ba lo je loju aye ni won fun elomi awon mo tete ke ton pe egbe fun ilu ala na ti gbe si won lenu
3: ilu ala
1: won de je ninu gbo ti mo nbo so yi iriri ni o be ni sa iriri ni woli o ki lu ase ni kan lai mo ri iriri iriri ati fi ho olorun bo ni gbogbo bi to ba wa Mama to so aso tele
3: loruko Jesu
1: bo awon ni to nu olonje ikoju
3: loruko Jesu
1: la soju ala loruko Jesu oro dana so wa
3: mi Jesu
1: mo ti ni eni ti mo so
3: yes sir
1: eni yega o ma lo se ti a ma wede mi bo ni ilu ala na ti fo iyawo re lonje o de jonje yen sir o de dila ro iko re de bere si wu
3: olodum
1: mo ba bere si pomi sinu e alaja e kini yi e mo mo suppression re e je gbadura yo lo alaja ni nira ipo mo fe ko lo suppression ni nitori pe won eleye eniyan coward ni won ti na pe coward lo basa ojo won le jade loju koju saba bi na mo fi seka iya lo se oppression ko jade ninu operating world
3: o load mari
1: en ta fu won fo lo nje loju ala iko e wu la ro ojo keji bo se ji o si bere se run o de logun ko lo bo lo se wa ro pe operation ni o mu lo o gbo ni ninu ijo ta ti gbe bi mi o ma ko ni kan nibe won ni ko mo boru dede lo ko mo boru dede lo Ogun to boru dede wole ko ma boru dede lo kini mo bo so laaro yi ogun ma toru wole ilu ala ni mo gba wole wa de koju e ni ilu ala ye
3: yes
1: to gbolopo to ma fe furugbe esa sinu aye ni wa fu lo nje loju ala won le gbe jejere si lara won le gbe diabetes si yo wa ma logo nitori pe ogun ye o ni sise
3: yes
1: iyan ni la mo ta ba gbadura a ni irugbin aisan apani die die taye gbe si wa lara kini o ti jade nitori pe gbogbo ti olorun da dara dara ni gbogbo ti o ba ti dara atowo okoko lo ti wa
3: yes
1: kini bo bo so laro e mo ba je ki yere o si alaare ogo o tele ye fe ko mo ro niyan kan le baba yi e je
3: yes
1: alaare o mo go Oni Olorun ni ki bo so laaro yi o ni mo si ti bo so je ki yere o si ko si wa ninu ike saragidi ko si le gbadua bo ba se nlala tala yo jora won to ba ti dide bere si bo leda re soro
3: yes
1: maja mu kan lojo ori bere si bo elomi alala ki pe bo se fe jade ninu ile kan o wonu ile kan won de tilekun mo je so fo ti ro ni be ba ji soju aye ko le sise kankan ko ri se amobo ni nitori pe ati ti ayanmo re mo
3: ilu ala
1: ilu ala
3: ka biesi olodumare
1: nti oluwa ni kin wa ba so niyan ki yere so ni lojo tuesday ni
3: agomaro
1: bishop prophetic global ministry ni agomaro bawa nibe bawa ama sise lori oloko okoko lori oni okoko ati ajeji obere ati okunrin okoko awon ti to je pe ebora je ni won won ma re won lati baye eniyan je be ni awde ba gbogbo owo ati agbara ti be le yiwi gbogbo won lo ngboro nitori pe oruko kan la wa ni eyi ti si oruko Jesu ko si bi ebora je ba se ni buruto ko si bi o ni sa okoko won se buruto oruko Jesu ni olori gbogbo won
3: o kapa won
1: o kapa gbogbo won sa gbogbo ti be ni orun ati lori ile ati lisala ile ki gbogbo won wole labi oruko Jesu ni so mu mo le ti re ni ago marun si ago mefa wakati kan pere ya do gbadura eleye le yin to lo ni nisimi ya do da pe pada sori elepe ya do da sasi pada sori alasasi ka wa wo boya aye ro ni gba itumo
3: ah oro olorun ti jade tase tase baba mama anti ati boda jajo pade ni ojo tuesday ninu gbogan ile ijo se vision prophetic global ministry to be ni number 9 stadium road ninu ilorin wakati atuse wakati kan ni ago marun irole si ago mefa baba ojo ti lo e ba fi number yin lede ke wa gbadua fun wa laarin iseju pere ti
1: mama na fa pe wa number 1 o
3: 090-022-299-187 Baba, eba angba, duwa eja mga lofu ta aroisa.
1: Mama, soa, sote le mbito wa. Bobo, rubi a isa. Ti oku kukbe si olara. Ni luala. Lolu kwa Jesu inati jade.
3: Ah, mi Jesu.
1: Bobo, fai paju. Ofa fa koko ane sofu ofa da ni duro eyi ta rosio lati lu ala ni pa owo ebora awon eleye loruko Jesu ina ti jade
3: mi Jesu
1: mo gbadura fo iran lere oju ala re lato ni lo oya ko mo wa si
3: mi Jesu
1: mo ni gbogbo iwo to ti e ti lala o ti gba visa loju ala o ti kole loju ala o ti ra moto loju ala won mo jo farahan loju aye Mora sesio ba mi e ba le rombi to ba wa loruko Jesu olugbala gbogbo alarere to ti ni laye loruko Jesu oya ko mo wa si musa
3: mi Jesu
1: agbara imu ira alasha mo mo ran sinu aye re loruko Jesu oya lo mu alasha
3: mi Jesu
1: bi ala Joseph ba le se laye re loruko Jesu olugbala agbara kana ti Joseph fi mu alasha laye loruko Jesu oya owo ara re
3: mi Jesu
1: ogori fo oruko lo
3: haleluya
1: mama so aso tele si o ose tutun to wo yi owo eleye laye re loruko Jesu emi mi ma de dan
3: mi Jesu
1: ogori fo oruko
3: haleluya Jesu oluwa wa eja ma lo futa ro tuni atupade lojo mejo mo gbagbe oni ojo isegojo tuesday wakati kan pere ni wakati atuse 5 si 6 pm ni ipade adura to lagbara lo ma waye ninu gbagan ile ijo Saint Vision Prophetic Global Ministry to be ni number 9 stadium road nilu ilorin number iranse olorun ta ti fi lede e ma pe won tu gbadura fun ile yin eto ojo mejo e ma gbe ninu anu olorun
4: Tushende! Boka tori di to waka gbadun lorun tin taye ni se segonjo go suma bi o ayaba yaba waka ti atuse eto to lorun gbe kale lato we jo vision prophetic global ministry lati so aye gbogbo nipo jipo tin fojojumo la kakala be ide ese ton ti mu ni se agbara okoko dominira patapata lati pase oro lorun ton ti ase latenu iko ati riju olodumare ta foro ase ran si ran yi oluso agutan samson abidemi ajayi ti jo vision prophetic global ministry to wa ni number 9 stadium road nilu ilorin 9:30 to 10 a.m Every Sunday, I go mess up or see me what wuro. Me go go your Sunday. Ni to waka ti atuse yo ma gori afefe. Ni kani Diamond 88.7 FM ilorin. Awo olorun yo kan o. Aye re yo si gba atuse bi o tin gboro olorun loruko Jesu. Lati bo oluswaguta Samson Abidemi Ajayi soro leyin eto. E pe so di number yi 090-2229-9187. Don't miss it. God has a word for you.
5: Nibo gbogbo iseju ati wakati le o fi ma gbadun oju lowo awon eto ni ile ise ti wa ko si asadanu ninu awon alakale eto ni ikoni ti eti mo bi eni mowo diamond 88.7 fm e lo fokan bale bo ba je leka ere idaraya ifikuluko leka amuludun ere onise ati awon ri aladidun fun igbadun ti yin nikan ni o diamond fm Ikoni tonton, nyeri, nyeri.
6: If you stick to the word, you will come back with a testimony. What God wants to give you in your life is not a healing. What God wants to give you in your life is not a job. What God wants to give you in your life is not money. What God wants to give you is the word of God in your spirit. It'll make you what it talks about. And you are shining. And you are shining by the power of the Holy Ghost. You are shining by the power of the Holy Ghost. You are shining and nothing can stop you. It is your season.

0: bẹ́ẹ̀ni ètò òye ìjìnlẹ̀ látinú bíbélì gbárò tún wọ̀ lórí ìkànnì diamond 88.7 fm nílùú ìlọrin ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́ 7 p.m. to 8 p.m. every sunday atọ́kọ̀ ètò ní olùṣọ́àgùtàn ẹ̀kọ́nowó olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́àgùtàn ak ogunyemi láti cac òkè mọ́lẹ̀ tó wà ní òpópónà unity nílùú ìlọrin gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run tó yẹ kóró látinú bíbélì láìsí àmúlùmọ́là tàbí ṣùgbọ́n ńbẹ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi john bat foundation ni onígbọ̀wọ́ ètò yìí bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má ba àṣẹ sí ọ jésù ni ọ̀rọ̀ iye náà ẹ jájọ máa gbọ́
1: ìkànnì tó jálé jákó tó tàn kárí ayé
2: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn
3: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere
1: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún
3: bí àbíkún mi mẹ́kì rẹ̀pì bí àìsèpìpì wa
1: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni
4: after working kilo.

ní ìlú ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára. Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

0: ẹgbẹ́ ìrúra kẹgbà. To Yield Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe. Bára rí ọba yálẹ̀ yìí ọjọ́ mẹ́ta. Má ṣàfihàn o, kàn sí dókítà rẹ.
1: Ni eto oye ijinle latinu bibeli gbara otun wo lori kanidi diamond 8.7 fm nilu ilorin ni gbogbo irole ojo isinmi laarin ago meje si mejo irole 7 pm to 8 pm every sunday atoko eto ni olusuagutan ekonowo olukopa pataki lori eto yi ni olusuagutan ak ogunyemi lati cac oke mole to wa ni opopona unity nilu ilorin gbogbo enikeni to ba fe mo imo ati otito oro olorun to ye koro latinu bibeli laisi amulu mala tabi ṣugbọn bẹ ẹja jọ mọ tẹti si eto yi ni gbogbo ọjọ isinmi John Bat Foundation ni onigbọwọ eto yi bibili wipe ọrọ rẹ ni fitila fun ẹsẹ mi ati imọlẹ si pa ọna mi bẹẹ ni ọrọ rẹ ni mo pa mọluka aya mi kemi ko ma ba ṣẹ si ọ Jesu ni ọrọ iye naa ẹja jọ ma gbọ.
2: Ìkànnì ìtọ́jálejako tó tàn kárí ayé.
3: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
4: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ̀gùn gedere.
2: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
5: Bí a bí bí fún mi lẹ́tù ẹ̀bí, bí a ṣe bí bí wá.
2: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
6: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
2: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
7: Ṣé ọlọ́run òbójú mi jẹ́?
2: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń abo.
2: àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà ní ẹ̀bùn gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí àbí kí kún mi lẹ́tùrẹ́bí bí àyè ṣe bí wá.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́. obìnrin mi sọ̀tà lẹ́nu.
6: bẹẹni ètò òye ìjìnlẹ látinú bíbélì gbárò tó wọ lórí ìkànnì diamond 8.7 fm nílùú ìlọrin ní gbogbo ìrọlẹ ọjọ ìsinmi láàrin aago méje sí mẹjọ ìrọlẹ 7pm to 8pm every sunday. atọ́kùn ètò ni olùṣọ́àgùtàn ẹkọ́nọ́wò olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́àgùtàn ak ogunyemi láti cac òkè mọ́lẹ̀ tó wà ní òpópónà unity nílùú ìlọrin. gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run tó yẹ kóró látinú bíbélì láìsí àmúlò mọ́lá tàbí ṣùgbọ́n ń bẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀sí pa ọ̀nà mi. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi gé mi kó má ba àṣẹ sí ọ. Jésù ni ọ̀rọ̀ iye náà ẹ jájọ máa gbọ́.
7: ní ìlú ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́. ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. ẹ díjú yín kẹ́ ẹ jaládùn rẹ̀. ẹ jẹ́ kó mọ yín lára diamond 88.7 fm ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

0: Àlàáfíà Ọlọ́run kó máa bára gbé níbi gbogbo tí ọwọ́ já ìkànnì yìí dé tí ẹ sì ti ń gbòhùn wa. Àdúrà wa ni pé ọ̀rọ̀ yìí yóò mú ìgbàlà bá yín.
1: Bàbá wa ti ń bẹ Ọlọ́run nípasẹ̀ Jésù, a gbé orúkọ ńlá yín ga lónìí fún àǹfààní tí a tún ní láti gbọ́ ọ̀rọ̀ ìyà nípẹ̀kun. Olúwa, ẹ gba ọkọ ẹ wa. A gbà ládùúgbà pé kí ẹ rán ọ̀rọ̀ yìí sí wa pẹ̀lú agbára. Ẹ jẹ́ kó fún wa ní ìyè, kó fún wa ní ìmọ́lẹ̀, kó fún wa ní ìfẹ́. Ẹ jẹ́ kó yí ayé wa padà. Ẹ jẹ́ kó ṣí àánú ayé wa. Ògo ni forúkọ yín o. Ní orúkọ Jésù ni a gba àdúrà. Àmì. A ti ń wọ̀rọ̀ Ọlọ́run lábẹ́ àkórí Jésù, oníṣẹ́ ìyanu. Ẹsẹ̀ wúra wa sì wà nínú ìwé Jòhánù, orí ìkejì, ẹsẹ̀ ìkíní sí ìkẹwàá, níbi tí a ti kọ́ wò ó iṣẹ́ ìyanu àkọ́kọ́ tí Jésù ṣe ní orí ilẹ̀ alàyè. Iṣẹ́ ìyanu àkọ́kọ́ tí Jésù ṣe ní gbangba ní iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ nígbà tó wá sí ayé gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, nígbà tí ó wá láti san ìdíyelé tí Ọlọ́run béèrè fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ àti ìmúpadàbọ̀ ìran ènìyàn sí ọ̀dọ̀ Ọlọ́run. Òun ni àkọsílẹ̀ ní ìwé Jòhánù orí ìkejì. Iṣẹ́ ìyanu ni bí Jésù ṣe sọ omi di ọtí wáìnì. Ó jẹ́ iṣẹ́ ìyanu tó làmìlaka, ó jẹ́ iṣẹ́ ìyanu tó ṣe gbòógì, ó jẹ́ iṣẹ́ ìyanu tó ní ìtumọ̀ pàtàkì. Àti ìwé bí ọ̀sẹ̀ márùn-ún mẹ́fà sẹ́yìn, ìṣe pàtàkì iṣẹ́ ìyanu yìí. Mo sì ń gbàdúrà fún wípé lónìí Olúwa yóò fi ìyanu rẹ̀ bí ayé rẹ̀ náà wò, kí ọdún yìí tó parí kọ́ náà yóò jẹ́rìí sí agbára Ọlọ́run, wà á jẹ́rìí sí ìyanu Ọlọ́run, wà á jẹ́rìí sí ìdáǹdè Ọlọ́run, wà á jẹ́rìí sí ìyanu tó dúró sí rere, ìyanu tí ẹ ti ń gbọ́ sí rere, tí ẹnu ń sọ sí rere. Eléyìí yóò jẹ́rìí tirẹ̀ náà ní orúkọ Jésù Kristì. Ìwé Jòhánù orí ìkejì, ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹwàá, ó ní àkọlé ọ̀rọ̀ tí a ti ń lò láti gbà tí a ti bẹ̀rẹ̀. Wọ́n ò sáré kalẹ̀ kan sí fún àwọn tó lè máa darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lónìí lórí wákàtí ìgbàlà. Mo sì ń gbọ́ Ọlọ́run gbọ́ wípé agbára ọ̀rọ̀ Ọlọ́run yóò ṣẹnu ayé wa ní orúkọ Jésù Kristì. Ìwé Jòhánù orí ìkejì, ẹsẹ̀ ìkíní sí ìkẹwàá.

ẹkùn omi kún ìkòkò wọn ni wọn sì kún wọn títí dé etí ó sì wí fún wọn pé ẹ bù ú jáde nísìnyí kí ẹ sì gbé tọ olórí àsè lọ wọn sì gbé lọ bí olórí àsè sì tọ omi tí a sọ di wáìnì wò tí kò sì mọ ibi tí ó ti wá ṣùgbọ́n àwọn ìránṣẹ́ tí ó bu omi náà wá wọn mọ̀ ọ́n olórí àsè pé ọkọ ìyàwó ó sì fún un pé olúkúlùkù ènìyàn a máa kọ́ gbé wáìnì rere kalẹ̀ nígbà tí àwọn ènìyàn bá sì mú yó tán nígbà náà ní mú èyí tí kò dára tó bẹ́ẹ̀ wá ṣùgbọ́n ìwọ ti pa wáìnì dáradára yìí mọ́ títí ó fi di ìsinsìnyí wọ́n ń gbàládùá fún ọ ohun tó dára ju ohun tó ti rí lọ oore tó dára ju tó ti jẹ́rìí sí lọ ìpèsè tó dára jù lọ ìrírí tó dára ju tàtẹ̀yìnwá lọ lórúkọ jésù olúwa yóò gbé lọ lọ́wọ́ pàápàá jùlọ ní àkókò ọdún yìí tí ọdún lọ sí òpin mi ò mọ ohun tó ti jẹ́ ìrírí rẹ mi ò mọ ohun tó ti jẹ́ ẹ̀rí rẹ lóòótọ́ ló wá ti ṣe ìyanu ṣùgbọ́n fẹ́ kí mo mọ̀ pé ọlọ́run tí parí ìyanu ṣe ìyanu tí tàn olúwa sì ń dábìrà alágbára ni kò sí ẹni tí ó lè rí òpin agbára rẹ̀ ó rí pé ìwọ ti pa èyí tí ó dára mọ́ de ìsinsìnyí ohun kan dára tí olúwa ti pa wọn fún ọ mo ń gbàdúrà pé yóò jẹ́ ìpín rẹ yóò sì jẹ́ ìpín mi ní orúkọ jésù kristi iṣẹ́ ìyanu àkọ́kọ́ jésù kọ́kọ́ ṣe èyí tó ṣe ní gbangba òun ni àkọsílẹ̀ níyì bí jésù ti sọ omi di wáìnì iṣẹ́ ìyanu jẹ́ iṣẹ́ ìyanu tó ṣe tó làmìlaka iṣẹ́ ìyanu tó ní ìtumọ̀ tó ṣe pàtàkì fún ìran ènìyàn fún ayé wa fún ayé ìgbà yẹn àti ayé ìsinsìnyí a ti sọ fún wa níbi àwọn ọ̀sẹ̀ márùn-ún sẹ́yìn àwọn ìgbésẹ̀ tó ṣẹlẹ̀ sí ìyanu kí ìyanu tó ṣẹlẹ̀ tá a náà gbọ́dọ̀ tẹ̀lé tá a bá fẹ́ ní ìrírí ìyanu tá a fẹ́ ní ẹ̀rí ìyanu tá a fẹ́ máa jẹ́rìí sí ìyanu ọlọ́run láti ìgbà dé ìgbà ohun àkọ́kọ́ tí wọ́n ṣe ni pé wọ́n pe jésù sí ibi àsègbéyàwó náà ohun àkọ́kọ́ tá a náà gbọ́dọ̀ ṣe ni àkọ́kọ́ gbọ́dọ̀ gbà á sínú ayé wa a mọ̀ pé jésù nínú ayé wa ó gbọ́dọ̀ jẹ́ olúwa ohun gbogbo ó gbọ́dọ̀ jẹ́ olúwa àti olùgbàlà wa nígbà náà ni a ó bẹ̀rẹ̀ sí ní ìrírí ìyanu rẹ̀ láti ìgbà dé ìgbà wọ́n á gbọ́dọ̀ kan gbà á jésù ẹlẹ̀sìn kí a má gba jésù tó ń yí ayé ẹni padà wọ́n pe jésù sí ibi ìgbéyàwó nígbà tí wọ́n sì ní ìpèníjà ohun kejì tí a ní pé wọ́n fi tó jésù létí èyí tí a ń pè ní àdúrà iṣẹ́ pàtàkì àdúrà iṣẹ́ ìyanu a máa sopọ̀ mọ́ wákàtí àdúrà mo sì ń gbàdúrà pé ẹ̀mí àdúrà olúwa yóò dálù ìwọ àti èmi yóò fún wa ní òfin àti máa gbàdúrà ní orúkọ jésù kristi lónìí wọn máa tẹnumọ ẹsẹ ìkẹta àtẹsẹ ìkẹrin bí a ti ń retí ẹ̀mí mímọ́ kí wọ́n fún wa ní òye ọ̀rọ̀ náà fún ìdáǹde àti ìyanu nínú ayé wa bákan náà nígbà tí wáìnì sì tán ìyá jésù wí fún pé wọn kò ní wáìnì jésù wí fún pé kí ni ṣe tèmi tirẹ̀ obìnrin yìí wákàtí mi kò tí dé mo fẹ́ kẹ́ mọ̀ wípé ìgbéyàwó yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú wáìnì kan mi ò mọ irú wáìnì tí ń ṣe ṣùgbọ́n ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ní wáìnì tí wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ ní àárín méjì ní agbede méjì àsè ìgbéyàwó ò ní wáìnì tán èmi ò mọ ohun tó jẹ́ kí wáìnì tán bóyá ìrètí wọn ó kùnà sí àwọn èèyàn tó wá ni bóyá àwọn èrò tó wá ó pọ̀ ju ohun tí wọ́n retí lọ ni àbí wọn ní owó tó láti pèsè wáìnì tó tó fún ìgbéyàwó yìí gbọ́n fún ìdí kan tàbí òmíràn lójijì láàrin agbede méjì nígbà tí wọn ò rò tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni jàǹbá ohun tá a lè pè ní jàǹbá yóò ṣẹlẹ̀ wáìnì tán lójijì ayọ̀ tán lójijì ìyá jésù ṣe kí ni ó sì wá sọ fún wọn nígbà tí jésù wà níbẹ̀ kò sí ohun tó ń bá jésù lójijì kò sí ohun tó ń bá jésù lójijì bí jésù bá wà nínú ayé rẹ kò sí ìpèníjà tó lè dé bọ́ lójijì jésù yóò dá sí mo sì ń gbàdúrà pé ohun yóò kó máa là kọjá jésù yóò dá sí ọ̀rọ̀ ayé rẹ nítorí jésù wà níbẹ̀ torí wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú jésù wọ́n ní maria ìyá jésù sì lọ bá jésù ó lọ sọ fún èyí tá tó túmọ̀ sí àdúrà wọ́n fi tó jésù létí ìṣẹ̀lẹ̀ ohun tí wọ́n là kọjá ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bí agbó ṣe rí bí ìgbéyàwó ṣe rí wípé wáìnì ṣe kí ni ó ti tán ṣùgbọ́n jẹ́ kí a wo ohun tí maria sọ wọ́n nígbà tí wáìnì sì tán èmi rò pé ó yẹ kí maria kó wá bá jésù sọ pé jésù wáìnì mà ti tán wáìnì tí wọ́n fi bẹ̀rẹ̀ ìgbéyàwó ló mà ti tán wáìnì tí wọ́n máa pèsè fún àwọn ènìyàn láti mú ìdùnnú àtayọ̀ bá wọn mà ti tán ṣùgbọ́n ohun tí maria sọ ó yani lẹ́nu bóyá òun kàn sọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ohun tó sì túmọ̀ sí fún jésù ó tún yani lẹ́nu ó wí pé wọn kò ní wáìnì wọn kò ní wáìnì eléyìí yàtọ̀ sí pé wáìnì sì tán bíbélì wípé nígbà tí wáìnì sì tán ìyá jésù wí fún wọn pé wọn kò ní wáìnì ó dàbí pé ohun tí ìyá jésù sọ ni pé kò sí wáìnì ìgbéyàwó yìí ò ní wáìnì ṣùgbọ́n kì í ṣe wípé wọn ò fi wáìnì bẹ̀rẹ̀ ìyá jésù níṣe maria òun lè má mọ ohun tóun sọ ṣùgbọ́n ohun tóun sọ ó ní ìtumọ̀ tó jìn

nínú ti Jésù. Ó ní ìtumọ̀ tó làmìlaka, ó ní ìtumọ̀ ayérayé nínú ti Jésù. Èyí tó mú kí Jésù kó fi èsì tó fi fún ìyá rẹ̀. Ó ní wọn kò ní wá ẹ̀nì. Jésù sì wí fún un pé kí ni ṣe tèmi tirẹ̀, obìnrin yìí wákàtí mi kò tí dé. Wọn kò ní wáìnì. Jésù mọ̀ pé lóòótọ́ wọn kò ní wáìnì. Òótọ́ ni wọ́n ní wáìnì kan, ṣùgbọ́n wáìnì yẹn kì í ṣe wáìnì. Mo fẹ́ kí ohun tí mo sọ ní òní yìí, mo fẹ́ kí ó yé yín. Bí ènìyàn bá wà bí aláìsí, bí ẹni tí ò sí náà ni, mo ń gbàdúrà fún ọ lórúkọ Jésù. O ò ní wà bí aláìsí. Ìwà láyé rẹ yóò ní ìtumọ̀. Yorùbá wí pé òkété bí nǹkan bẹ, Olóhùn bímọ. Òkété ó bí nǹkan bẹ, Olóhùn bímọ. Lónìí kejì, ó túmọ̀ sí pé kò bí ọmọ nìyẹn. Èèyàn lè wà láyé kó má wà láàyè. Ẹni tó wà láyé tí ò sí láàyè bí ìgbà tí pé kò sí láyé náà ni. Ó ní wọn kò ní wáìnì. Wáìnì tí wọ́n rò pàwọn níyì kì í ṣe wáìnì. Eléyìí ò jámọ̀ kankan. Eléyìí ò wúlò fún ayé wọn. Eléyìí ò lè ṣe ayé wọn lóore. Ohunkóhun tí ènìyàn bá ní tí kò wúlò fún ènìyàn bí ìgbà tí pé èèyàn ò ní náà ni. Ènìyàn lè ní ọkọ̀. Ọkọ̀ tí ènìyàn ní tí kò ṣe é gbé jáde. Ọkọ̀ tí ènìyàn ní tí ò wúlò. Kò sí yàtọ̀ láàárín ẹni tó ní ọkọ̀ bẹ́ẹ̀ àtẹni tí ò ní ọkọ̀ rárá. Mo ń gbàdúrà fún ọ lẹ́ẹ̀kan sí. O ò ní wà láyé bí aláìsí ní orúkọ Jésù Kristì. Mo fẹ́ fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ sí kí n tó padà síbẹ̀. Ẹ rántí inú ìwé Jòhánù orí ìkẹrin, nígbà tí Jésù ní ìbásọ̀rọ̀ pẹ̀lú arábìnrin nì ní etí kànga nì kànga Jákọ́bù. Nígbà tó dé ìkóríta kan tí Jésù tó fẹ́ bùkún fún arábìnrin yìí, Jésù wí fún un pé lọ pe ọkọ rẹ wá. Ìdáhùn tí arábìnrin yìí sọ fún ó ní pé èmi kò ní ọkọ. Èmi kò ní ọkọ. Jésù sì wí pé lóòótọ́ ni ìwọ sọ. Lóòótọ́ ni ìwọ kò ní ọkọ. Nítorí pé ọkọ keje tí ìwọ wà ní ọ̀dọ̀ rẹ̀ ní kì sí ṣe ọkọ rẹ. Ó ní ọkọ lóòótọ́ ṣùgbọ́n kò ní ọkọ. Ọkọ wà ń bẹ̀ ṣùgbọ́n kò jẹ́ ọkọ. Ènìyàn lásán ni. Èèyàn lè jẹ́ ọkọ kó má jẹ́ ọkọ. Bí obìnrin bá ní ọkọ tó sọ pé òun ò ní ọkọ, ìyẹn túmọ̀ pé ọkọ yẹn figọ́ ẹ̀dì ni. Ọkọ yẹn ìwà láàyè rẹ̀, ìjẹ́ ọkọ rẹ̀ kò já sí nǹkan kan. Tá bá ń sọ nípa ojúṣe ọkọ, kò sí ohun tó lè ṣe. Ohun tó túmọ̀ sí nìyẹn, kéèyàn wà bí ẹni tí ò sí. Obìnrin yẹn pé èmi kò ní ọkọ. Gbogbo ọkọ tó ń gbọ́ mi ní òde mo ń gbé sínú ayé yìí. Gbogbo ohun tó ń jẹ́ kẹ wà bí aláìsí, Jésù yóò mú kúrò. Jésù yóò dá sí ọ̀rọ̀ ayé yín. Jésù yóò fún yín ní ẹnu ọ̀rọ̀. Gbogbo tó jẹ́ kí ènìyàn wà gẹ́gẹ́ bí aya, ṣùgbọ́n kán bí ọkọ lérèkọ́ni mi ò mà níyàwó èmi ò láyà tó wà nílé mi ẹ̀yìn òun ṣe aya igi lásán ni. Èèyàn lásán ni. Kò wúlò. Mo ń gbàdúrà lórúkọ Jésù. Gbogbo tó jẹ́ kí ènìyàn wà bí pé kò sí lórúkọ Jésù, ọ̀run yóò mú kúrò nínú ayé rẹ ní orúkọ Jésù Kristì. Àwòkọ wa lọ jẹ́ tí wọ́n ti pé ní ìgbà kan ní ìwé Jòhánù orí ìkarùn ní odò Bethsaida, níbi tí a gbé àwọn alárùn ẹ̀gbà sí tí wọ́n retí ríru omi bí áńgẹ́lì kan ti ń sọ̀kalẹ̀ wá lẹ́ẹ̀kan lọ́dún tó sì ń ru omi tí ó gbẹnikẹ́ni tó bá kọ́kọ́ bọ́ sínú omi yẹn yóò gba ìmúnáradá. Ìrètí àwọn alárùn àwọn aláìsàn oríṣiríṣi agbé síbi omi yìí nìyí. Ṣùgbọ́n lọ́jọ́ kan Jésù gbẹ ìbẹ̀rù, ó dé ọ̀dọ̀ ọkùnrin kan ẹni tí a ti gbé síbẹ̀ fún ọdún 38, a good 38 years ló ti wà níbẹ̀ tó ti ń retí ṣùgbọ́n tí ò lè dé inú omi yẹn, tó ti ń retí ṣùgbọ́n tí ò rí ìrànlọ́wọ́ àti rí ìwòsàn gbà. Nígbà Jésù bí léèrè, Jésù wí pé ìwọ afẹ́ kí a mú ọ lára dábí. Dípò tí ìbá sọ wí pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, ohun tó fi dá Jésù lóhùn ni pé èmi kò ní ẹnìkan. Èmi kò ní ẹnìkan. Kì í ṣe pé kò ní èèyàn, kì í ṣe pé kò ní ọ̀rẹ́ o, ṣùgbọ́n kì í ṣe pé kò ní ara o. Àwọn kan náà ṣe wàá gbé síbí báyìí, àwọn kan náà wàá gbé jókòó síbí, àwọn kan náà mú oúnjẹ wá fún. Ṣùgbọ́n ní ti ìyanu rẹ̀, tó bá ń sọ nípa àwọn tó máa gbé sínú omi tó fi lè máa rí ìyanu, kò sí ẹni tó lè ṣe fún. Ó wá wo ayé onípé èmi kò ní èèyàn. Mi ò ní èèyàn. Àwọn tó yí mi ká, mo ní àwọn èèyàn lóòótọ́, ṣùgbọ́n wọn ò wúlò. Wọn ò já sí ìrànlọ́wọ́, wọn ò já sí àǹfààní nípa ìwòsàn àti ìdáàbò, kò sí ohun tó lè ṣe fún. Nítorí náà mi ò ní èèyàn kankan. Èmi kò ní ènìyàn. Mo ń gbàdúrà fún pé o ò ní jẹ́ ènìyàn lásán. Kí ni àǹfààní ọ̀rẹ́ tíyàn ní tí kò wúwà ọ̀rẹ́?
kini anfani eyan ti eyan ni ti won ja si anfani fun yan kini anfani ibasepo ti yan ni sugbon ti o mu ere ati rewa okunrin so fun Jesu gbe emi ko ni enikan Jesu wa so fun pe no oro ko ni enikan ti de ti o ran lowo mo gbadura pe enikan to ju egbegberun lo ki odun yi to pari Oluwa yo gbede fun o nibi ti o ko ti ni eyan nibi ti o ko ti ni ero nibi ti o ko ti ni oro lowo Jesu yo dide ran lowo fun o Jesu onise iyanu iran lowo alai ni iran lowo oko awon opo baba alai ni baba ireti awon alai ni ireti Jesu to yi to eda eyan pada o da si asegbeyawo nibi ti won ko ti ni wine won si ni wine ayo o da si oro obirin ni ti ko ni oko Jesu yi to aye re pada nigba ti o da si oro arakunrin to ni ohun ko ni eruyan iye ran pe itan re yi pada o ni ohun gbogbo to ro pe won ni ninu Jesu o de ni won mo n gba ladura pe Jesu yo da si oro aye ti ona o ni da wa o ni da ririn ajo aye re o ni da gberu re Jesu yo be aye re wo tori mo n lo sibi kan loni lati lo wa oro yi gule mo fe ki won ti pe ninu iwe Samuel keji ori keji di ogun ese ikeji ni ogun bakan na ni Absalom omo David akọ pe o so pe ohun ko ni omo iranti o wi pe ohun ko ni omo to le mu ki a ma ranti ohun o ni awon omo looto o ni sugbon inu gbogbo awon omo yi ko si eni ti aye re dara to lati je ki oruko ohun ko ma tesiwaju ngba ti ohun ba ku o wa lo gbe ere kan fun ara re ki o to ku lohun ti gbe ere ara re bi awon yan ba fe ma ranti ohun pe ngba ti ohun ba ku kan ba le ma fi ranti pe enikan wa to laye ikoja to n ja Absalom tori ko si omo n gbaladura fun eyan omo te n gbo mi loruko Jesu e o ni je omo lasan e o ni je omo lasan e o ni je omo okete to bi nkan be to lo pe o n bi nkan won ni akuku bi o so se dada ka ku lomode ko ye ni o so ju ka dagba ka toro je lo mo n gbadura fun eyan omo ni ile ohun ta fi n se omo fun obi ohun ta fi n se omo fun baba ta fi n se omo fun iya loruko Jesu Oluwa yo gbere yin lowo gbogbo eyin ti o bi reti lori aye yi papa julo awon obi ti won ti nawo ti won ti nora ti won gba pe aye yi o bi re gbogbo to n ba lala je gbogbo to o je ki aye ko sunre gbogbo to o je ki aye ko ni ere loruko Jesu Oluwa yo gba je Jesu yo mu kuro aye yi o ni itumo aye yi o sojo fun awon obi ti won ti nawo lori aye yi inawo ati inora ko ni je lasan ni oruko Jesu nitori na apara si Johanu ori keji nigbati Maria ya Jesu pe won ko ni wine jeje mo wi pe ohun yen o ni itumo ninu ti Jesu Jesu mo wi pe aye ko ni wine won o ni wine looto ni bi pe ohun ti won ni yen ki n se wine ohun ti won pe ni wine asan ni gege bi opopo ti loni ohun telomi n gbe kiri loni asan ni ohun telomi n gbe kiri loni to fi to ni igbeti ati igbeke ninu re asan ati omule mofo ti o le ran eniken lowo ti o le gba ni ni ojo isoro o ni won be kaakiri nigba Jesu gbo o de ibe kan ninu okan re eredi re to yi fesi fun iya re pe kini se temi ti re iwa labin wakati mi o ti de o to ro lo so ohun to so yen o de ibe kan it strikes a chord in my heart tori pe wine na ni Jesu mu wa fun aye iwo eniyan o ni wine ohun ti wo ko won ni ki se wine o ni pe wakati mi o ti de looto o n bere fun wine ni bibiyawo ṣùgbọ́n ìran ènìyàn kò ní wáìnì òótọ́ ọ̀rọ̀ ló sọ wọn kò ní wáìnì wọn kò ní wáìnì ohun tí mo lè sì wá ṣe láyé ni pé èmi náà mú wáìnì wá mo mú wáìnì wá fún ìran ènìyàn ohun tí wọn kò ní wọn wá fi fún wọn wọn wá mú ayédèrú kúrò wọn wá fún wọn ní òrìjínà ṣùgbọ́n Jésù ó ń wí fún níbi pé wákàtí mi ò tí ì dé ohun tó ń rán mi létí ó lágbára lọ́pọ̀lọpọ̀ nítorí ayé kò ní wáìnì ìwé orí ìkejìlélógún ẹsẹ ìkẹrìnlá wọn máa kà láti bẹ káwọn tí Jésù sọ má ṣe gbàgbé ó sọ fún ìyá rẹ wípé wákàtí mi kò tí ì dé ṣùgbọ́n nísìnyí níwẹ̀ lúùkù orí kejìlélógún ẹsẹ ìkẹrìnlá mo fẹ́ kí o tẹ́tí o ó ní nígbàtí wákàtí náà sì dé èdè gẹ̀ẹ́sì pé and when the hour was come nígbàtí wákàtí náà sì dé ó jókòó àti àwọn apọ́sítélì méjìlá pẹ̀lú rẹ̀ ó sì wí fún wọn pé tinútinú ni èmi ń fẹ́ fi báyìí jẹ àjọ ìrékọjá yìí kí èmi kí ó tó jìyà nítorí mo wí fún yín èmi kì yóò jẹ nínú rẹ̀ mọ́
títí a ó fi mú un ṣe ní ìjọba Ọlọ́run. Ó sì gba ago nígbà tó sì dúpẹ́, ó wípé gbà èyí kí ẹ sì pín láàrin ara yín, nítorí mo wí fún yín, èmi kì yóò mú nínú èso àjàrà mọ́ títí ìjọba Ọlọ́run yóò fi dé. Ó sì mú àkàrà nígbà tí ó sì ti dúpẹ́, ó bù ú, ó sì fi fún wọn, ó wípé èyí ni ara mi tí a fi fún yín, ẹ máa ṣèyí ní ìrántí mi. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹ́yìn oúnjẹ alẹ́, ó sì mú ago wáìnì, ó wípé wáìnì yìí ni májẹ̀mú tuntun ti ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀ fún yín. Ago wáìnì yìí ni májẹ̀mú tuntun tí a tà sílẹ̀ fún yín. Ẹ wo ìwé Matthew orí 24:30 ẹsẹ̀ 27:30 àti 28:30. Ó sì mú ago wáìnì, ó dúpẹ́, ó sì fi fún wọn, ó wípé gbogbo yín ẹ mu nínú rẹ̀, nítorí èyí ni ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú tuntun tí a tà sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. Yẹn túmọ̀ sí pé wáìnì tí Jésù mú wá fún ènìyàn, òun ni kíni o? Òun ni ẹ̀jẹ̀ rẹ̀. Ó ní èyí ni ẹ̀jẹ̀ mi èyí tí a tà sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Wọn kò ní wáìnì, ọ̀rẹ́ tó ń gbọ́ mi, ayé kò ní wáìnì. Jésù òun ló mú wáìnì wá fún ènìyàn. Ohun yóò kí ènìyàn ní tí ò bá tí ní Jésù asán àti òmúlẹ̀mófun. Jésù sọ pé wáìnì yìí ó ní ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. Wáìnì yìí ó ní májẹ̀mú tuntun tí a bá ìran ènìyàn dá fún ìmúkúrò ẹ̀ṣẹ̀, wípé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbè, ṣùgbọ́n kó lè ní iyì àìnípẹ̀dùn. Ọ̀rẹ́ tó ń gbọ́ mi lónìí, nínú ẹ̀jẹ̀ ni ìyè wà, nínú ẹ̀jẹ̀ ni ìyè wà. Ìyè náà sì ni Jésù wá fún ìran ènìyàn, torí wọn kò ní iyì, nítorí ìran ènìyàn kò ní iyì. Ẹni tí kò bá sì ní iyì Ọlọ́run, ohun yóò kó nínú ayé yìí asán àti òfo náà ni. Bíbélì wípé iyè àìnípẹ̀kun náà ni kí wọn kí o lè mọ̀ ọ́, ìwọ Ọlọ́run òtítọ́ àti Jésù Kristì ẹni tí ìwọ̀n rán. Nínú Jésù òun ni iyè àìnípẹ̀kun wà, èyí tí wáìnì yẹn ń túmọ̀ sí, èyí tí wáìnì yẹn ń tọ́ka sí. Ó ní ẹgbà ẹmu, èyí ni wáìnì májẹ̀mú tuntun, èyí ni ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn, èyí ni ẹ̀jẹ̀ iyè, nítorí nínú ẹ̀jẹ̀ ni iyè wà. Ohun tí Jésù mú wá fún wa, òun ni iyè àìnípẹ̀kun. Ohunkóhun tó mú kénìyàn ní tó o bá tí ní Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, ohun yóò kọ́ nínú ayé yìí tó o bá tí ní Jésù bí ìpè òní náà ni, asán náà sì ni, òfo náà sì ni, òfo náà sì ni, nítorí pé èrè kìíní yóò jẹ́ fún ènìyàn tó bá dé ogun ayé yìí tó sọ ẹ̀mí rẹ̀ nù. Ohun yóò kọ́ ní nígbà tó bá sọ ẹ̀mí rẹ̀ nù, o ò tí ní nǹkan kan, ó tó sì náà sì ni. Torí la ṣe ń kọ wípé ó jẹ́ aláìní, ó jẹ́ aláìní, ó jẹ́ aláìní. Ẹni tí kò ní Jésù, ó jẹ́ aláìní. Bó lówó, bó nílé, bó lọ́kọ̀, bó láya, bó nípò, bó lọ́rọ̀, ó jẹ́ aláìní, ó jẹ́ aláìní. Ẹni tí kò ní Jésù, ó jẹ́ aláìní. Ó gbọ́ tí Jésù sọ ni, ó ní èrè kí ni yóò jẹ́ fún ènìyàn tó bá jẹ gbogbo ayé yìí tó sọ ẹ̀mí rẹ̀ nù. Ọ̀rẹ́ tó ń gbọ́ mi lónìí, ohun yóò kó ní, ipò yóò kó wà, àṣeyọrí yóò kó ti máa tọ́ka sí, ìwé yóò kó kà, ọkọ̀ yóò kó rà, ọkọ tàbí aya tàbí ọmọ, ohun yóò kó ní. Nígbà tí Jésù ò sínú ayé rẹ, gbogbo ìjásí asán àti òfo ni, torí kò sí ohun kan tó ń wá sí ayé yìí, kò sí ohun tí wàá sì mú padà, gbogbo rẹ̀ láìsí Jésù asán ni, torí ẹ̀mí rẹ ó ṣe iyebíye ju nǹkan ni lọ. Kò sí ohun yóò kó ní tó lè ra ìrà padà ayé rẹ, tó lè ra ẹ̀mí rẹ padà. Gbogbo ènìyàn ni ó ti ṣe, tó sì ní kùnà ògo Ọlọ́run. Ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run, òun ní iyè àìnípẹ̀kun nínú Jésù Kristì.
ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi kí ni ohun tí o ní ohun tó ní ẹ ṣó lè gbà ọ́ là lọ́jọ́ ìkẹyìn ohun tó gbẹ́kẹ̀lé yẹn ẹ̀sìn tó gbẹ́kẹ̀lé yẹn ó ní nǹkan kan ó fún ní ẹ̀sìn ẹ̀sìn yóò kó dì mí lónìí nígbà jésù sínú ayé rẹ gẹ́gẹ́ bí olúwa tó lè gbàlà ẹ̀sìn yẹn kò lè gbà ọ́ là ó kàn ń lọ ṣọ́ọ̀ṣì lásán àbúkọ̀ ń ṣẹ̀sìn kan tàbí òmíràn kò lè gbà ọ́ là iṣẹ́ ire kò lè gbà ọ́ là jésù ni olùgbàlà jésù ni olùgbàlà òun ló sọ ìdíyelé tí olúwa ń bèrè fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ òun ló ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ iyebíye ẹ̀jẹ̀ tí kò ní àbàwọ́n ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tó kó ẹ̀ṣẹ̀ ara yẹ lọ pé ẹnikẹ́ni tó wà gbàgbọ́ wọ́n bá ṣègbè ṣùgbọ́n kó lè ní iye àìnípẹ̀kún òun náà ni à ń wàásù fún ọ lónìí iye àìnípẹ̀kún nínú jésù kristi ìyanu tó ga jù tó lè ṣẹlẹ̀ sí ọ ní ayé yìí ó ní ìyanu ìràpadà ẹ̀mí rẹ nítorí pé ènìyàn iye ọjọ́ tí a ó lò láyé yìí bó tún kó pẹ́ tó ó kéré jọjọjọjọjọ ó kéré lọ́pọ̀lọpọ̀ sí ayérayé ọgọ́rùn ọdún àádọ́fọ̀ ọdún àádọ́ta ọdún àádọ́rùn ọdún ó kéré kò lè dúró ní ẹ̀gbẹ́ ayérayé èéṣe tí ọ wá fi ayé yìí ba ayérayé rẹ jẹ́ kí ni ohun tó gbẹ́kẹ̀lé fún ayérayé rẹ jésù nìkan nínú rẹ ní iyè àìnípẹ̀kún mo ti máa sọ láìmọye ìgbà ó lè yan ẹ̀sìn nínú ohunkóhun ẹ̀sìn òfòsíní ẹ̀sìn òsì lè ràn lọ́wọ́ ẹ̀sìn òsì lè gbà ọ́ là jésù nìkan ló fún ní iyè àìnípẹ̀kún nínú rẹ ní iyè wà iyè náà sì ni ìmọ́lẹ̀ ara ayé nínú rẹ ní iyè wà nínú rẹ ní iyè wà ní iyè àìnípẹ̀kún wà èyí ni wáìnì náà èyí ni wáìnì tòótọ́ tí jésù wá fún ayé èyí ni wáìnì tòótọ́ tí jésù mú wá fún ayé nínú kí ni ìrètí rẹ wà ṣé o ti gba jésù ní olúwa àti olùgbàlà rẹ ṣé o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ ṣé o ti ronúpìwàdà ṣé o ti gbàgbọ́ nú ẹ̀jẹ̀ ìbùwọ̀n ni ẹ̀jẹ̀ ìgbàlà ni ọ̀la lè pẹ́ jù fún ọ jésù ti wá kí o ba lè níyì ó ti wá kí o ba lè ní ibùgbé ayérayé pẹ̀lú ọlọ́run ó ti wá láti wá parí ìjà tó wà láàrin ènìyàn àti ọlọ́run ìjà tó ṣẹlẹ̀ nígbà tí ìran ènìyàn ṣubú nínú ádámù àti éfà jésù ti wá ọ ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ a ti fi ṣẹ̀ṣẹ̀ fún wa kẹwàá ba lè ní òdodo ọlọ́run nínú rẹ̀ kò sí òmíràn tó dára ju èyí lọ bóyá o ti wà níbẹ̀ lónìí títí di àkókò yìí o ti ń gbègbè ayé tí kò ní iyè ó wà láyé ṣùgbọ́n òkú alààyè ni ọ́ o ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run ẹni òkú ni ọ́ nípa ti ẹ̀mí ẹ̀mí rẹ ti kú o ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run alààyè o ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run o tí di ọmọ ọlọ́run a ò tí tún ọ bí pẹ̀lú iyè láti òkè wá nípasẹ̀ ẹ̀mí mọ́ ìyẹn túmọ̀ sí pé o kò ní wáìnì ìwọ náà kò ní wáìnì o kò ní iyè nínú o kò rìn káàkiri kò sí iyè fún ọ kò sí ọ̀la fún ọ kò sí ayérayé fún ọ lónìí jésù ó fẹ́ fún ọ ní iyè àìnípẹ̀kún ó ní kó gbà èyí ni wáìnì gba wáìnì ni mu wáìnì ni èyí ni ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn báwo la ti gbà ìgbàgbọ́ lo nílò láti gbà á ìgbàgbọ́ ni jésù ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ pé ẹnikẹ́ni tó bá wò ó yóò sì yè a ti gbé jésù kọ́ láàrin ọ̀run àti ayé lórí igi àgbélébù gẹ́gẹ́ bí ẹbọ ẹ̀ṣẹ̀ fún ènìyàn pé ẹnikẹ́ni tó bá wò ó yóò yè wò ó kó yé.

Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: 88.7 FM.
1: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò tí mọ kí ló ń ààbùn.
3: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: Bí a bí ní fún mi lẹ́kùnrẹ́bí. Bí a S.A.P.P. wá.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

ọ̀pọ̀ onírúurú ìpòrúurú àti ìnira, ṣùgbọ́n Ọlọ́run bẹ lókè tó ń bomirin ayé àwọn ènìyàn rẹ̀. Ẹ̀yìn lógo. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ àti àánú ńlá tá a rí gbà láti wà ní iwájú ẹ̀yìn ènìyàn Ọlọ́run ní àkókò yìí, ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa jákèjádò orílẹ̀-èdè àgbáyé ní Diamond 88.7 FM Ìlọrin. Ẹ̀yin tí ẹ̀ ń wò wá lórí Facebook, akíyin ẹ kú ìsinmi òní. Ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lórí ìtàkùn ayélujára lórí www.diamondfm.net. Ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ sì ń rí wa gbọ́ lórí Radio Garden káàkiri àgbáyé, akíyin. Ìjọ tí a ń gbà lálejò lọ́sàn òní náà ni ìjọ CAC Òkèyìn Surulere Zona Headquarter. Àwọn akọrin ti wà ní yàrá ìgbóhùnsáfẹ́ àti àwọn ìránṣẹ́ Ọlọ́run tí a ó jọ máa gbé ohun ayọ̀ sókè lọ́sàn òní. À ń retí tó bá tó àkókò tí a máa ṣe ojú òpó lẹ̀, à ń retí àwọn ọmọ ìjọ Òkèyìn Surulere Zona Headquarter kí wọ́n pè wọlé. Mo ti fẹ́ mọ iye àwọn ọmọ ṣọ́ọ̀ṣì wa tí a máa gbọ́ wà ní ọjọ́ kejì Sunday kejì ní gbogbo oṣù báyìí. Inú wa dùn pé a tún rí Sunday kejì oṣù tó kọjá la ríra wa báyìí gbẹ̀yìn. Àwọn akọrin ti wà ń kalẹ̀ o, ó yá ẹ jẹ́ ká yin ọba àwọn ọba 1 2 go.

bẹ́ẹ̀ni o àwa ò ní ya aláìmoore gbogbo ẹ̀yin ènìyàn tó moore níbikíbi tí ẹ bá wà àárọ̀ yín kẹ́ ẹ súnmọ́ di ẹ̀rọ rédíò yín a fẹ́ yin ọba àwọn ọba olúwa àwọn olúwa ẹni tó ní èmi inú ènìyàn ẹni tó dà wà àti yín sí di àkókò yìí bákan náà gbogbo ikọ̀ ẹ̀yin dáfídì lájọ péjú lọ́sàn òní o ọ̀gá glory wọ́n wà níbi bàbá tí wọ́n fira wọn jìn láti máa fi dùrù yin ọba àwọn ọba lórí ètò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ alàgbà káyọ̀dé ògoolúwa wà níbi arábìnrin esther salakọ àti christiana oke emmanuel afolabi àti arákùnrin wa david olatubosun ebini tí ń tòótọ́ olóòde ṣe ìjẹkọ̀bọ̀ kan nú àwọn ọmọ wòlíì torí àánú gbà àwọn akọrin jankan tí mi ò lè dárúkọ tán làjọ kúra wa pọ̀ sí yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ní ọ̀sán òní a sì gbàládùra pé ọlọ́run yóò bùkún fún yín lórúkọ jésù.

0: Àlàáfíà fún yín o.
1: Ẹ káàsán.
2: Ẹ káàsán, kò sí Olúwa sá o.
1: Olúwa ń ṣiṣẹ́ o.
2: Yes sir, à ń gbádùn yín púpọ̀ púpọ̀.
1: We thank the Lord. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: SSOJ ni láti ga odò ta.
1: Láti ga odò ta. Ó yẹ kọrin sá.
2: Gbèsè.

ẹ jẹ́ kí a wo àwọn èèyàn wa tó wà lórí Facebook, àwọn tí wọ́n wà lórí WhatsApp náà, kí a wo bí méjì mẹ́ta nínú àwọn orin wọn ká tó lọ kọ orin láti inú ìwé orin ìjọ CAC. Ẹ ó bá wa pe atọ́ka rẹ̀ tó bá tó àkókò fún àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ìjọ míì tí wọ́n fẹ́ bá wa kọrin òun papọ̀, wọ́n á lè wo nínú ìwé orin ìjọ wọn. Lórí Facebook, àwọn orin tí ẹ fi ránṣẹ́ yìí, torí àkókò àní lè kọ gbogbo ẹ̀tàn. Ọlàwùmí Olúwatósìn, Fáṣọlá Adégbóyè, Garosmeri Jésù Pèmí, Ayọ̀ Iyiọlá, Triumph Prince, Abi Aji White Abdrazak Kogberegbe, Adeniran Lawrence Akintunde. Ẹ mọ lórúkọ yín gangan, èwo ni kẹ́ mọ lórúkọ? Wọ́n dọ́gbọ́n fi kíní wa polówó ẹ fún àlọ́, ẹ bá fẹ́ polówó kókó wá sí Diamond. It's Gracious Adéwùmí, yóò dára fún yín lórúkọ Jésù. Àwọn orin tí ẹ béèrè fún torí àkókò, a gbàdúrà kí Ọlọ́run kó tẹ́wọ́ gba ọpẹ́ yín. Bankole Richard tó yín tì mí lẹ́yìn, God bless you. Wọ́n ní ká bá wọn kọ, Ọlọ́run òkè yìí máa bá ṣẹ́ rẹ lọ. Grace Stitches ni wọ́n kọ yẹn. Ẹ bá wọn kọ, ẹ bá wọn kọ, ká wá lọ kọ yẹn.

0: dúpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn ènìyàn ọlọ́run tí a jọ yin ẹlẹ́dà wa ní ọ̀sán òní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nínú ilé ẹ̀yin tẹ̀ ń wò wá lórí ẹ̀rọ ayélujára àti gbogbo ẹ̀yin ènìyàn ọlọ́run tí ẹ fọwọ́sowọ́pọ̀ láti jẹ́ kí àwọn akọrin ìjọ CAC òkè yìí kí wọ́n débí lónìí àgbàdúrà pé ọlọ́run yóò fi ìbùkún fún àwa àti yín lórúkọ Jésù látorí bàbá tí wọ́n jẹ́ awakọ̀ ìjọ wa àti gbogbo àwọn akọrin pátápátá látorí ọ̀gá akọrin wa
1: Mr. Kọ́lápọ̀
0: Ọláníyì àti ọ̀gá onílù gbogbo àwọn onílù wa pátápátá yóò dára fún yín lórúkọ Jésù gbogbo àwọn màmá wa tí wọ́n kọrin láti ọwọ́ ọ̀tún wa ń bí arábìnrin
2: Ayọ̀délé Esther
3: Mrs. Victoria Ọláìtàn
0: arábìnrin Victoria Ọláìtàn arábìnrin Ọlákúnlé Faith
4: Mrs. Ọládúnni Taiwo
0: arábìnrin Ọládúnni Taiwo ọ̀gá tí wọ́n tẹ dùrù ní arákùnrin Kọ́lápọ̀ Ọláníyì bàbá tí olù ẹ̀dà Ọláwùmí Abiodun ọ̀gá oní electric drum Osia Oríkìní màmá tí a sọ wọ́n fà yẹn
5: Ọbásà
0: praise onílùwà ẹ̀dákọ ọ̀gá gángan evangelist gángan arákùnrin alóyinlá God bless you all in Jesus name lórúkọ Jésù nínú orin yẹn ni bí ó bá sí kàwáyé a wá pẹ̀lú steve tó sùn ránkì tó ga ni o kọ́lọ́n gbá wa náà débẹ̀ Jésù olúwa wa ọlọ́run ó kà wáyé àgbúdọ̀ ṣe báyìí ní nàìjíríà kí atẹ́gùn nàìjíríà ó fẹ́ lùyàn kátẹ́gùn ìjọba ọ̀run àpáàdé náà tún wá lọ fẹ́ lùyàn àfi káwọ̀ ìjọba ọ̀run lórúkọ jésù gbogbo wa àtàwọn táwa ń bí àtàwọn tí ń gbọ́ wa a máa wọ ìjọba ọ̀run jésù olúwa wa orí ọ̀fẹ́ ọlọ́run yóò tó fún wa a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá wa tí wọ́n jẹ́ olùṣọ́àgùntàn ìjọ CAC òkè yìí sùrùlérè zona headquarter bàbá wa olùwádẹ̀rọ̀ lugard àgbàdúrà pé ìfàmúròyàn yín olúwa yóò máa sọ di ọ̀tún ní ọjọ́ dé ọjọ́ lórúkọ jésù ilé ológo kò sì ní bọ́ sọnù lọ́wọ́ yín àti gbogbo òṣìṣẹ́ ìjọ gbogbo akọrin ìjọ àti gbogbo ènìyàn ọlọ́run nínú ìjọ náà àgbàdúrà pé olúwa ọlọ́run yóò máa tẹ̀yìn síwájú iléeṣẹ́ diamond 88.7 FM tí wọ́n fi ààyè gba iyin rere ọlọ́run àgbà aládùúrà wípé olúwa ọlọ́run olódùmarè yóò túbọ̀ máa tẹ iléeṣẹ́ yìí síwájú ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà
6: orúkọ jésù
0: amen
6: ẹ yára dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀fẹ́ tẹ fún wa ní ọ̀sán yìí láti képe ìyìn ọlọ́run nínú ìyìn ẹ mọ̀ gbọ́pẹ́ gba yín wá
0: amen
6: ẹ bọ́ kó wa ta wọ́n ní ọ̀sán jésù lè jẹ́kú jẹ́kú tẹ́kú jẹ́kú wọ́gbà
0: amen
6: àgbà náà dúró àwọn gbogbo tí ọkàn wa ti ń fẹ́ àánú jésù jẹ́ká rí àánú gbà
0: amen
6: iléeṣẹ́ nàìjẹ́ kan rí àánú gbà amen orílẹ̀-èdè nàìjíríà jẹ́ká rí àánú gbà ká lè máa yan ká lè máa fọpẹ́ fún jésù kristi olúwa wa
0: amen
6: orí ọ̀fẹ́ yéṣu kí wá takọ tí ẹ mọ
0: kí
6: wọn bá a gbé mọ kó fà sílẹ láti sìn lọ ẹsìn láéláé
0: amen ní orúkọ jésù nítòótọ́ ire àti àánú ni yóò máa tọ̀ wá lẹ́yìn ní ọjọ́ ayé wa gbogbo àwa ó sì máa gbé ilé olúwa láéláé amen ẹ ké aleluya o ọmọ ìgbàlà ké aleluya o ẹyin jésù kristi lógo.

àrọ́jọ́ láti fi solókùn lónìí torí pé ẹ mọ̀ pé àkókò wa bó ṣe máa ń kéré jọjọ náà nù ní gbogbo ìgbà ìdílé tó yẹ pé a lọ tààràtà sọ́dọ̀ àlejò wa ẹ̀yẹn àwọn àlejò wa fún ti ọ̀sán tòní léyìí tí mo sì ń kí wọn káàbọ̀ sí yàrá agbára màmá kí wọn lénítere èjìtere àti sísẹ̀ntẹ̀lé bí a ṣe máa kíra wa káàbọ̀ sórí ìtàn ọ̀hún tá a pè ní ẹ là lọ̀rọ̀ ní Canada Monday 8.7 FM nílùú tìlọrin mo ṣe wí níbẹ̀rẹ̀ ètò yìí lábẹ́ bí mo ṣe máa kí àwọn àlejò mi káàbọ̀ yìí náà ẹ já fìdí tẹ gbá tá a bá ti fìdí pa gbá ká ṣe bẹ́ẹ̀ ká máa tẹ́tí sí bó ṣe ń lọ ní sísẹ̀.

0: pa won fe du gomina ki se ija pe a fe lura wa ko o awon ti won ja pa won na fe du gomina ki se nikan ki se meji ta ba wo ni Kwara Central to je arin gbogbo ipinle Kwara awon ta won na so pa won na fe di gomina ki se die ta ko so pe ni agusu leyi to je pe baba kaye awon ti won ja pa won fe du gomina ni Kwara lo ta wa yi baba ni so asodun a mo soro bi eyan 16 ti gbogbo won jade ni gbogbo elekun jekun sugbo okan lara won eh tori pe e wa lati ekun gusu Kwara eja wo ogbeni Basir Omola Jabolarin wa biobi ti awon na wa po gomina eh lowo ta wa ye ge bi egbe aro meta atin gba oyewuye pe awon na eh won ja won lo te pe awon na wa po gomina lodo tiyin ki le le so lori esa
1: wa lodo titi wa gege bi aro meta awa la koko bere wi pe omo Kwara South ni o se gomina Kwara ni 2027
0: te koko bere polongo yen
1: polongo e ipe omo Kwara South la fe ku go se gomina ni 2027 edide ni wi pe a nilo itesiwaju ati dagba soke to ni laari lagbegbe wa ju bo se wa lo so nigba to ri be awon omo wa ni Kwara South won bere si dide wọn lo ọgbà kan wọn tó mẹ́wàá ìgbà kan lọ bí mẹ́tàlá tí wọ́n ń bá wa pé àwọn tàbí tí wọ́n ń sọ̀rọ̀ pé
0: àwọn fẹ́
1: ṣe gómìnà lọ́dún 2027 àwa wá wò wípé bó ṣe rí yẹn gbogbo wọn ọmọ wa ni wọ́n ní Kwara South a jòkó a wò pé gbogbo wọn bó ṣe rí yẹn a wò pé gbogbo wọn ni wọ́n kójú òṣùwọ̀n ní gbogbo ọ̀nà tó ṣe wá mọ̀ pé béèyàn bá wà tó bímọ mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá ẹni ẹ̀ wà á jòkóó tó bá fẹ́ ràn kan níṣẹ́ yóò wá wo àárín wọn dáadáa yóò wò wípé ókè o ta ló yẹ kí n rán níṣẹ yìí ṣe mọ pé oníkálukú good tàbí condition àbí àwọn nǹkan tó so tó rọ mọ nǹkan kan ó wà so àwa jòkó àwa ní titi wa láàrò mẹta àwa wò pé o ẹjẹ àwádìí à gbogbo àwọn ọmọ wa tí wọn dìde
0: gbogbo àwọn táwọn fẹ díje
1: so that a lè gbé ẹnìkan kalẹ nínú wọn pé ẹni tá a fẹ kó sojú wa ní Kwara South rè láì fi ti bó ṣe rí láì fi ṣe àwa jòkó àwò bẹ́ẹ̀ ok àwa ní tá a bá pè wọ́n wípé ìwọ wá sọ tẹnu ẹ ìwọ wá sọ tẹnu ẹ ìwọ náà wá sọ tẹnu ẹ a rí wípé a lè má rí àṣeyọrí tó yẹ níbẹ̀ nítorí pé bẹ́ni bá dé tó sọ tiẹ̀ tẹnu ẹ dùn títọ̀ ń dé tó sọ tiẹ̀ tẹnu ẹ dùn títì yín dé tó sọ tiẹ̀ tẹnu ẹ dùn ó wá lè di pé ká mọ̀ tẹ̀wọ́ pé ta là á wà á mú nínú wọn àwa fúnra wa wá jáde síta àwa lọ wá di wọn lábẹ́lẹ̀ láì jẹ́ kí wọn ó mọ̀ pé à ń ṣe nǹkan kan lábẹ́ àwọn
0: fúnrara yín ẹ wá jáde
1: fúnrara wa wá jáde àwa ń wá di wọn káàkiri ó ṣe débi pé irú èèyàn wo ni wọn jẹ́ kí lórí sun owó wọn báwo ni wọn ṣe ń ṣe kí ni ipa tí wọn ń kó nínú ìtẹ̀síwájú àti ìdàgbàsókè ìlú wọn kí là báwo làwọn èèyàn ṣe rí wọn ní ìvìn nílùú wọn àtagbolé wọn gbogbo oríṣiríṣi nǹkan la ṣáàwá wò àti wọn á jòkó a wá wò pé òkè o ní Kwara South àwọn ipa tá ń pè ní ìgbómìnà nìkan nínú àrò mẹ́ta yẹn ìgbómìnà wọ́n ti béèrè pé àwọn làwọn fẹ́ kó lọ fún senate làwọn fẹ́ kó sí senator 2027 tó ń bọ̀ wáyìí wọ́n dẹ̀ pèpàdé oníròyìn tí wọ́n ṣe tí gbogbo èèyàn pọ̀ níbẹ̀ àtọ́ba àti ìjòyè ní gbogbo wọn wà ń bẹ̀ tó wá láti ilẹ̀ gómìnà lòyìn local government mẹ́tẹ̀ẹ̀ta ìyẹn ìfẹ́lódùn ìrẹ́pọ̀dùn àti ìsìn local government èyí táwa náà tí wọ́n pè wá síbẹ̀ a sì wà ń bẹ̀ now a wá wò pé nígbà táwọn ń pariwo pé àwọn làwọn fẹ́ ṣe senate báwo la ṣe wá ṣe báyìí ṣáàgbà lọ́wọ́ wọn ni àbí báwo ṣáìdì ìbọ̀lọ́ sì ló ń ṣe senate lọ́wọ́lọ́wọ́ ìyẹn láti ọ̀fà tọ̀ àwa wò pé kí la ṣe ó dá ẹja wádìí ṣé wọ́n tọ́ sí àbí wọn ò tọ́ sí àwa rí i pé lóòótọ́ ìgbómìnà ṣáìdì yẹn ó yẹ kí n pa tọ̀dọ̀ wọn ti ṣe senator so gbà tá a rí bẹ́ẹ̀ ok àwa pinnu lọ́dọ̀ wa pé ok ẹ jẹ́ kí senator tó ń bọ̀ o ní 2027 kó wá láti ọ̀dọ̀ àwọn ìgbómìnà ó mì pé local government mẹ́tẹ̀ẹ̀ta yẹn láàrin ara wọn ẹni tó bá dìde níbẹ̀ ibẹ̀ la fẹ́ kí senator 2027 ò ti wá àwa wo ẹ̀kejì pé àwọn ìfẹ́lódùn local government lára ìgbómìnà náà wọ́n ń request pé àwọn fẹ́ kó ṣe pé àwọn ọmọ àwọn ni ó ṣe house of rep àwa ni ok ohun tó dáa náà ni because side ìbọ̀lọ́ náà ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ ló dẹ̀ ti ń ṣe for some time àwa wo àjòkó àwa rí i pé àwọn náà lẹ́tọ̀ọ́ sí i a ní tá a bá fẹ́ kàlàáfíà wà kí sọ̀kan wà kí rẹpọ̀ wà ó yẹ ká fún wọn ní nǹkan tí wọ́n deal fún nǹkan tí wọ́n ń fẹ́ àwa ni ok come 2027 house of rep fún ìkan nínú méjèèjì tó ń bẹ ní Kwara South kó wá láti ìfẹ́lódùn local government àwọn èkìtì náà dìde which co comprise Ekiti local government ati Okero local government awon na la won fe
0: won aso fe awon na la won fe
1: as of rep won la won fe as of rep kan to wa to pe awon ati repodun ati isin to pa won papo to about ajoko awon wo na tin se as of rep bo tele awa ri pe awon na ni won ni awon na lo to won leto lati di pe omo won na se as of rep awa so pe okay eyin okay kiti o eyin okiti ati okero local government ki won produce as of rep now o mi pe ati gba as of rep kuro ni ibolo ati gba senate ati ni pe kon o ki gbomina o mu rep kan to ku kekiti o mu se ibolo ngba ta si npe ra wa ni aro meta to je pe block meta la wa nbe now o ku ibolo senate ti kuro nbe as of rep a fe ko kuro nbe senate a fe ko kuro nbe a wa wo pe okay to ba wa ri be e je ka stana wo abe awon wo ni won dide fun gomina ni ibolo a wa ri pa an meta ni won dide so an meta ton dide un an lati sise lori won do a sise lori gbogbo won lapapo
0: gbogbo awon to fe dije
1: lati gbogbo awon to fe dije but lati ton wo condition mi ta to fi le muyan a wa wo pe ara condition ta le lo ni pe kenkan to le bring alafia irepo isokan laarin ara wa ta bori ta ba tesiwaju lati ma se ba se nse to je pe apa kan na ni o kan ma se o ma npa aifowosowopo laarin ara eni ti o si munu itesiwaju to ye wa a si pe ki yi pada wa lote idi pada ta se nfe ni pe a fe ko se wipe awon omo ta ba gbe awon to koju osun ti oni doju ti won ni a o ti wa ni awon ta le pe ta le ri ba soro ki sa awon ti o je pe won o de betan won o gbe ejika soke ki sa awon ti o de betan ta pe ti won o te ni le da wa lohun tabi ta pe lori phone kan ti won ni le da wa lohun ta ba won ti o te ni mo iya ati iponju ta to n ba wa jagun
0: e ti wa da ibere mi pe awon ta n gbo lori oro bi obi seyin na lo e fowo si abi e fowo si
1: lodo ti wa a fowo si idi si ni pe omo wa ni sugbon a iwadi a lo wadi lori oro re a ti ri pe presidency tabi eni keni o ti announce pe lagbaja ni bo lodo wa to ba se pe ohun na no ba pada mu a sise pelu e fully ti eni sugbon dingba to ti yin wa to ti je pe iwadi wa o fi han wi pe won ti mu enikan
0: ti le so pe e fowo si
1: ti fo but nigba yen awa wa ti wa gbe enikan jade lodo titi wa ta announce ni fun Kwara South pe okay o ta ba te ni gbogbo awon omo wa to dide o ta ni o awon eyan lo ba wa de e ri pe a se press conference kan laipe
0: mo nbo wa sori oro eleyun na tori awon to eje n se bayi na eje n sori polowo oja ori eto na la wa ta pe ni e la loro ni Canada Modern 8.7 FM ni lo ti lorin awon ibere po ti mo fe bere labalabi sugbon eje n polowo oja na e lebe yen ara le te n gbo wa o e ku kale oda lagbo be ba se un se leyun lowo titi eleyun o fi aha bi o se da olohun lotun e ja wo bayi bi gbogbo e se wa nlo lasiko ta wa yi sa eni eyin o bi enikan o pelu agbeka pe awon tori awuyewuye rumors na ni eleyi ta si pe lowo bayi ke bi aha bi a se wa so pa rumors na ni o en ta n gbo o ki se ko boya won ti fidi re mule dan dan be abi nkan o sugbon pelu eleyi teyin so ni pe to eyin o bi enikan o e se pe e fowo si pe ah lagbaja ya aja lo nte ko lodo tiyin gebe se n babo
2: ha ni bo ni awon eni yi fe kin rowo to po to bayi
3: mama gogo ki lo tun de
2: gogo ni o ile wo san ti mo gbe lo fun itoju awon ni won bu owo to le fa ni lapo ya fun wa
3: eyin o foruko sile labe eto idiye lo fo lera ni
2: ki lo nje be
3: anfani nla le to diye lo fo lera e kan ni lati foruko sile ni ile wo san alabode to wa ni to si yin taba won ile wo san ta jan lo nte labi ajo Kwara Care ti yin ni ke bere si ni gbadun eto iwosan ledinwo nibi kibi ni ipinle Kwara
2: lo to
3: be ni o da gan papa eto doju to fo lera yi wulo gan fa awon alaboyun bi tire tabi ru gogo ti o ti pomo odun marun nitori pe eni lo ke lanfani se to lera to peye lore kore se si mo be yen ba se wole iwosan tin jade si ni omo sanwo si sugbon lopin igba te ba ti foruko sile labe eto idoju to fo lera e kan mo wole igba toju jade nile iwosan pelu sisan owo perete lo fe fe lomi papa bi eni pe baba re lo kole iwosan ni
2: e tun ti de pelu awada yin
3: e mo dami lohun jare sugbon ki sawada na nitori pe anfani nla ni benu eto idoju to fo lera te ba fe mo nipa eto idoju to fo lera lekun rere si e kan si office ajo Kwara Care to wa ni house 27B amadu belowe gra ilorin tabi ke pe sori ero tin wo ni jawo yin te ba pe yi 0800 100 1001 ajo Kwara Care lolukede
4: kere o dedun dedun ni iranti olododo ojo sunday tin se ojo kewa osu karun 2026 yi lo pe odun meji gerege ti baba wa baba baba wa late pa eda james bamidele ibi doja jade laye tagbole oke afin ilu jara isin ti won lo re isin laya olugbala aya awa omo ati awon omo omo lo se dede leyin re baba oninu re gbogbo ilana ati eko ye biye te fi lele la o tubo ma tele o a fi o sugbon jesu fi oju wa lo baba wa late pa james bamidele ibi doja tagbole oke afin ijara isin omo oloro egan ajugowo omo arowo to ki ora se omo arowo rohun oyinbo omo ogbon logun egbirin lote bi won tin pa kan nikan ruwewe omo ajagun gbeyan gan tun bo ma sun layo olugbala titi dojo ajinde ta o pade ti pinya oni simo awon mo loogbe lolu

0: ẹ káàbọ̀ padà látẹ̀ka ìpolówó ọjà lórí ètò tá a pè ní ẹ̀la lọ̀rọ̀ ní kẹ́nìdá monday 8.7 fm nílùú tìlọrin pẹ́ lọ́lá tí níwájú ògún ní yọ̀pá ibi tí lónìí à ń gbàlejò ẹgbẹ́ tí ẹ ti mọ̀ bí ẹni mówó náà ni ìyẹn àrò mẹ́ta development association níbi tí alága fún ẹgbẹ́ yìí evangeli sunday ajiléyẹ ti wà ń bí akọ̀wé wọn dr abdulrasheed lawa àwọn náà ń bẹ̀rí pẹ̀lú mi ní yàrá agbára ń bí bàbá ita ń bábọ̀ náà ni pé ìfọwọ́sí àhesọ ìròyìn tó ń lọ lọ́tún ló sì pé àwọn fọwọ́ sí bàṣírù ọmọlàjà bọ́lárìn wa bob bí ẹni tí ó ṣe gómìnà tí wọ́n fà á lẹ̀ lọ́dọ̀ tí yín ẹni ẹ̀yìn ò fọwọ́ sí ṣùgbọ́n tó wáyé pò náà ló padà wá di pé wọ́n gbélẹ̀ o ẹ ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ tó eléyìí ló jẹ́ kí n lọ síbi ìbéèrè mi torí àkókò wa lónìí ọ̀rọ̀ à ń gbépò òṣèlú káàkiri bí ẹ ṣe ń sọ lẹ́ẹ̀kan níbí o rep o ìbí báyìí o sẹ́nẹ́tọ̀ eléyìí gọ́vnà o ìgbé ipò òṣèlú káàkiri àkọ́kọ́ náà gẹ́gẹ́ bí àrò mẹ́ta ǹjẹ́ ẹ nígbàgbọ́ nínú rẹ̀ nínú òṣèlú bí bẹ́ẹ̀ bá wá nígbàgbọ́ kí lóde tẹ́ ẹ nígbàgbọ́ nínú ẹ̀sà.
1: wá bí àrò mẹ́ta a fi bẹ́ẹ̀ nígbàgbọ́ lórí ẹ̀ púpọ̀
0: kí ká máa gbépò òṣèlú kiri
1: but ibi tí ayé dé dúró òun ló fà á because tó bá ṣe pé ìdàgbàsókè tó tọ́ àti tó yẹ tó bá ń wá látọ̀dọ̀ àwọn tí wọ́n di ipò òṣèlú mú kò ní nílò ká máa jà sí pé à ń gbépò a lè wo ta ló tọ́ ta ló yẹ ta ló lè ṣe tí ó da a ní máa wò ó pé ọmọ wa ni a ní máa wò ó pé èèyàn mi ni a ní máa wò ó pé báyìí ló ti wá ìlú báyìí ló ti wá agbègbè báyìí ló ti wá ṣùgbọ́n nítorí wípé gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń wà ní ipò òṣèlú lọ́pọ̀lọpọ̀ wọn ó níbi tí wọ́n karamásìkí tàbí ibi tí wọ́n múra sí àti tẹ̀síwájú ìlú tàbí láti pín ohun ìjọba èrè ìjọba èrè òṣèlú láti pín déédé ó níbi tí wọ́n tán kakún mọ́ gbà tó ti rí bẹ́ẹ̀ òun ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ máa wá sọ pé òkè o èmi ló kàn àwa ló kàn àdúgbò wa láti fẹ́ kó wá àgbègbè ṣùgbọ́n tó bá ṣe pé gẹ́gẹ́ bíi àrò mẹ́ta inú wọn ò bá dùn kó ṣe pé ara nǹkan tá à ń ṣiṣẹ́ lé lórí rẹ̀ tá a fi ń wá kó ṣe pé àágbé ẹni tí ó kójú òṣùwọ̀n lẹ̀ tá a mọ̀ pé kò ní dójú tìwá jí ó lè rí kwara gẹ́gẹ́ bíi àdúgbò rẹ̀ tí ó rí kwara state èmi ní kwara central ni o èmi ní north ni o èmi ní south ni o ló lè mọ̀ pé òun lòún ṣèjọba lé lórí yóò lè pín nǹkan ní dọ́gba dọ́gba nǹkan táwa fẹ́ àchífù ara ta fẹ́ àchífù
0: nìyẹn
1: so àwo bẹ lórí pé ibìkan ni kò ti wá ibìkan kọ́ ni kò má ti wá nítorí wípé ibi tí ọ̀rọ̀ dé dúró ṣùgbọ́n nítorí pé ìlú kọ̀ọ̀kan ò tí ìdàgbàsókè bó ṣe yẹ kó dàgbàsókè èrè ìṣèlú tó yẹ kó ní kálukú orí wọn ò tí ì rí ìdí nìyẹn táwa fi rò pé ókè o àwa gangan
0: la ká bẹ́ẹ̀ni ṣe pé dandan ibi báyìí
1: bẹ́ẹ̀ni
0: ẹ já wẹrú bí obì tá à ń wò yìí ṣe ẹ̀yìn wò níwòye pé kò kájú òṣùwọ̀n
1: láti ṣe àbí. Mo ti sọ láìmọye ìgbà lórí rédíò àti gbogbo obì tó sọ pé kò sí ẹni tó dìde ní kwara south tí ò kojú òṣùwọ̀n òun mo ṣe sọ láti ẹ̀kan wípé lákọ̀ọ́kọ́ wípé àwọn ọmọ wa tí wọ́n dìde wọ́n kojú òṣùwọ̀n ṣùgbọ́n bá a bá bímọ méjì mẹ́ta mẹ́rin márùn-ún a wo nǹkan kan mọ́ ẹnìkọ̀ọ̀kan wọn tábí mọ irú iṣẹ́ tààrùn oníkálukú èyí tó wà ńbẹ̀ nìyẹn kì í ṣe pé bóyá a wo ọmọ wa ẹ rí pé press conference ta ṣe gan a sọ pé gbogbo àwọn ọmọ wa ni wọn kọjú òṣùwọ̀n.
0: nínú ìpàdé gbogbo tẹ ṣe.
1: bẹ́ẹ̀ ni ìpàdé oníròyìn ta ṣe bẹ́ẹ̀ ni a sọ pé gbogbo àwọn ọmọ wa ni wọn kọjú òṣùwọ̀n so bob náà ọmọ wa ní kwara south náà dẹ̀ ni so ó kọjú òṣùwọ̀n ṣùgbọ́n a wo ẹni tààràn níṣẹ́ nínú wọn.
0: pé bí wọ́n ṣe pọ̀ tán jáde.
1: bẹ́ẹ̀ ni a gbúdọ̀ mú ẹnìkan àwọn nǹkan ara ìdí tá a sì fi mú ẹnìkan ni mò ń gbìyànjú àti sọ ṣáájú yẹn.
0: lára àwọn kan tẹ́ ń wò láti fi mú yàn.
1: bẹ́ẹ̀ ni
0: àwọn àríwòye àti àwọn tẹ́ ń ok ẹ já wò báyìí sá gẹ́gẹ́ bí ẹgbẹ́ yìí ààrẹ tinubu náà tí ó jólórí oko bambam lọ́wọ́ nílẹ̀ nàìjíríà àwọn náà fẹ́ tún díje padà sípò ààrẹ bó yẹ pé ààrẹ ò tí ìbọn bàbá rẹ kan fi gbogbo ara sọ ṣùgbọ́n gbogbo èèyàn mọ̀ pé tọ̀ lọ́wọ́ táwa yìí náà kò sẹ́ni tí ò ní mọ̀ pé ààrẹ náà fẹ́ díje padà lọ́dọ̀ tiyín bó lọ̀rọ̀ ṣe rí tẹ bá ní káwọ bí àrùn
1: mẹ́ta. ẹ mọ̀ tí ẹ lè pani lẹ́rìn ẹni kò tí ì fi gbogbo ara sọ èèyàn gba fọ́ọ̀mù ẹni kò fi gbogbo ara sọ
0: àyẹ̀lẹ̀ gba fọ́ọ̀mù pé tọ̀ kánkán ni mi gba fọ́ọ̀mù.
1: wẹ́ ó ti fi gbogbo ara sọ nígbà tó ti lè gba fọ́ọ̀mù yẹn ó ti fi gbogbo bàbá sì wò á rí pé kò sí ẹnìkankan wẹ́ nínú àtẹ̀jáde wa tá a ti ń ṣe ìpòsíṣàn tiwa àbí ibi tá a dé dúró lórí ọ̀rọ̀ tààrẹ ni pé a fẹ́ kí gbogbo ọmọ nàìjíríà kún tinubu kó ṣẹlẹ̀ kejì this in the way Taba ta eh, at the Guman and the choir south tower by support.
0: Lono,
1: On a coco, I want my wawa to umbella be. To fiso fisiche Minister Mbe, Icho Minister Mbe,
2: Anthony
1: General. Oh, Mbe, Tosi Jan Mawani choir south. Osi ni pati wanko lori oro kwara south inini e iyen wa ko ni koko tori omo mi nbe to le nbe ta ta won le mu ti oni wulo fun lo sugba awo awon ise to nba bo wa ko rorun fun atunse orilede yi se ro orilede yi ti koja o ti baje koja siso awon ika won de po nbe awon bo ba opa bo ba obu lese won po nbe awon to je pe ti won ba ti kini ti o ba ti je ti won kaka keku ma je sese a fi sa wa danu won wa nbe so opolopo nkan to ngbe ni igbese loni mo nka kini kan enikan so pe babangida o ni gba to won ni bo won ba gbe joba fun abiola won o paun jonathan o ni tun o ba to won ba fi joba le won o paun tinubu gan kan ti o ti so sometimes ago ni no iberu o mi pe awon agbara kan nbe awon agbara ton dari orilede ton dari orilede yi awon ni problem ti o ti je ko orilede mo ti so lo sometimes ago pe opolopo won ton ba ti ri pe awon fe gba joba lo wele won a lo ko awon eyan jade ton fi ba ijoba yen je ara awon eyan ti won ko jade lati ba ijoba yen je a ni pa won gan ni Kora South gbogbo ton sele lodo wa nisin to je pe ogun ajinigbe I knew if for Kabale, to wa lodo wa nisin this resort you know iwadi wa ara baja de wi pe eni yo lo ni
0: you know
1: iwadi ta wa se so awa ni ti wa o a fi gbogbo owo wa ese wa si pe ko lo sele keji
0: o da gege bi aro meta development association ge ba se nsobo tal gan leyin si agbateru fun te nsatileyin fun ninu gbogbo awon to je tori mo so le kan mo ni awon ton wa po gomina ni ipinle kwara bayi a mo soro bi eyan meji merin di logun 16 niye lowo lowo bayi ta le so pe ojulo amo eleyi to tun jade o sugbon ninu gbogbo awon ton jade papa lati Kora South ta le yin sat leyin tori le kan teni a ero bi obi o ti o ba je pe iwa ni eyin ni o ta le yin sat leyin fun
1: eni ti an sat leyin si ati kede si ta si gbogbo a si ton pada so nisin eni ta nsati leyin fun ta fe ki won o mu klatoke ati ni sale ta fe ko di 2027 Kwara State Governor oni Dr. Muhyiddin Azeez Olaniyi Salako oni current ODU president ofa president ODU ofa global president ODU lofa so only se ri pe ati bolo lo ti wa ke ba ri alaye ti mo so lati be ibolo Azeez lo ti wa
0: gẹgẹ bi alaye ti ese leya ti we pe to ka pinre ka lare
1: bẹni
0: sugbon iru eni te daruko opolopo o so pe e bo yelomi nlo gbo fun gba akoko n gboruko e fun gba akoko elomi ni awon kan wo lo ti gbese laarin ilu gan tele tori beyin o ba je gomina ki se pe ajoji ni won gbe lawon lori gẹbi ara ilu sin so lasiko yi ni o won ni iru eni te nso yi awon o ti e fe gboruko e ri aba awon o ti mo ipa kankan to ti e ko laarin ilu ona wo le yin gba te fi wo pe
1: awa mo epo ti ko ipa ke eyan to le di global president of our descendant e won ko pa na ise ran riro won ise ran riro ke eyan to wa le di global president of our ti mo pe o ti ko ipa ninu ilu community se mo pe mo so pe o ni global president of our descendant union ODU now ke eyan to le wa ni ipo o ni pa to ti ko ninu itagbasoke ilu e se mo pe awa community development association de wa a de ri ohun na pe ni gba ta te ta wa ni aro meta a ma npe ibolo national executive ekiti national executive igbomina national executive si meeting lati ba won soro lori oro a lot of things to lo ni Kwara South o wa lara won to ma nwa a de mo pa to ko lati ri wi pe even despite pa pe ibolo lo ti wa to je pe side igbomina me ekiti ni security tin sele o ni ipa to nko nibe eni niyan awo o ba mo niyan eri pe nde kan gba ti mo soro mo so wi pe ibi na de agbole elomi imolu o wa lara awon ta de le agbole gbogbo won patapata la lo lu won la lo wa di pe okay to n wa ipo gomina gbogbo won la de ade lu won a wa di won kaakiri wi pe eni yi tori a fe siyan a fe se pe tori pe le isumo wa mo fe so fun yin loni omo egbe aro meta nbe lara to dide fun governor ni Kwara South bẹ́ẹ̀ni lára àwọn tó jọ ọmọ ẹgbẹ́ àrò mẹ́ta tí ń ṣèpàdé tí ń dáwó síbẹ̀ ó wà lára àwọn tó dìde fún gómìnà ní Kwara South but àti torí ìyẹn ká gbárùkùtì kì í ṣe pé kò dáa kì í ṣe pé kò ṣe dáadáa ṣùgbọ́n bẹ́ẹ̀nìyàn bá ń wá ìtẹ̀síwájú ó gbúdọ̀ wò beyond pé eléyìí ti tèmi ni ó gbúdọ̀ wò beyond pé ọmọ wa leléyìí ó gbúdọ̀ wò beyond pé ọ̀rẹ́ mi leléyìí a gbúdọ̀ ṣe bó ṣe yẹ ara ẹ̀ ṣe bó ṣe yẹ òun ló ń fa ìyà kó bá wa ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní ó tó gẹ́ nígbà yẹn ṣebí torí pé àìjókòó káwo ta là á ràn ni tó àwa jókòó a ò pín kíni a dẹ̀ rí mo rí ní ọ̀fà kì í ṣe nìkan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin tó jẹ́ pé mi ò fẹ́ máa dárúkọ ni tí wọ́n sọ wípé ó ṣe àwọn lórí àwọn wọ́ ọ̀nà tá ò fi san fún nígbà tá à ń wádìí ọ̀rọ̀ rẹ̀ káàkiri o òun ni wọ́n sọ pé ó ṣe àwọn lórí àwọn sì ń wọ́ ọ̀nà tá ò fi san fún.
2: ṣe wá lájọsí pẹ̀pẹ̀ láwọn ẹgbẹ́ mi nípìnlẹ̀ ní Kwara South ìjà àbẹ́yìn nìkan lè dá dúró gẹ́gẹ́ bí àrùn mẹ́ta ìpínlẹ̀ wàásù
1: bí ẹgbẹ́ wo.
2: Orísìírísìí àwọn ẹgbẹ́ ó lè jẹ́ eléyìí tí ò rọ̀gbọ̀kú léjọba tí ò lẹ́sẹ̀ pẹ̀lú ìjọba àbẹ́yìn lè dá dúró fúnra ra ní àjọṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́
1: kan. À ń get in touch pẹ̀lú wọn à ń pè àwọn tó bá yẹ à ń pè wọn sí meeting ṣé ń pé mo sọ fún yín pé àrùn mẹ́ta development bí IEDP la ṣe ṣe mọ̀ pé à ń pè ṣe ẹ rí pé mo dẹ̀ ṣàlàyé ìsìn mo ní à ń pè ìgbómìnà à ń pè Èkìtì à ń pè Ìbọ̀lọ́ national executive fún wọn irú nísìnyí ẹgbẹ́ ọmọ ìbílẹ̀ ìgbómìnà ọlọ́run ṣe gbogbo yín ẹ mọ̀ à ń pè wọ́n tó meeting ẹgbẹ́ Èkìtì parapọ̀ ní Kwara State Èkìtì parapọ̀ Kwara à ń pè wọ́n sí meeting Ìbọ̀lọ́ lápapọ̀ à ń pè wọ́n sí meeting so kì í ọ̀pọ̀lọpọ̀ decision mi ta make à ń pe àwọn ènìyàn wọ̀nyí láti rí i wípé a jìjọ discuss ẹ pé ok bo là ń lọ báwo ni eléyìí ọ̀nà wo là á gbé eléyìí gbà à ń pè wọ́n ibi à ń bá débi pé à ń pe àwọn local government chairman to meeting.
2: ọjọ́ ká wá gbà pé kí n tó polówó ọjà ẹ sáré mélé yìí ká gbà pé gbogbo àwọn tẹ̀yìn wá wò pé ẹ ń ṣàtìlẹ́yìn fún yín bóyá tọ̀ wọn ò padà mú wọn ẹlòmíì ló padà tún wá borí ṣe ẹ ṣàtìlẹ́yìn fún ẹni tó bá borí.
1: lágbára ọlọ́run a ṣàtìlẹ́yìn fún gbogbo ẹni tó bá borí ẹnu mọ́ pé a kàn sọ fẹ́ni ẹ pé ṣé eré o rántí pé o fẹ́ kọ̀ tán ara ẹ ni.
2: ọ̀dà ẹ jẹ́ òun dẹ́ka ìpolówó ọjà tí mo bá dé padà ara ìbéèrè tí mo fẹ́ bí yín ni pé sẹ́nẹ̀tọ̀ Lọlá Ṣírù kò ń ṣe pé àtọ̀fà ló ti wá mọ́ ni àwọn ti pàrọ̀ lónìí tó jẹ́ pé ẹ wá wò pé ẹni tẹ́ ẹ tún wò pé ẹ tún fojú wòye báyìí ṣùgbọ́n jẹ́ ìpolówó ọjà láti bá
0: tí bá délẹ̀ka ìpolówó ọjà a mọ̀ dáǹsì léyìí ẹ jẹ́ ń dẹ́ka ìpolówó ọjà ìyára létẹ̀ ń gbọ́ ẹ̀ lẹ́bẹ̀ mo kí yín ẹ̀ kó kalẹ̀ níbẹ̀ wọn o.

ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa ní orúkọ jésù ọlọ́run a gbé yín ga fún ìrọ̀lẹ́ yìí a dúpẹ́ fún orí ọ̀fẹ́ àti àǹfààní mìíràn wà ní ọ̀dọ̀ yín nítorí pé ẹ tún mú wa wà láyé ẹ mú wa wà láàyè fún wákàtí ọ̀wọ̀ yìí ọlọ́run ẹ gba ọpẹ́ wa olúwa bẹ̀yìn ní àṣálẹ̀ yìí ẹ ò kọ́ wa ní ọ̀rọ̀ yín ọ̀rọ̀ yín yóò sì jẹ́ ìbùkún fún ọkàn wa ní orúkọ jésù kristi olúwa wa àmì ọ̀rọ̀ ìyànjú tí ẹ fẹ́ gbọ́ yìí ni a mú wá láti olú ìjọ kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú tí ó wà ní òpópónà

0: ọ̀ràn yìí kí ló wá yẹ kí èmi àti yín lọ́lọ́dan ni kí ló yẹ kí a ṣe padà fún Jésù yìí ohun tó yẹ ká ṣe òun náà sì ni wípé ó yẹ ká tẹ̀lé ẹni tó ṣe wá nírú àánú báyìí ó yẹ ká gbàá gbọ́ ó yẹ ká mọ̀ ọ́n sí wèrè gádàrà tí mo dárúkọ lẹ́ẹ̀kan lẹ́yìn ìgbà tí Jésù wò sàn tán bíbélì sọ wípé láti ìgbà náà ó sì ń tẹ̀lé Jésù ó sì di ọmọ lẹ́yìn rẹ̀ ohun àkọ́kọ́ tá a gbúdọ̀ tá a nílò láti ṣe nìyẹn a gbúdọ̀ tẹ̀lé a gbúdọ̀ rí wípé a tẹ̀lé nítorí pé nípa àánú rẹ̀ la fi di ẹni tí a gbààlà nítorí pé nípa àánú rẹ̀ la fi di ẹni tí a gbààlà kìí ṣe nípa iṣẹ́ wa kìí ṣe nípa ohun kankan láti ìhà tiwa ṣùgbọ́n àánú rẹ̀ òun ló gbà wá là so ihun tó gbúdọ̀ jẹ́ èsì wa tó gbúdọ̀ jẹ́ response wa fún òun ni wípé a gbúdọ̀ tẹ̀lé a gbúdọ̀ tẹ̀lé nípa gbígbà á gbọ́ nípa jíjọ̀wọ́ ayé wa fún nípa jíjẹ́wọ́ ohun gbogbo tí a ti ń ṣe tẹ́lẹ̀ ká sì sọ wípé a ti kọ ìgbé ayé ẹ̀ṣẹ̀ ìgbé ayé tí ó fògo fún ọlọ́run a ti kọ ọ́ sílẹ̀ a sì wá láti tẹ̀lé jésù ẹni tó jẹ́ àwòrán tí ọlọ́run gbé kalẹ̀ fún wa so that ìgbé ayé tó lọ kúrò nínú ádámù nígbà náà yóò lè padà wá sínú ayé wa nítorí pé ìgbé ayé yẹn ní bẹ nínú ayé jésù ṣùgbọ́n láì ṣe wípé a tẹ̀lé a lè ní orí ọ̀fẹ́ láti rí irú ìgbé ayé bẹ́ẹ̀ ìwé kólósì orí kejì ẹsẹ̀ ìkarùn-ún orí karùn-ún ẹsẹ̀ kẹtàdínlógún ó sọ pé bí ènìyàn bá wà nínú jésù ó ló ti di ẹ̀dá tuntun ó ní kíyèsí ó ní ohun àtijọ́ wọn ti kọjá lọ ó ní kíyèsí ohun gbogbo sì di ọ̀tún ó di ọ̀tún torí pé ìgbé ayé ọ̀tún ni ó di ọ̀tún torí pé ìrìn àjò ọ̀tún ni ó di ọ̀tún torí pé ìrírí ọ̀tún ni ó di ọ̀tún torí wípé ẹni ọ̀tún ní gbénú èèyàn lásìkò náà lẹ́yìn ìgbà tí ènìyàn bá ti pinnu láti tẹ̀lé Jésù Maria Magdalene tó jẹ́ wípé òun ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ rí Jésù nígbà tó jíǹde ẹ má gbàgbé wípé ẹ̀mí èṣù méje ni Jésù lé jáde nínú ayé rẹ̀ ká ní wípé bí Jésù ṣe lé ẹ̀mí yẹn jáde Maria Magdalene ó gba bòmíì lọ ó ń lọ tiẹ̀ kò dá sí Jésù mọ́ kò ní àní rí ọ̀rọ̀ rẹ̀ sọ lónìí in fact ó sì ṣe é ṣe gan kó jẹ́ wípé àwọn ẹ̀mí yẹn ó tuntun padà wọn ó tuntun padà wọnú ayé rẹ̀ ṣùgbọ́n nítorí pé ó pinnu ó sì gbé ìgbésẹ̀ tó yẹ láti tẹ̀lé Jésù ní kété tí Jésù lé àwọn ẹ̀mí yẹn jáde kúrò nínú ẹ̀ láti ìgbà náà òun pẹ̀lú sì di ọmọ ẹ̀yìn Jésù láti ìgbà náà òun pẹ̀lú sì di ẹni tó ń sọ ẹ̀rí Jésù láti ìgbà náà òun pẹ̀lú sì di ẹni tó ń sọ ọ̀rọ̀ nípa Jésù tó ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ lójoojúmọ́ tó sì ń tẹ̀lé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ara ló yẹ kó rí fún àwa náà bí a bá ti rí àánú ọlọ́run gbà bí ó bá ti yé wa tó sì dá wa lójú wípé àánú ọlọ́run yìí ó wà fún gbogbo wa ẹ jẹ́ ká tẹ́wọ́ gba àánú náà lẹ́yìn ìgbà tí a bá sì tẹ́wọ́ gba àánú náà ẹ jẹ́ ká tẹ̀síwájú láti máa tẹ̀lé Jésù láti di ọmọlẹ́yìn rẹ̀ ó ní ọmọlẹ́yìn mi lẹ́yìn ń ṣe nítòótọ́ bí ẹ bá ń ṣe ohun tí mo pa láṣẹ fún yín so a nílò láti máa tẹ̀lé ohun gbogbo tó bá pa láṣẹ fún wa nígbà náà àwa náà á di ọmọlẹ́yìn rẹ̀ nígbà tá a bá dọmọlẹ́yìn rẹ̀ òun bàbá ṣe ń tẹ̀lé la ó máa dàgbà bí a bá ṣe ń tẹ̀lé la ó máa dàgbà bí a bá ṣe ń tẹ̀lé la ó máa ní òye sí ẹ̀dá wa yóò sì máa di ọ̀tún yóò wá di wípé a ò nílò láti sọ pé a fìwà kan jọ bàbá mọ́ a nílò láti sọ wípé a fìwà kan jọ ìyá ńlá ìyá wa kan mọ́ ṣùgbọ́n a ó rí wípé ẹni tá ó jọ òun náà ni Jésù a nílò láti jọ ẹlòmíì Jésù nìkan òun ló yẹ ká jọ nítorí pé òun ni ẹ̀dá òun ni ẹnìkan ṣoṣo tí ọlọ́run ti gbé kalẹ̀ fún wa láti tẹ̀lé àti láti dàbí a nílò láti sọ wípé à ń gbé ìgbé ayé wa láti dàbí ẹlòmíì Jésù gan lẹni tí a gbúdọ̀ dàbí àánú ọlọ́run ló sì ṣe fún wa àánú ọlọ́run kì í ṣe wípé òdodo wa rárá a gbúdọ̀ gbé ìgbé ayé wa gẹ́gẹ́ bí ẹni tó ní òdodo ti kára rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ní àánú tó rí àánú Jésù tó sì ń tẹ̀lé ìwé Matthew orí karùn ẹsẹ̀ ìkeje ó sọ wípé alábùkún fún ni àwọn aláàánú nítorí pé wọ́n ó rí àánú gbà ohun mìíràn tó gbúdọ̀ jẹ́ èsì wá sí àánú ọlọ́run tá a rí gbà òun ni wípé àwa pẹ̀lú gbúdọ̀ jẹ́ aláàánú àwa pẹ̀lú gbúdọ̀ jẹ́ ẹni tó ń ṣàánú àwọn èèyàn awa pelu gbudo je eni to nsaanu awon eniyan awa pelu gbudo je eni to je wipe nigbati a ba ri eni to wa ninu isoro awa pelu gbudo kaanu won lati ran won lowo baba re ta ba nilo eni ta ba re eni to wa to nilo iran lowo wa a gbudo kawo gbera a gbudo je ki anu eyan se wa nitori pe anu wa pelu se Jesu ni oun la fi ran lowo re awa pelu a gbudo duro ni duro wipe eni ti o dese yi o gbudo o a gbudo ijiya to to tabi ijiya to ye a gbudo duro ni duro po gbudo jiya ni koda nigbati eni na to nbebe fun anu a gbudo je eni to nsaanu omo lakeji a gbudo je eni to nsaanu omo lakeji bi a o ba si saanu omo lakeji wa ni to to a gbudo je eni to nife nitori pe ninu ife omo lakeji oun ni anu ti Jesus so wipe ofin meji ni mo fi sile fun yin o ni akoko e ma ya erekere fun ara yin olorun nikan o so ni ke ma tele o ni elekeji o ni feran omo lakeji de gege bi ara re o ni gba na ni awon eniyan yo mo wipe omo leyin mi leyin se nitori ife oun ni eko re ife oun ni ona to fi lele fun wa ife oun ni igbe aye ti Jesus Christ gbe to fi han wa ife ina lo si ye ki awa pelu ka gbe nipa nini ife ni anu sise yo ti jade wa mo ro wa ni role yi lati ri wipe a je eni ti o ni anu to si nife omo lakeji wa ni o mo boya bi a se wa ba se ngbo mi ni role yi ati kiesi awon kan tabi ekeji ninu aye wa to je pe awon kan to buru jai ni awon kan won yi to je wipe ko je ka mo ore anu olohun biyan ba ngbe igbe aye ese iru eni be ko mo ore anu olohun ni biyan ba ti ni Jesu iru eni be ko mo ore ife ti Jesu fe ni ipinu ti a ti gbudo se ni irole ina ni wipe ka pinu lati ko gbugbu ese won yi sile ka pinu lati ko gbugbu ese won yi sile bele so pe yaanu a ma sogo lori idajo ki se pe idajo lo olorun fe ki se pe nu olorun ma ndun lati da wa lejo sugbon nu re ma ndun lati saanu wa bi a o ba si wa ra anu olorun gba agbudo to olorun yen wa idi ni ti mo se n pe wa lati to Jesu wa nro leyin anilo lati to wa anilo lati to wa anilo lati to wa anilo lati to wa ka jowo aye wa fun ka jewo wipe ohun ni oluwa ati olugbala wa ka jewo wipe ati gba agba lagbatan ka yondo ngbogbo fun ka yondo ka pinu lati ma tele mo si mo wipe nigba ni da se se ipinu yen Jesu ti ka re tori okan wa yo gba aye wa yo si gba wala mi mo boya wa ni bi an la isoro kan koja mo gbadura loruko Jesu anu olorun yo si wa loni on gbogbo ti an la koja anu olorun anu Jesu o yo si wa loni o si ye awon ta an la koja na pada si rere gbogbo eni to sokun nibi kibi ti e ba wa mo so nipa agbara olorun Jesu Christi ninu anu re o so ekun yin di erin loruko Jesu gbogbo kan to nsaisan nibi kibi ti e wa Jesu Christi anu re yo si yin o si wo yin san loruko Jesu sugbon ohun to se pataki na ni wipe e je ka gba ni oluwa ati olugbala wa awa pelu e je ka je alaanu si awon omo lakeji wa orile ide wa e je ka ma saanu funra wa ka si ma ran wa lowo loruko Jesu olorun yo si ran wa lowo ni oruko Jesu e je ki agbadura baba dupe ayin ologo oluwa egba ope wa ni oruko Jesu Christi oro ti a ti gbo e je ko je iye fun okan wa ni oruko Jesu oluwa wa ami oro ti a gbo tan yin lo wa lati olu ijo wa ijo keruba israfo ni tesiwaju to wa ni opopo na murita lai lorin oruko temi ni oluso agutan yemi olaoye e seun o dabo
1: bi avan so nipa agbekale iroyin ti ko leja bakan ninu
2: iko eso alabo alajumo sise po lapa ilaworun ariwa ti sasiro
1: eto ere idaraya
3: awon ti ronaldo nist niyan awon ti lionel messi na nbenbe
1: eto amuludo ti ko lelegbe
3: akiyin o
4: akiyin akiyin alu yin lo gbenu
3: bariba
4: lorilede nigeria
1: melo melo la o ka ninu eyin adipele diamond 88.7 fm o re timo timo ti ko ni fi sile nigba
5: Diamond 88.7 FM. From the news desk of Diamond 88.7 FM, Ilorin, this is news around the world.

ṣáájú ẹ̀gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Àwọn ọmọ ológun ilẹ̀ yìí ló gbégi dínà èròngbà àwọn àgbésùnmi ISWAP láti ṣe ìkọlù sí gbogbo àwọn ọmọ ológun ní ìpínlẹ̀ Borno. Ọ̀dọ́ kan tó ń sun nílẹ̀ yìí nílùú Àbújá tó di àwátì òní wọn ti rí. Ìjọba ìpínlẹ̀ Kẹbi ti gbé inú àtẹ́lu mẹ́lámi lọ́rọ̀ tó sọ lórí ọ̀rọ̀ síjọba ní ìpínlẹ̀ ọ̀hún. Ní ilé òkèrè adó olóró kan tó ń kópa mọ́ sínú ọkọ̀ ti já okùn ẹ̀mí àwọn èèyàn 12 nílẹ̀ Pakistan. Bàbá olùkọ́ni fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ti dágbére fáyé. Ẹ kúrọ̀lẹ̀ akíwa pé a kú ìsinmi òní. Ìròyìn

0: àgbáyé rẹ̀ láti kàní diamond 88.7 tó wà ní ìlọrin ní ìpínlẹ̀ kwara taiwo adéyẹmí ròyìn yìí ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net wà ní youtube wà ní diamond 87fm kúrò náà ń bọ̀ lẹ́yìn sí mi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹkú ìkàlẹ̀.
1: Ṣẹ̀dẹ̀ wá wọ́n tó ti fẹ́ jí èrò transformer wa o. Máa wo bí wọ́n ṣe jí ẹ̀rọ aṣàkálẹ̀ àwòrán lójú pópó náà nú o. Sì máa wo mo dé ma wọ́n ọmọkùnrin yẹn o. Àmọ́ kí n tẹ̀mí ṣe gbogbo ìjọba nífa. Kò tẹ́ kán mọ jí lọ jẹ́. Ayí jẹ́ ọmọ jí lọ.
2: Rówó dáadáa o, njẹ́ o ti ẹ̀ mọ̀ pé dúkìá àjọba dúkìá rẹ ni owó orí tóun sì ń san ni wọn sì fi tún gbogbo ohun tó bá bàjẹ́ ṣe lọ́nà kan tàbí èkejì ara wa náà là á sì ń kó bá ẹ jẹ́ àwọn ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní àgbájọwọ́ là á fi sọ̀yà tó o bá rí nǹkan tí ò bójú mu fi tó àwọn aláṣẹ tó tọ́ létí.
3: Ìmọ̀ràn yìí ló ń dé sétí ìgbọ̀nyín láti ìkànnì diamond 88.7 ìlọrin.
0: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rẹ̀ ní ẹkùn rẹ̀ àwọn ọmọ ológun lẹ́yẹ tí wọ́n ṣiṣẹ́ ní ẹkùn ìdìbò ìlà oòrùn àríwá lẹ́yìn tí operation dikai ti gbégi dínà ìgbìyànjú àwọn àgbésùnmí iswapu nígbà tí wọ́n ṣe kọlù sí ibùba ọmọ ológun tó wà ní kònórì ní ìpínlẹ̀ borno. Àwọn ọmọ ológun ló ṣe náà bòbò wọ́n bẹ̀rẹ̀ láti àná ọjọ́ àbámẹ́ta di òwúrọ̀ kùtùwà òní jáde kan tó lédè látọwọ adarí ọ̀rọ̀ ròyìn fún olóòléeṣẹ́ ológun lẹ́yìn ti operation dikai ní ẹkùn ìdìbò ìlà oòrùn àríwá lẹ́tkọ́nẹ́ sanniuba ṣàlàyé pé ọwọ́ àwọn ọmọ ológun ló dun àwọn àgbésùnmí ọ̀hún kó tó súnmọ́ agbègbè tí bíbà ológun wà. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun ṣe wí wọ́n ṣàlàyé pé àwọn ọmọ ológun orílẹ̀ àti àwọn ọmọ ológun ojú òfurufú pẹ̀lú àwọn ọmọ ológun operation adikai òní wọ́n ṣínà bọ̀n bo àwọn afurasí àgbésùnmọ̀mí ọ̀hún. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ ológun ó ní wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ òkú tó jẹ́ ti àwọn àgbésùnmọ̀mí ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ ẹ̀ka ti ìlú Àbújá ti kéde wípé ọ̀dọ́ tó ń sin rúlu tó tún jẹ́ amòfin Omidan Linda Ahmed tó di àwátì nílùú Àbújá òní wọ́n ti rí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí bó ṣe pòórá ní ọjọ́ kẹfà oṣù karùn-ún jáde kan tó lédè látọwọ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ ẹ̀ka ti ìlú Àbújá SP Josephine Adé ṣàlàyé pé Omidan Linda Ahmed tó jẹ́ amòfin ni ó di àwátì ní ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún tá a wà yìí fún ara rẹ̀ ó ní ó lọ fara hàn ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní mẹ́tàmí láti sọ ẹkùn rẹ̀ bí ìṣẹ̀lẹ̀ ń ṣe wí yùnísè. Ó ní wọ́n kó nígbà ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹfà oṣù karùn-ún tá a wà yìí kété tó kúrò ní ibi iṣẹ́ rẹ̀ nàgẹ́bẹ̀ tamá ní nǹkan bí i aago mẹ́fà ìrọ̀lẹ́ lọ́ọ̀lù oṣù àti ó ná fi tó iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní mẹ́tàmá nílùú Àbújá létí àti àjọ tó wà ní ìjánu sùúrù àwọn ọ̀dọ́ NYSC. Nínú ìròyìn mìíràn àjọ ìjọba iléyé tó ń mójútó ọ̀rọ̀ ẹnu ibodè ti yọ̀ǹda àwọn ọkọ̀ bọ̀gìnì tí wọ́n ní wọ́n jíko láti ilẹ̀ canada wá sílẹ̀ yìí tí wọ́n sì gbà wọ́n ní ibùdókọ̀ tinkan tó wà ní ìlú èkó. Ìgbésẹ̀ náà lọ́gàṣì yọ̀nila láti dẹ́kun bí wọ́n ṣe ń jí ọkọ̀ gbé ní àgbáyé àwọn ọkọ̀ tí wọ́n gbà padà ó ní àwọn ọkọ̀ bọ̀gìnì bíi lamborghini rolls-royce àti ọ̀mẹ̀sì ọlọ́yẹ wọ́n sì yọ̀ǹda rẹ̀ fún ìjọba ilẹ̀ canada níbi ètò kan tó ayẹ ní pápákọ̀ orí omi tinkan. Igbákejì adarí iléeṣẹ́ ìjọba ilẹ̀ canada nílẹ̀ yìí nasa salio ló gba àwọn ọkọ̀ ọ̀hún ní orúkọ àjọ aṣọ́bodè nílẹ̀ yìí láti ọwọ́ adarí wọn ní ibùdókọ̀ orí omi tinkan frank oyeka jáde tó lédè látọwọ́ alūkkóró fún àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè nílẹ̀ yìí abdullahi miwada ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ oṣù wọn fi ṣèwádìí náà látọwọ́ ìjọba ilẹ̀ yìí àti iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ canada. Ní ìpínlẹ̀ kẹbi ìjọba ìpínlẹ̀ kẹbi ti bu ẹnu àtẹ́ lu agbẹjọ́rò àgbà lẹ́yìn tẹ́lẹ̀ rí tó gbà kan sí jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ìdájọ́ abubakar malami lórí ọ̀rọ̀ tó sọ bó ṣe fẹ́ díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ kẹbi ní ọdún tó ń bọ̀. jade kan to le towo olupadamọra pataki lori oro royin ati iponlongo fun gomina ipinle kebi nese idrisi ya ya saki lo fi esu kan ma lami wipe o fe gelero to so nipa ipenije tabo ipo se eto eko atoro sijoba ni ipinle kebi ma lami lo fun lede bo se gba fọmu lati dije fun ipo gomina labi asia egbe oselu alatako africa democratic congress adc ni ipinle kebi pe lami lo fesun lede lori ipo ipinije tu abo ise atosi eto eko ati ipo orolera ni ipinle ohun nigba tun fesi ijoba ipinle kebi selaye pe lo to ma lami nase dije fun ipo gomina amo ko ye ko ma lo eke lati ma wa bo je fe di gomina ni ipinle ohun ni ipinle kano awon oludije mefa labi asia egbe oselu oni teswaju apc lo ti jowole fun ipo lati soju awon eyan arigbogun ipinle kano ilegbimo asofin agba ile ni to dibo odun to nbo won se fi on telu erongba gomina telere ni ipinle ohun ibrahim sakarau igbese na ni won gbe leyin paja lagbara kan ti gomina ipinle kano aba kabi yusuf igbe kale nilu abuja ipade ohun oni won se fun opolopo wakati kan to fi enuko lori igbese ti won gbe nigba to nsoro ipade ohun awon odiji ohun salaye pe awon jowole fun isokan ati alafia ipinle kano gege bi won se wi won fi on telu en gba se karahu lati de gomina lati je ki egbo se rese wa le si ni ipinle kano yesidbo odo to nbo iroyin agbaye oni amuwa se ti gboyin lati kan diamond 8.7 to wa ni lorin ni ipinle kwara leyin simiran pe yi a lo sile pakistan nibi ti awon agbosumo mi ti se lati inu oko kan ti won kwa iloro si ni ile ohun lekan si akin pe eko ikale
4: e darapo mo wa ni idakun kai lujara wa idakun ibado re facebook idakun abeyefo twitter ati instagram lori diamond 887 fm diamond fm shining supreme

0: ẹ̀ka bọ́ padà ìròyìn àgbáyé oní amúwáṣe tí gbọ̀yìn láti kàní dá mọ́lẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ìlú òkèrè àwọn àgbẹ̀sùmọ̀mí ló kọ adó olóró sínú ọkọ̀ kan tí wọ́n ti fi ṣe kọlù sí ibi tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá dúró sí ní agbègbè ìwọ̀ oòrùn àríwá ilẹ̀ pakistan tọ́tù ṣínà gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wọ́n sì já okùn ẹ̀mí àwọn èèyàn méjìlá tí àwọn èèyàn márùn-ún fara kááṣá adarí iléeṣẹ́ ọlọ́pàá ní agbègbè ọ̀hún muhammed saja khan ṣàlàyé wípé ẹṣin òkọ̀kú ọ̀hún ó ní ó gbé ọkọ̀ tọ́wọ̀ lóró sí láti ṣe kọlù síbi tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wà tó jẹ́ pé lẹ́yìn ìgbà náà ó ní àwọn àgbẹ̀sùmọ̀mí ọ̀hún bẹ̀rẹ̀ láti máa ṣínà gbogbo ibi tí àwọn ọlọ́pàá dúró sí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá méjìlá ló dágbére fáyé tí ẹnìkan sì di àwátì ìkọlù ọ̀hún ló wáyé látàrí ìfáǹfà tó wáyé lórí ọ̀rọ̀ ẹnu àlà ní agbègbè kiba pàtàkùnwà ní ilẹ̀ ọ̀hún tó ti ń fa ìgbésẹ̀ àwọn àgbẹ̀bọ̀n tó ń gbóná wojú ara wọn pàápàá jùlọ lórí ìbáṣepọ̀ tó wà láàrin ilẹ̀ pakistan àti ilẹ̀ afghanistan àwọn àgbẹ̀bọ̀n ọ̀hún ó ní wọ́n fi ọkọ̀ ọ̀hún ṣe kọlù pẹ̀lú àdólóró kan tó ṣínà bọ̀ bo àwọn òṣìṣẹ́ ọlọ́pàá síbẹ̀ ní ìlú òkèrè ìjọba ilẹ̀ ìran ti fohùn lédè lórí ìlànà kan tí ilẹ̀ amẹ́ríkà fi lédè láti parí ogun tó ń lọ lọ́wọ́ wọ́n sì fi ẹ̀dà ìlànà ṣọwọ́ látọwọ́ ilẹ̀ pakistan tó jẹ́ alágata láti parí ogun tó ń lọ lọ́wọ́ láàrin ilẹ̀ méjèèjì iléeṣẹ́ ìròyìn ní ilẹ̀ ìran fìdí ẹ̀ múlẹ̀ wípé ilẹ̀ ìran ló ti fèsì sí ọ̀rọ̀ ọ̀hún láti rí i pé wọ́n parí ogun tó ń lọ lọ́wọ́ pàápàá jùlọ ètò ààbò lórí omi àti ìmọ̀lẹ́sí kan lè ṣí odò Strait of Hormuz nígbà tí ilẹ̀ ìran fèsì ròyìn fìlédè wípé ilẹ̀ amẹ́ríkà ó ní ó ti kó ránṣẹ́ aṣojú rẹ̀ lórí ọ̀rọ̀ olókèrè Stephen Quikoff àti akọ̀wé ìjọba ilẹ̀ amẹ́ríkà marco rubio ti kọ́ni papọ̀ pẹ̀lú olóòtú ìjọba ilẹ̀ qatar ní ọjọ́ àbámẹ́ta láti parí ogun ọ̀hún ilẹ̀ amẹ́ríkà ò ní ó ń pè wípé kán parí ogun ọ̀hún kán ṣe padà sí orí odò Strait of Hormuz tilẹ̀ ìran bá ti gbà láti jókòó ìfikùnlukùn pàápàá jùlọ lórí ètò àdéhùn tilẹ̀ ìran fẹ́ ṣe lábala ìròyìn eré ìdárayá bàbá olùkọ́ni fún ikọ̀ àgbábọ́ọ̀lù barcelona and flix ti lágbére fáyé bó ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ el clásico ikọ̀ ọ̀hún tó fi catalan ṣe gbogbo ló fìdí ẹ̀ múlẹ̀ lónìí tíkẹ́dẹ̀ kan tó buwọ́lù ẹni ọ̀ọ́dún mọ́kànléní ọgọ́ta flix ó ní ó fẹ́ gba ìdíje la liga níṣẹ́ ń tẹ̀lé pẹ̀lú ikọ̀ barcelona ọmọ ilẹ̀ germany ọ̀hún ó ní ó ń fi àmì mọ́kànlá la ikọ̀ real madrid bó ṣe kù díje mẹ́rin tí wọ́n gbà ní sáà yìí tí ikọ̀ barca kò bá fìdí rẹmi nínú ìdíje ọ̀hún tó sì na ikọ̀ real betis ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yóò jẹ́ kọ́pẹ́lá àkọ́kọ́ tó gba ìdíje méjì ogójì nínú ilẹ̀ la liga nínú ilé rẹ̀ tó ṣe pé wọn kò fìdí rẹmi nínú ìdíje ọ̀hún lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé a kà fún yín pé àwọn ọmọ ológun ẹlẹ́ yìí gbìyànjú láti rí i pé wọ́n di àwọn akọ̀gbìyànjú lọ́wọ́ àwọn agbésùmọ̀mí láti ṣe kọlù síbùba àwọn ọmọ ológun ní ìpínlẹ̀ borno a tún kà fún yín pé ọ̀dọ́ tó ń sin olódodo àwátì nílùú àbújá ó ní wọ́n ti rí i ní ìpínlẹ̀ kebbi a kà fún yín pé ìjọba ìpínlẹ̀ kebbi ti bu ẹnu àtẹlumẹ́la mìíràn tó sọ lórí ipò ìjọba ní ìpínlẹ̀ ọ̀hún ní ilé òkèrè a sọ fún yín wípé ọkọ̀ kan tọ́kàjọ́rọ́ sí ti já okùn ẹ̀mí àwọn èèyàn méjìlá ní ilẹ̀ pakistan lákòótán a kà fún yín pé bàbá olùkọ́ni fún ikọ̀ barcelona adágbére fáyé ṣáájú ìdíje el clásico tí ó wáyé ó ní wọ́n bí àwùjalè ẹlẹ́ẹ̀kejì dínní ọ̀gọ́ta ọba síkírù adétọ́nà tóyìn lópin ìròyìn ọ̀hún abiodun akínwùmí ní olóòtú ìròyìn taiwo adéyẹmí ló tu tó ká ṣe tí gbọ̀yìn akínyìn pé ọkọ̀ kan ní àjíṣayé ó dàárọ̀.
1: Think that mental health breakdowns sound like this.
2: Ní ìlú ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́. ẹ̀yí síbẹ̀ kẹ́ẹ̀jẹ̀ gbádùn rẹ̀. Ẹjíjúyín kẹjà ládùn rẹ̀, ẹ jẹ́ kó mọ́ yín lára. Diamond 88.7 FM, ìkànnì.

0: àfihàn bí àwùjọ yóò ṣe rí.
1: Ìdí nìyí
0: tí ìrètí Ọlọ́run lórí ìdílé kó wa wá sí ga fí o fí ojú èrò ènìyàn lọ.
1: Kí wá ni ọ̀nà àtọ̀?
0: Láti mú kí gbogbo ní ìbámu pẹ̀lú àgbékalẹ̀ ètò Ọlọ́run.
1: Wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ mí
0: tó ṣe kókó.
1: Lẹ́ mọ bá pàdé
0: lórí ètò ìdílé onígbàgbọ́.
1: Àkànṣe ètò
0: tí yóò mọ ṣàtúntò
1: tó ń tàtúnṣe
0: àwọn ibi tí ògiri ìdílé kọ̀ọ̀kan ti lanu.
1: Léyìí tó fàyè gbé iṣu
0: tó ń ti alàgàtà
1: láti rí ìdíjókòó tẹ kán.
0: Ṣohun tó wù wọ́n nínú ìdílé.
1: Ìdílé onígbàgbọ́
0: ní gbogbo ọjọ́ ìsinmi Sunday.
2: Ní dídí agogo mẹ́fà ìrọ̀lẹ́ sí mẹ́fà àbọ̀ ní gbogbo ọjọ́ ìsinmi Sunday 6 p.m. to 6:30 p.m.
0: Ètò yìí yóò mọ wáyé o
1: lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin
0: níbi tẹ́ ò ti mọ pàdé màmá wa nínú.

àkọ́kọ́ ẹ̀ lọ breakthrough half hour. Ìwé Philippi orí kẹrin ẹsẹ̀ kọkànlélógún fi yé ni pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Èyí ni àkọ́kọ́ àlùyọ nípasẹ̀ ilé ìjọ CAC Mountain of Deliverance tó ń dé sétí gbọ̀nyín níkànnì Diamond 88.7 FM ní gbogbo ọjọ́ ìsinmi láago 6:00 PM ìrọ̀lẹ́. Ẹ bá àlùyọ pàdé nínú ìwàásù àti àdúrà látẹnu Prophet Sanusi Peter Abiodun tinú ìjọ CAC Mountain of Deliverance tó kalẹ̀ sí Ọ̀fà Garaja Sadam Road lọ́nà tó lọ sí ọ̀sìn Ẹlẹ́pà. Àkókò àlùyọ rẹ nìyí lórúkọ.

0: ṣe atọkun ètò mi jùlọ láti inú bíbélì fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó máa ń darapọ̀ pẹ̀lú wa nígbà gbogbo tá a bá wá sórí ètò tá a sì ní ìgbàgbọ́ àti ìdánilójú pé yóò tún bá wa ṣe ètò yìí. Olùṣàgùtàn ẹkọ́nùwò tí ń ṣe atọ́kùn ètò iye ìjìnlẹ̀ láti inú bíbélì fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ la sì ń dúpẹ́ lọ́wọ́ onígbọ̀wọ́ ètò John Bad Foundation ọpẹ́ wa lọ sọ́dọ̀ gbogbo àwọn tí ń fún wa ní ìmọ̀ràn tó péye lórí ètò yìí àti gbogbo àwọn tí ń fi àdúrà ràn wá lọ́wọ́ agbàládùúà pé olúwa yóò gbé ìrànlọ́wọ́ dìde fún gbogbo yín. Ní iwájú mi ní ni olùṣàgùtàn Eke Ogunyẹmi wà láti bá wa ṣètò oyè ìjìnlẹ̀ tí ò ní. Olùṣàgùtàn Eke Ogunyẹmi akínyin pé ẹ kú àbọ̀ sórí ètò yìí.
1: Ẹ ṣe bàbá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa pátápátá níbi gbogbo tí afẹ́fẹ́ ètò ń fẹ́ rí akínyin lórúkọ olúwa a sì ń gbàládùà pé ẹ ò ní sì wá gbọ́ lónìí àwa náà ò ní sì wí o akínyin káàbọ̀ a wà lórí ẹ̀rọ Facebook gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ mọ̀ wò wá ẹ gbé síbẹ̀ Eke Ogunyẹmi live lẹ́mọ̀ wò wá akínyin káàbọ̀ o.
0: Ẹ ṣe ẹ jẹ́ ká tẹríba fún àdúrà olúwa ọlọ́run wa fẹ́ fún àyàn ológo fòrè ọ̀fẹ́ rẹ̀ lórí wa àdúpẹ́ nítorí pé ó máa ń darapọ̀ pẹ̀lú wa nígbà tí a bá wá sórí ètò tá a sì ní ìgbàgbọ́ àti ìdánilójú pé ẹ tún darapọ̀ pẹ̀lú wa lónìí bàbá gbọ́ ọ̀fẹ́ wa à ń lọ lórí ètò yìí lórúkọ Jésù Olúwalà darapọ̀ pẹ̀lú wa bá wa ṣe ètò náà lórúkọ Jésù Májàṣíwé Májàṣíṣọ àwọn ọ̀rọ̀ tí ó lè bí ẹ̀yìn ọlọ́run wa nínú májò tẹnu wa jáde bá a bá ti lanu wa gbòòrò olúwa máa kun ní orúkọ Jésù pẹ̀lú wa bá wa ṣe ètò náà o nígbà tá a bá parí ètò yìí ká yàn ẹ́ lógo torí àfi ìgbàgbọ́ béèrè lórúkọ Jésù Olúwa àti Olúbalà wa. Bí a bá tún ti débi iṣẹ́ ṣe ni à ń ṣe àwọn òtítọ́ tí ó wà nínú ìmọ̀ òun ni àṣìṣe lé lórí ní ọ̀sẹ̀ tí ó kọjá. Mo sì ń rọ gbogbo àwọn ènìyàn tó gbọ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìwé tàbí mẹ́sẹ̀jì ni mo rí gbà lórí ẹ̀rọ gbogbo. Mo fẹ́ kí o di mímọ̀ fún wa wípé ẹni tí ó ń bá wa sọ̀rọ̀ tí a pè wá sórí ètò yìí tí í ṣe àlejò pàtàkì wa ẹni tí mo mọ̀ dájúdájú ni kì í ṣe babaláwo kì í ṣe oníṣègùn kì í sì ṣe adáhunṣe. Ẹ má rò pé bóyá a fi ń bá gbé ọ̀rọ̀ babaláwo sí orí ẹ̀rọ yìí ohun tí ó ṣẹlẹ̀ ni pé bí orílẹ̀-èdè wa ti ń bàjẹ́ lọ́yìí bàbí bó ti rí lọ́yìí tá a ń pààyàn tí ìpààyàn wà ní gbogbo orílẹ̀-èdè òun ló kọ wá lóminú òun ló sì mú kí a máa rọ gbogbo àwọn èèyàn àti rọ àwọn ìránṣẹ́ ọlọ́run àti rọ àwọn àáfàá wa gbogbo láti gbé ìgbésẹ̀ lórí ètò yìí òun ló kàn mú ká yà bàrá sí ọ̀dọ̀ àwọn oníṣègùn pé káwọn náà kí wọ́n gbìyànjú nítorí pé ohun tí a bá ní lọ́wọ́ náà la fi ń gbara wa sílẹ̀ kúrò nínú ìṣòro àti wàhálà ìyẹn ló mú kí a yà gbàrá sí orí èyí tí ẹ gbọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá nítorí náà ẹ má fi sọ́kàn o pé bóyá babaláwo ni a o bóyá oníṣègùn ni wa o bóyá adáhunṣe ni wa o bóyá wa fi akọ̀ǹfì ọ̀rọ̀ ọlọ́run bojú láti sọ̀rọ̀ pé a ní nǹkan kan lọ́wọ́ a ní ọwọ̀ lọ́wọ́ o a sì ní ìgbálẹ̀ a ní kankan ta fi lè ṣiṣẹ́ awo àìṣe babaláwo mo sì yẹ kó di mímọ̀ fún wa ẹ mú kúrò lọ́kàn yín o pé bóyá babaláwo ni àwa àìṣe babaláwo ẹ ti mọ̀ wá látọjọ́ pípẹ́ bí bàbá tí a gbé wá sórí ètò tó bá jẹ́ babaláwo tàbí oníṣègùn tàbí adáhunṣe n ò ní jẹ́ kó wá sórí ètò láti bá mi ṣiṣẹ́ nítorí náà babaláwo kọ́ ni wá o bí Nàìjíríà ti ń lọ òun náà ló mú kí ó kọ wá òun ló mú kí ayé àbára.

0: kì í sọ̀rọ̀ ẹ̀sìn lásán
1: kì í sọ̀rọ̀ ẹ̀sìn ni
0: àbí òye ń bẹ̀ yẹn kì í sí ọ̀rọ̀ ìlànà jọ là ń ṣiṣẹ́ lórí ìmọ̀
1: àwọn ti sọ di pé
0: kristiani
1: ni wá ìmọ̀ láti inú bíbélì ni wọ́n rò
0: pé ìmọ̀ nínú bíbélì gan náà
1: bàbá
0: ìmọ̀ là ń sọ bíbélì àwọn nǹkan tí bíbélì gan fìdí múlẹ̀ ìmọ̀ là ń sọ sà.
1: Ẹ má jà lọ sórí ẹ dá wa lóhùn kí ni
0: àwọn tí bíbélì gan sọ
1: nípa ìmọ̀
0: ó pọ̀
1: ìyẹn náà ni kẹjẹ ká
0: ṣiṣẹ́ yóò sì tó tì wá díẹ̀ ìmọ̀ là ń sọ bàbá ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ ń bì ìmọ̀ ó ní ó kọ́ gbogbo ipá nínú ayé àwọn ẹ̀dá tá a wà lókè èpè lónìí sẹ́rísà ìmọ̀ kò lópin
1: bẹ́ẹ̀ni
0: ibi tí ẹ̀yin mọ̀ sí
1: ẹlòmíràn
0: èmi ò mọ̀ bẹ́ẹ̀
1: bẹ́ẹ̀ni
0: ò tó mi ò wá lè disprove pé torí pé èmi ò ti mọ tí ẹ̀yin mọ̀ kí n sọ pé ẹ̀ẹ̀ni mọ̀
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
0: ṣé ẹ̀ ń gbọ́ mi sà
1: bẹ́ẹ̀ni
0: sẹ́rí ohun tí ọlọ́run kórira ó ní ìwà ìkà ohun tí ọlọ́run kórira ó ní ìbọ̀rìṣà kò sí ohunkóhun tí èèyàn ṣe láti dáàbò bo ọmọ nìkejì rẹ̀ sà bàbá kan ti kú ní plateau ní jos mo kà nínú ìwé ìròyìn àwọn federal government náà dẹ̀ fún un ní ṣé wọ́n award ẹ̀ tó pa bíi wá ṣe 96 imam ni àfáà ni mùsùlùmí ni nígbà tí wàhálà ṣẹlẹ̀ ní plateau state ṣé plateau àbí benue ọ̀nà jẹ́ plateau bàbá yẹn wá pa àwọn kristiẹni mọ́ sínú ilé tí ò jẹ́ kí àwọn aṣekúpaniyẹn torí ẹni tí wọ́n respect gangan ó ní bàbá yẹn wọ́n wá dá bàbá yẹn lọ́la ìjọba wá rántí pé ẹni tó lè ṣe léyìí so tá a bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ṣà kí tó mọ tó lẹ́sẹsẹ ìmọ̀ ọlọ́run fún mọ́ṣẹ́ láti kó àgọ́ àjọ bàbá mo fẹ́ kẹ́ gbọ́ ti gbogbo ẹ̀yin tẹ wà ń lékẹ́ gbọ́ àgọ́ yí ọ̀rọ̀ yìí nínú bíbélì mo sọ yìí ọlọ́run fún mọ́ṣẹ́ ìran lọ́lọ́run fún mọ́ṣẹ́ bó ṣe kó àgọ́ àjọ ṣùgbọ́n mọ́ṣẹ́ ò ní ìmọ̀ nípasẹ̀ káfíńtà mọ́ṣẹ́ ò ní ìmọ̀ nípasẹ̀ bíríkìlà mọ́ṣẹ́ ò ní ìmọ̀ nípasẹ̀ plọ́mbà ṣé ẹ gbọ́ tá n sọ ó nílò ẹni tó ní ìmọ̀ bó jẹ́ wòlíì ìmọ̀ tí káríran ká gbóhùn ló ní
1: agbóhùn olúwa
0: tí ò bá sí àwọn tí wọ́n mọ̀ nípa bá a ṣe é kọ́lé mọ́ṣẹ́ ò ní nílé lórí
1: bẹ́ẹ̀ ni kò ní lè kọ́lé yẹn
0: kò dẹ̀ sí níbẹ̀ òhólíábù ò sí níbẹ̀ nígbà tí ọlọ́run funfun ìran mọ́ṣẹ́ nínú ìwé ẹ́xọ́dù pé báṣẹ kó àgọ́ rẹ báṣẹ mọ́ṣẹ́ lọ́lọ́run fi hàn ní ojú ìran
1: bẹ́ẹ̀ni
0: ọlọ́run wá sọ fún un pé òhólíábù àti bẹ́sálẹ́lì ló pè tí wọ́n bọ̀ ṣiṣẹ́ yìí torí mo ti fi ìmọ̀ fún wọn mo dẹ̀ ti fún wọn ní ọgbọ́n tó ń ṣiṣẹ́ tí mo rán ọ ọ wá pe àwọn méjèèjì ìgbọ́n wá parí àgọ́ àjọ tí mo sì wá rí exactly bí
1: ọlọ́run ti
0: sọ kò sí plan nígbà yẹn kì í ṣe pé ó gbé plan lé wọn lọ́wọ́ inú mo ṣe dùn mo ṣe respect ìmọ̀ nínú ayé òhólíábù àti bẹ́sálẹ́lì torí pé wọ́n ṣe gẹ́gẹ́ bí olúwa ṣe pàṣẹ rẹ̀ ìmọ̀ nìyẹn sà ìmọ̀ ni ẹsẹ̀ kọ́dà nù sí olúwa yìí ibi àmọ̀ jura wa lọ ṣe gbọ́sà àmọ̀ bíbélì jura wa lọ a ní ẹ̀bùn ẹ̀mí jura wa lọ a ní àṣẹ jura wa lọ a ní agbára jura wa lọ so ó ṣe rí nìyẹn.
1: Ẹ̀bùn tí Paul ní
0: kò sẹ́yìn tó ní àwọn àkọsílẹ̀ don't condemn anybody ìbùn tí wọ́n ní ọ̀tọ̀ field of specialization even in the ministry kò kẹ́ ṣe bákan náà.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
0: kò sí ẹnikẹ́kẹ́
1: nínú iṣẹ́ akọ̀wé yìí gan
0: pa bẹ́ẹ̀ ni sà
1: kì í ṣe bákan
0: nínú iṣẹ́ ìṣègùn òyìnbó kì í ṣe.

0: Amen.
1: Omo di omu le mi o be si lo rin nigba mo wa logo ma so mo so lohun fun yo ni bi baje
0: amen
1: won ti mi tell kan ti hospital ni general hospital won ni won si tan re lati fi lo ejo ego kan won ni pe ko fi le pe ko ni pe ko ma se drafting the operator fun mo wa so fun pe me ron gbe ni ko lo ra eran wa a de se mo de pray si ngbo di jockey tan si ibi to se kini yen o si ga soke enu se mo te imo olorun niyan enu ya gbogbo awon eniyan ke kon le mo kan so koma koma ni 1980 ni modeke ati se nijo ti ogun le mo wa ni magistrate court yen awon ipe won gbe ogun de ande aba mi ninu court yen emi olorun kin gbe owo otun mi soke gbogbo won si budule mi o logun iketa ti ma tun so tori awon wa ti ma tun so baba adisa mo so fun won mo ni adisa won release lagbara lowo olorun won wa ko ti time fun won mo ni time yen ba koja ton ba release mo la je fun won pa ko to dijo yen olorun se yanu won release
0: thank you
1: eleri wa o
0: thank you sir
1: baba imo yin o ni di baje
0: amen amen amen
1: o ni ba se pe oni kaluku
0: be ni
1: ndo opolopo laamu ati greediness ohun ti won o ni won ma jowu eni to ni e continue
0: imo
1: yin o ni bi baje o
0: amen amen amen amen
1: lagba lowo olorun a ma ri ra face to face
0: e se
2: last caller for today bike because ka to ma lo le loni
3: ewe opoto lo ni kan loja
2: se be ni woli so fun oba
0: loja ewe opoto lo ke lo
2: hello
0: a si lo
2: wole wa ti wole oruko ya
0: o si
4: online kan se gina lo online kan se gina lo pe pada
3: aha e se
4: baba irun ti baba lo njo un baba to bi baba kan lo njo un ti o tun o ba lo ni bo la o si ma gba baba ni baya won o ba ti pa baba danu
3: be ni
4: o la wo ti ma jamba ni baba ta n lu ni si olorun o ni to ni ke ma se ni ke ma se bo pelu
3: ebi
2: e se
3: a ma hi borisha
2: a ma se a ma ni ka la eni kan la anfani si e ja tun eni kan ko wole si ka to ma lo opportunity nu
0: ona ti hello last caller for today
5: e ka le sir
0: e ka le ko yin ati bi ti pe
5: afola bi lati gatan bi
0: okay an gbo yin baba
5: a n se ri opolopo to n segbe lai ni mo gan an naa ni awon woli eke n lo ngba teyan ba to bi 200 ni chọọchi naa ni ọfa isu ma gbogbo won eni ti n tayan lo fa gan a tun sọ pe ona mi n tun tọ fa pe ọfa n tun ba ona
6: your call has been placed on hold please wait your call has been placed on hold.
2: Ṣé kíni wọ́n tọ́kọ̀?
7: Wọ́n fetí kan fóònù.
2: Ókè ọ̀dà ẹjẹ́ ayọ̀dà yìí tó bá di ọjọ́ mẹ́jọ. A lè pè tán ẹ̀ẹ́ni pè wá tán àwa náà ní gbọ́ yín tán àwa náà ní sọ tán.
3: Ẹ jẹ́ ká dúró ní
2: ẹ̀ lágbára ọlọ́run
3: títí di ọjọ́ mẹ́jọ lónìí
2: tá
3: a bá rẹ́nikẹ́ni tó ní ìbéèrè tó ta kókó
2: tó
3: sì fẹ́ lẹ́yìn ètò yìí ni o tó bá sì fẹ́ pè wá kó má ṣàlàyé pè wá sórí 08055584202046 àti 08035030321 and 94. A ń fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó tún bá wa ṣe tòní a sì ní ìgbàgbọ́ àti ìdánilójú pé yóò dẹ́mi wá sí yóò sì bá wa ṣe ti ọjọ́ mẹ́jọ lónìí. A ń fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ìránṣẹ́ ọlọ́run tá a pè wá sórí ètò yìí agbáládùúgbà pé olúwa yóò túbọ̀ máa fi ọgbọ́n kún ọgbọ́n
2: yìí
3: ìmọ̀ yín ò ní dọ́ba o ẹ túbọ̀ máa ní ìmọ̀ sí ẹ túbọ̀ máa ní òye sí ká tó máa lọ ẹ gbàdúrà.
2: Ọlọ́run tó ní ọ̀run àti ayé ní orílẹ̀-èdè yìí ọlọ́run dáwọ́ ìjì dúró ikú ìtó ìtàjẹ sílẹ̀ ìtó bá wa dáwọ́ ẹ̀ dúró ẹ̀mí mímọ́ ní kwara bá wa dáwọ́ ẹ̀ dúró gbogbo tó wà ní àkàtà àwọn boko haram àwọn bandit ọlọ́run tú wọn sílẹ̀ ìdílé tí wọ́n ti palẹ́kún ọlọ́run jẹ́ tùnú wọn sàánú gbe wa bori gbe wa leke so wa da segun ile se diamond loruko yes ko ni baje
3: amen
2: eyin engineer egoke
3: amen
2: job bank foundation loruko jesus e ni deni le
3: amen
2: ni won gba te wa laye e ni deni ana baba emi yin ogun okan yin obale gbogbo eyin tan ran eto lowo tan gbo wa loruko jesus e ni farun logba
3: ori
2: yin o ni gbabodo lojo mejo wa pade ayo jesus oluwa wa amen.

0: kúnlé báyìí là á kára alé èrò wà là á kérò ọ̀nà bá a bá ti rẹ tó bá tó ọjọ́ méjìjọ́ mẹ́ta ẹ̀kọ́ àti báyìí náà là á kíra ẹni ká mọ kí àwọn ìyá wa tó jẹ́ pé àwọn ni wọ́n lóyún wa wọ́n gbé wa sínú fóṣù mẹ́sàn-án wọ́n pọ̀n wá fọ́dún mẹ́ta wọ́n rè wá wọ́n tọ́ wa àwa wà láyé àwà láàyè ìyá
1: òfin kankan ṣe wá wọ́n ń kíyèsí wa.
0: Iyebíye ni tó jẹ́ pé kò ṣe é fi owó rà wọ́n ní ìyá ni wò ra
1: bàbá
0: ní rígi ṣe àwọn àtòrí pa àwọn kí àwọn ìyá àníranti
1: ọyàn ká ṣiṣẹ́ lórí rẹ̀
0: ká ṣe lámì ìtọ́ lórí ẹ̀
1: ká ṣiṣẹ́ lámì ìtọ́ lórí rẹ̀ bàbá sì lè jẹ́ dígí túrọ̀ abọ́lẹ̀ sì lè jí bọ́lẹ̀ owó rí kó padà
0: ìtọ́lọ̀ kan máa wà nù ká gbà bẹ́ẹ̀
1: bọ́lọ̀ sì kọ́ mọ inú
0: bọ́lọ̀
1: sì kọ́ àbí tí wọ́n yí gbà sí mọ ilé lọ́wọ́
0: ibi tọ́lọ̀ ń kọ́ sí ni ọba ìpín wọn yí gbà náà tó àṣàgbàdé
1: ẹgbàkámú
0: àgbàkámú
1: ẹgbàkámú sára
0: àgbàbẹ́ẹ̀ àgbàbẹ́ẹ̀
1: ẹyìn
0: ìyá ẹ̀kú ìtọ́jú ọmọ ìyá ṣe kókó ní ìgbésí ayé ọmọ
1: ní ìyá tó jẹ́ ìyá
0: ìyá gidi ni o
1: tí kìí ṣe ìyá ìyá
0: rárá àwọn ìyá tó yẹ pé wọ́n mọ pàtàkì ọmọ tí wọ́n tọ́ ọmọ tí wọ́n rí ọmọ ní ṣẹ́jú wọ́n ṣàmójútó ọmọ yàtọ̀ fáwọn kan tó wọ́n wò pé orí ọlọ́run nífa wọ́n sì gbé wọ́n lè jù sétí igbó sẹ́rí pẹ̀rù bẹ́ẹ̀ àlèpẹ̀rù wọn níyà rárá àti rárá àwọn ìyá wàhálà yín lórí àwọn ọmọ kò ní gbé o ẹnà sẹ́lẹ̀ jẹun ọmọ lálàáfíà nínú ìdùnnú pẹ̀lú ayọ̀ ọ̀pọ̀lọpọ̀ àyájọ́ ọjọ́ ìyá lágbàáyé á ṣe lókè pẹ̀ láṣẹ̀dùmọ̀rẹ́ ẹ̀yin ewé náà àwọn ọmọdé ẹ̀dákun ẹ̀já gbọ̀n táwọn òbí bá ń sọ fún wa o ẹ̀já gbọ̀n tí wọ́n bá ń tọ́ wa sọ́nà torí pé n tí àgbà rí torí rẹ̀ fi pa bọ́mọdé bá rí ká mọ̀ sọ̀ nǹkan mi akiyin ẹ̀yin ewé ẹ̀dákun mú àwọn ìyá náà ní pàtàkì akasára sí wọn àmọ́ torí pé iṣẹ́ tí wọ́n ṣe kò ṣe é fi ọwọ́ rọ́ sẹ́yìn bẹ́ẹ̀ ni lórúkọ aláṣẹ apàṣẹ ìkànnì yìí àwọn bàbá wa tán gbélé iṣẹ́ ìkọlẹ̀ kọ́ mọ́ jẹ́ àǹfààní fún wa tètò yìí náà wà lálẹ́ òúnbẹ̀ tó sì ń ṣàǹfààní fẹ̀yìn ìwé akiyin o àwọn bàbá wa gm tí wọ́n di ìkànnì yìí mú akiyin gbogbo àwọn bàbá tí wọ́n di ẹ̀ka àjẹká kọ̀ọ̀kan mú tí gbogbo ẹ̀ fi dán tí fi ń dùn tí fi ń ta sánsán ẹ̀kú iṣẹ́ yóò mọ̀ ju wàá ṣe ọlọ́run kó sọ wa tá a ti jọ wà lórí ètò lónìí àwa ìmúlẹ̀ wa ìyẹn wá ní ọtí ń ṣẹ́jú sí mi pé olóyè dé ṣèyí jacob àkọ́bí mọ̀ pé wọn náà kí ara
1: lè wá. Ẹ̀ka ẹni gbogbo ibi tí atẹ́gùn kan lè fẹ́ dé ìkànnì diamond 88.1 FM lè ń gbọ́ ètò ọlọ́wà ọ̀gbà ní ẹ̀ ń tẹ́tí sí.
0: Bẹ́ẹ̀ni
1: Abdelmoumen Ọmọtọ́ṣọ́ Ọmọtọ́ṣọ́ pírẹsẹ̀ntì àrúkọ tèmi ẹ̀kú ìkàlẹ̀.
0: Tó labalábala báyìí ni ètò yìí kú sí ní abala àkọ́kọ́ ni abala kejì ńkọ́ abala ẹlẹ́kẹta láti mọ sí ojú òpólẹ̀ fẹ́ ìyẹ̀wò ńlẹ̀ láti mọ tàkù tó béèrè sí tẹ́sí mọ dáwàlú bẹ́ẹ̀ náà ni mẹ́tẹ̀ẹ̀ta yóò tún lọ lónìí ẹjá jọ bẹ̀rẹ̀ káṣí jọ wa akọ rẹ̀ débi tí ọlá pẹ̀rẹ̀ Abdulfatah Rẹ̀mú ọmọ ọlọ́kan làwọn odó nígi ìkòkò lámọ̀.

0: ẹni ń bẹ níyẹ̀wò ẹgbẹ́ wá sí bí níwájú ilé àlọ́ o àlọ́.
1: ṣé à ń ṣègbáradì kọ́ níjọ́ táyàwó ọba jáde ṣáwọ́ jáde sáà ní ṣàwọ́ jáde tí wọ́n gbọ́ ni
2: ọ̀dà
1: ọ̀dà já lọ sílé ẹ̀kọ́ ti àgbàlẹ̀ yálà lọ ti wà ń kalẹ̀ pẹ̀lú àwọn èwe ilé ẹ̀kọ́ tuntun tá a tún gbà lálejò lónìí ẹ jókòó lọ́wọ́ ẹ gbádùn wa dáadáa ọ̀yá yálà lọ ọkàn.
3: àlọ́ bàbá àgbà.
4: gbòbí tẹ tí ń láyọ̀ láti gbọ́ wa fún ẹ̀yin tó jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí tí ẹ̀ ń gbọ́ wa ìkànnì diamond 8.7 FM ni a wà lórí ètò àlọ́ bàbá àgbà pẹ̀lú èmi ọmọ yín àbúrò yín ìyàwó yín mo tún ráyọ̀ olúwa dámiláre ẹlẹ́ṣin aya ẹni àdúrà ilé àkọ́kọ́ tí wọ́n gba ikọ̀ àlọ́ lálejò lọ́sẹ̀ yìí àwọn ni a mọ̀ sí atoric group of school atoric group of school tí wọ́n wà ní wara along ìlọrin secretariat ìlọrin west local government wara ní ìlú ìlọrin lábẹ́ àkóso olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí ajia absat funmilayo sulaimon usman àwọn akẹ́kọ̀ọ́ náà ti wà níkàlẹ̀ láti dáhùn ìbéèrè tí yàrá lọ mú wá fún un ẹ̀yin akẹ́kọ̀ọ́ a bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀ àlọ́ o.

0: onigba aṣọ orin òhò wọjà ta ló mọ onigba aṣọ oríṣi èso kan ta máa ń jẹ bóyá nìkan náwó ọwọ tó náwó náà máa bọ bóyá kó máa yá kó máa yá kó máa yá.
1: Orúkọ mi ni Akíntola Abisiri, ìdáhùn sí àlọ́
0: yìí àlùbọ́sà. Rárá, àlùbọ́sà kọ. Ó náà máa ń ní pélépélé bí àlùbọ́sà náà. Ó náà máa ń láṣọ tó pọ̀ lára bí àlùbọ́sà, àmọ́ kì í ṣe àlùbọ́sà.
2: Orúkọ mi ni Tita Bẹ̀tí. Ìdáhùn sí àlọ́ yìí ni àgbọn.
0: Ó yẹ lómi ẹ̀ lómi.
3: Orúkọ mi ni Sùkàrà, ìdáhùn sí pé ìdáhùn sí bẹ̀rẹ̀ yìí ni àgbàdo.
0: Àgbàdo ẹ̀pà tẹ́wọ́ fún un. Àtẹ́wọ́ tara yín lé ìfẹ́ ẹ̀pà yẹn. Àtẹ́wọ́ tara yín nìyẹn tó àtẹ́wọ́ pa. Ó ti tó. Àlọ́ o.
4: Àlọ́.
0: Mo fò sókè títí ọwọ́ mi ò kàn. Mo fò sókè títí ọwọ́ mi ò kàn.
5: Orúkọ mi ni Ẹlẹ́mọ̀ṣọ́ Báàkà. Ìdáhùn sí àlọ́ yìí ni Sánmi.
0: Ẹ̀fún látẹ̀wọ́. Àlọ́ o. Bàbá kúkúrú ara ẹrù má sọ. Bàbá kúkúrú ara ẹrù má sọ.
6: Orúkọ mi ni Abdulrahim Mujida Dàṣàbí. Ìdáhùn sí ìbéèrè yìí ni igi.
0: Igi kọ́. Igi kọ́ wà ní agbègbè wa yìí báyìí. Ìdáhùn sí àlọ́ yìí. Bàbá kúkúrú ara ẹrù má sọ.
3: Orúkọ tèmi ni Isaac Ahmad Kéolére. Ìdáhùn sí àlọ́ yìí ni olú.
0: Ó yẹ ẹnìkan ṣoṣo ni wọ́n gbà láyé sí.
3: Orúkọ tèmi ni Abdulrahman Sofia. Ìdáhùn sí àlọ́ yìí ni ilé.
0: Ilé kọ́. Mo fi rẹ́ yín nímú àtẹnu ṣe fara mọ́.
4: Bẹ́ẹ̀ni.
0: Òpó ilé ni. Bàbá kúkúrú ara ẹrù má sọ. Òun ló ru gbogbo létà wà yìí òun ló rù. Tó pò yẹn bá ti yẹ̀ báyìí kí ni ó ṣẹlẹ̀.
4: Jọ̀wọ́.
0: Ẹ fún yàrá lọ látẹ̀wọ́. Àlọ́ o. Kí ló ń gba tọwọ́ ọmọdé? Ó yá yára yára yára.
5: Orúkọ mi ni Ibrahim Usman. Àlọ́ yìí jẹ́.
0: Ìdáhùn sí àlọ́
5: yìí. Ìdáhùn sí àlọ́ yìí jẹ́.
0: Ó yẹ ẹlòmí. Ẹlòmí lọ́jọ́kọ̀.
7: Orúkọ mi ni Olóòkè Àyíká. Ìdáhùn sí ìbéèrè yìí ni oorun.
0: Oorun ẹ̀pà tẹ́wọ́ fún un. Oorun ló ń gba tọwọ́ ọmọdé. Àlọ́ o. Mo ṣu imí rẹ̀bẹ̀tẹ̀, mo fi ewé rẹ̀bẹ̀tẹ̀ bò ó. Mo ṣu imí rẹ̀bẹ̀tẹ̀, mo fi ewé rẹ̀bẹ̀tẹ̀ bò ó.
8: Orúkọ mi Lakọ́jà Mọ̀lẹ́. Ìdáhùn sí ìbéèrè yìí ni bẹ́ẹ̀.
0: Bóyá ẹlòmí.
3: Orúkọ mi ni Ìbúhẹ́ Mọ́mọ́ Dàkú. Ìdáhùn sí àlọ́ yìí ni ìwú.
0: Rárá.
8: Orúkọ mi ni Àbúráṣí Fàrídà. Ìdáhùn sí ìbéèrè yìí ni ìwú.
0: Mo ṣu imí rẹ̀pẹ̀tẹ̀, mo fi ewé rẹ̀pẹ̀tẹ̀ bò ó.
3: Orúkọ tèmi ni Abdulrahman Sofia. Ìdáhùn sí àlọ́ yìí ni ayé.
8: Orúkọ mi ni Olóòkè Ramida. Ìdáhùn sí ìbéèrè yìí ni ìlú.
0: Ẹ lọ jòkó, ẹ má gbà mí lásìkò. Ìdáhùn sí àlọ́ yìí ni Sánmọ̀ àti ilẹ̀. Ẹ fún yàrá lọ látẹ̀wọ́. Ani ó pàlọ́ fún wa. Ani ó pàlọ́ fún wa. Wọ́n máa bù yín lọ́jà. Wọ́n máa bù yín lọ́jà. Iléeṣẹ́ Diamond. Èdè 7. Ilé ìtọ́jú ńlá wà. Àwa ikọ̀ ọ̀lọ́. Bàbá pàlọ́ fún yín. Ó dá wa lójú pé. Ẹ ó kọgbọ́n níbẹ̀. Ẹ ó ròyè níbẹ̀. Ọmọdé ẹ tẹ́sí lépo. Ọgbẹ́ tẹ́sí lépo. Ó yẹ pàlọ́ fún wa. Bóyá ani ó pàlọ́ fún wa.
9: Jimena Aisha. Àlọ́ o.
4: Àlọ́.
9: Ọmọ ìyá mẹ́ta ò tó gbé kara wọn. Alo mọ̀.
0: Ọmọ ìyá mẹ́ta ò tó gbé kara wọn. Ẹgbọ́n ẹ wá dáhùn sí. Ọlọ́mọ ìyá mẹ́ta ò tó gbé kara wọn.
9: Orúkọ mi ni Abdulrahman Sofia. Ìdáhùn sí àlọ́ yìí ni ẹyin.
0: Ẹyin ẹ pàtẹ́wọ́ fún mi.
10: Orúkọ tèmi ni Muftah Ibrahim.
0: Àlọ́ o.
10: Àlọ́ o.
4: Àlọ́.
10: Mo ń lọ Oya Kasimi, mo ń bọ̀ Oya Kasimi, ta ló mọ̀?
5: Orúkọ mi ni Abdul Fatah Abdulrahim Kende. Ìdáhùn sí ìbéèrè yìí ni ewé ẹ̀gẹ́.
0: Ewé ẹ̀gẹ́ pàtẹ́wọ́ fún. Ẹnì kan péré ló kù sínú àgbàláyà. Wọ́n pà lọ fún wọn.
3: Orúkọ tèmi ni Isaac Ahmad Kéolére. Àlọ́ o.
4: Àlọ́.
3: Ọ̀pá tí ń sunkún wọgbó.
0: Ọ̀pá tí ń sunkún wọgbó.
8: Orúkọ mi ni Odúmọ́sù Deborah. Ìdáhùn sí àlọ́ yìí ni òjò.
0: Ara, ọgbà.
11: Ẹ jẹ́ ká bọ́ sí abala àlọ́ apá gbé.

ràn lé lórí wa gbogbo wọn bẹrẹ sí ní kọjá lẹyọkọọkan bí wọn ti ń kọrin wọn kọjá wọn okùn yẹn ò kò mú wọn lọrùn ìgbà tó wá ku ọfọn òun gangan sì ni olórí wọn òun náà sì ni aláàbúrò òun gangan ló kó irú ìyá jẹ bó ṣe débẹ báyìí ó wá rọra ń kọrin ìbákọrú àná jẹ fún ìsìnkúrú àná jẹ ìrìn àrìn mi lọrùn pa fún ìsìnkúrú àná jẹ okùn adà ẹmí gbẹdẹ ẹgbára lajọṣe kápó ọfọn náà kọ bàtà ọfọn ló lórí wa òfin kọrin yẹn délẹ báyìí bí okùn yẹn bó ṣe ràn ẹ lọrùn parun wọn ṣe wá mọ pé dájúdájú ìwọ ni ẹranko náà gbogbo àwọn yòókù àwọn bábá tí wọn lọ wọn lọ òde ibi tí wọn lọ ibi bẹ orí okùn òun ni ó wá wà títí títí títí ó jẹrora jẹrora kó tó di pé ìyá padà wá tú sílẹ ò lè lọ wájú mọ kò sí lò lọ ẹyìn mọ bó ṣe di ẹranko tó bẹrẹ sí ní gbé inú ilé láti ìgbà náà kò sínú ilé tẹwọ gan ní ìsìtẹ ní rí ọfún bẹẹ bẹẹ bá sì ti gbé kinní kankan lè báyìí kí ni wọn ṣe wọ jẹ ibẹ ni.

lọ́yẹn parí sí mo lérò pé a rí ọgbọ́n kan àbí mi kọ́ ń bẹ̀ ẹ sọ̀rọ̀ sókè ibi yìí ni a dé dúró lórí àlọ́ aládùn lórí ètò àlọ́ bàbá àgbà yìí tó ń wáyé sétì gbọ̀nyìn láti iléeṣẹ́ diamond 88.7 fm ilé ẹ̀kọ́ sọ́gbà ayọ̀kọ̀ àlọ́ lálejò lọ́sẹ̀ ilé ẹ̀kan sí àwọn ni àtọ̀rí group of school àtọ̀rí fún àwọn ni mr abdulsalam kamadeen ọmọlára olùkọ́ èdè yorùbá àwọn ni mr abrazak elega orúkọ ìyá aláìlú òòyì padà mọtúráyò lu adámiláre ẹlẹ́sìn lèmi ń jẹ́ èmi lọ́ọ́ máa gẹṣíkárọ́ máa súdẹ èmi lọ́ọ́ máa gbàrọ́jò tó ń bá wọn jà tó ń kó tòde bàbá wọn lọ èmi nìkan pá mo wà lórí ètò pẹ̀lú mi ni amojú ẹ̀rọ wa tán bá yí sókè yìí sísàlẹ̀ táwọn èèyàn wá fi ń láǹfààní láti bọ̀ wá nílé ẹ̀ǹjìnìá rafael abọ́lárìn àti alàgbà fẹ́mi bánirẹ́ tàmọ̀ sí bàbá bíjì àlọ́ bàbá àgbà ń tẹ̀síwájú kí wọ́n bá wa ká lọ ẹ fún yàrá lọ látẹ̀wọ́.

Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo 8:00 àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè.

Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè sí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí àánúgbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ń ṣe ìwòsàn ń dúró dè ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

0: kí ọ wà pẹ̀lú àlàáfíà kristi láṣálẹ̀ wípé kí àlàáfíà kristi àti ìwà láàyè rẹ̀ kó máa bá wa gbé akí gbogbo wa wípé ẹ̀kú àṣálẹ̀ níbikíbi tẹ̀tí láyọ̀ láǹfààní láti máa gbọ́ wa lórí ìkànnì diamond 88.7 FM bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀ káàbọ̀ sórí ètò yín ètò wa 1930 bá ti máa ṣe lórí ìkànnì ní gbogbo ọjọ́ ìsinmi báyìí tí ó ṣe ọjọ́ sunday ní aago mẹ́jọ àbọ̀ náà lẹ máa ń gbọ́ ètò yìí ẹ já máa kí gbogbo ẹ̀yin òbí pátápátá nílé lóko lẹ́yìn òdì pé happy mother's day pẹ̀lú ògo ọlọ́run ọba ọwọ́ tó ṣègùn sí náà ló máa jọbẹ̀ rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run kíkì wá láti inú ìjọ Christ Apostolic Church House of God Fire and Thunder Ministry tí gbogbo èèyàn túmọ̀ sí God of 1930 bẹ́ẹ̀ ni lórí ètò yín ètò wa ìbápàdé ọlọ́run 1930 níbi tọ́lọ́run ọba tí ń lo bàbá wa nolúwa evangelist victor ebenezer owolabi ìránṣẹ́ ọlọ́run àgbáyé ìsinsìn yìí tọ́lọ́run ń lò takuntakun bíi tìgbà ni láti máa wàásùn sọ̀rọ̀ ọlọ́run gbàdúrà fún gbogbo ènìyàn táwọn ènìyàn dẹ̀ ń lẹ́rìí orúkọ mi òyípadà olamide ọmọ láwùjọ lorúkọ tèmi tẹ́ ẹ fẹ́ pè ní mc olaz pẹ̀lú mi lálẹ́ yìí anú olúwa wà nílé ẹ kalẹ̀
1: sàn
0: ẹ gbàdúrà fún ọmọ
1: ọlọ́run mo gbàdúrà fún gbogbo àwọn ọmọ ọlọ́run tó ń gbọ́ mi ní àṣálẹ̀ yìí lórúkọ jésù ẹ gba orí ayọ̀ mo rán àṣẹ jáde bí ẹ ti ń gbọ́ ohun yìí lórúkọ jésù ara kó tu yín àṣẹ jáde sí yín lónìí lórúkọ jésù ẹ ò ṣe dádúró gbogbo agbára òkùnkùn lórí ayé yín nínú ilé yín lórí ọmọ lọ́wọ́lọ́wọ́ báyìí ká wọlé láàyè ẹ gba ìyanu jésù olúwa orúkọ mi ni ajínrere victor ebenezer owolabi ọmọlago ajílù.
2: ọlọ́run 1930 ti ṣetán láti bá ọ pàdé nínú àdúrà òwúrọ̀ tí ọlọ́run gbé kalẹ̀ láti ọwọ́ ìránṣẹ́ ọlọ́run alààyè evangelist victor owolabi jp pápàdé ọlọ́run 1930 god of 1930 divine encounter ní àkórí ìpàdé òwúrọ̀ náà ní gbogbo ọjọ́ thursday ní aago méje àárọ̀ ni a ó máa parapọ̀ láti bá ọlọ́run pàdé tí ọlọ́run yóò sì máa dúró dì ọ́ láti wá gba iṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu bí ọlọ́run yóò ṣe máa lo bàbá wa evangelist victor ebenezer owolabi jp láti máa sọ̀rọ̀ sínú ayé oníkálukú ìjọ Christ Apostolic Church House of God Fire and Thunder Power Ministry tó wà lẹ́yìn Nebo Studio ní ẹgbẹ́ Mainway Filling Station Tensty Ground Sango Area Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ni àdúrà yìí yóò ti máa wáyé o.

0: àdúrà àti ìtọ́ni ẹ lè pè sórí nọ́mbà yìí 08063742508. Má gbàgbé omi ìrẹsílẹ̀ o, wá bá Ọlọ́run ìgbàlà rẹ pàdé.
1: Hallelujah.
2: Hallelujah.
3: Hallelujah.
1: Ọmọ ìgbàlẹ̀ ké hallelujah.
2: Hallelujah.
1: Ẹ̀yin Olúwa lógo. Ọlọ́run a gbé ọgá fún Sunday ọjọ́ òní, Olúwa gba ọpẹ́ wa. Olúwa gba ẹ̀yin wa. Lọ nínú ọ̀rọ̀ rẹ, Olúwa bá wa sọ̀rọ̀. Ìwọ la fẹ́ gbọ́, ìwọ la fẹ́ rí, Olúwa jẹ́ rí ọ. Jésù Olúwa wa. Mo fi àkókò yìí kí gbogbo àwọn ìyá wa àti àwọn obìnrin rere káàkiri àgbáyé lórúkọ Jésù, gbogbo àwọn obìnrin tó ń gbọ́ ohun yìí láṣálẹ̀ yìí, ẹ ó fi ìtura jẹ wọn rán lórúkọ Jésù. Ẹ ò ní fi àìsàn lò gbà. Gbogbo àwọn obìnrin rere ni mo kí pátápátá, gbogbo àwọn obìnrin lọ́jọ́ òní tí à ń ṣayẹyẹ àwọn obìnrin gbogbo káàkiri àgbáyé, ọ Jésù ẹ ò ní ṣàìsàn. Ó ti rí bẹ́ẹ̀. Àṣẹ́gun, ohun tó Olúwa fẹ́ fi bá wa sọ̀rọ̀ ní àṣálẹ̀, bẹ́ẹ̀ ni, ó jẹ́ ọ̀rọ̀ tó lágbára púpọ̀. Ó jẹ́ ọ̀rọ̀ tó lágbára púpọ̀. Ohun tó Olúwa lóun fẹ́ fi bá wa sọ̀rọ̀, òun náà ni, irúgbìn wo ló ń wù fún ìjọba ọ̀run rẹ? Irúgbìn wo ló ń wù? Irúgbìn wo ló ń wù lọ́wọ́lọ́wọ́ rẹ̀? Ní fún ìjọba ọ̀run, fún ilé rẹ̀, fún ayé ẹ̀, fún ọmọ ẹ̀, fún ọkọ ẹ̀, fún aya ẹ̀, fún ọjọ́ ọ̀la ẹ̀, irúgbìn wo ló ń wù báyìí o? Bẹ́ẹ̀ ni, irúgbìn wo ló ń wù fún ìjọba ọ̀run rẹ̀? Ìjọba ọ̀run rẹ̀ ti o, inú ìwé Matthew 13:24-30, Matthew 13, yes!
4: Owó
1: ẹ̀míràn
4: ni ó
1: pa fún wọn wípé.
4: Ìjọba ọ̀run dàbí ọkùnrin kan tí ó fún irúgbìn.
1: Irúgbìn wo ló ń wù? Ìwọ pásítọ̀, ìwọ ẹ̀dà, ìwọ ọmọ ìjọ, ṣé o kàn máa lọ chọ́ọ̀chì lásán? Irúgbìn wo ló ń wù níwájú Ọlọ́run wa? Yes!
4: Ṣùgbọ́n nígbà tí ènìyàn sùn,
1: ọ̀tá
4: rẹ̀ wá.
1: Ìgbà tí ènìyàn sùn, ìgbà tí a dénú ayé yìí, ìgbà yẹn ni Sàtánì ló mí sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Yes!
4: Ó fún èpò sínú àlìkò, ó sì bá tirẹ̀ lọ.
1: Yes!
4: Ṣùgbọ́n nígbà tí ewu rẹ̀ sọ jáde,
1: yes,
4: tí ó sì so èso.
1: Yes!
4: Nígbà náà ni èpò búburú fi ara hàn.
1: Irú èso wo ló ń wù nínú ìjọ ládùúgbò tó wà? Àdúgbò tó wà, àwọn ènìyàn ò dunnú. Tọ́ bá ti rí ẹ báyìí, ìkorò ni. Irúgbìn wo ló ń wù nínú ìjọ, nínú ọjà tó ti ń ṣiṣẹ́, nínú ọ́fíìsì? Irúgbìn wo ni ó fún ìjọba ọ̀run? Yes!
4: Bẹ́ẹ̀ ni àwọn ọmọdọ́ bálé náà tọ̀ wá.
1: Yes!
4: Wọ́n wí fún Olúwa, irúgbìn rere kí ìwọ fi sínú oko rẹ.
1: Ṣé irúgbìn rere ni gbogbo wa ngbà tó dá wa? Yes!
4: Níbo ni wọ́n ti wá wẹ̀?
1: Sàtánì ló wọnú ọgbà Édẹ́nì tó tàn wá jẹ. Yes!
4: Ó sì wí fún wọn.
1: Ṣé Sàtánì ò tún lọ tọ̀wọ́ náà báyìí? Mọ lọ chọ́ọ̀chì mọ́, mọ gbàdúrà mọ́, kò sí Jésù kankan, lọ ṣe gbá, lọ ṣàwo, lọ tọwọ́ bọ̀, lọ wẹ̀ṣù. Yes!
4: Ó sì wí fún wọn pé ọ̀tá ni ó ṣe èyí.
1: Ọ̀tá ló ṣe èyí, Sàtánì lọ tá a wà. Yes!
4: Àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ sì bíi pé ìwọ fẹ́ kí a lọ fà wọ́n tu kúrò.
1: Ṣé ti Olúwa? Yes!
4: Ó sì wí pé
1: bẹ́ẹ̀kọ́. Ẹ mọ́ fà wọ́n tu, àwọn tí ń balẹ̀ ayé yìí jẹ́ àwọn apani tó ń pààyàn nínú igbó, tí wọ́n ń béèrè owó, ẹ ṣàfihàn lẹ̀. Ṣé báwọn wòlíì wà láyé? Ṣé báwọn bàbá wa wà láyé? Wọ́n ṣe gbàdúrà kí Ọlọ́run kó pa wọ́n sínú igbó yẹn. Ìwọ fi wọ́n lè wọ́ sàti ní Jésù. Bẹ́ẹ̀ni, jẹ́ ọmọ rẹ dàgbà pọ̀ nígbà tí Ọlọ́run yóò kórè. Yes!
4: Nígbà tí ẹ̀yin bá tu èpò kúrò.
1: Nígbà ẹ̀ bá tu èpò kúrò.
4: Kí ẹ̀yin kí ó má bàa tu àlìpàlùmọ̀ pẹ̀lú
1: wọn. Kí wọ́n tún lè àfẹ́ tí ẹ ṣàfi wọ́n lẹ̀. Ìwọ ṣàjẹ́ ọmọ Ọlọ́run, jẹ́ káwọn máa ṣiṣẹ́ ẹ̀tẹ̀ wọn títí ìgbà tí kò rí òde. Yes!
4: Ẹ jẹ́ kí àwọn méjèèjì kí ó dàgbà pọ̀.
1: Ẹ jẹ́ kí wọ́n dàgbà pọ̀. Àtẹni tó ń ṣe búburú láyé, àtàwọn tí ń de orílẹ̀-èdè Nàìjíríà láàmú, àti ìwọ náà, ẹ máa dàgbà pọ̀. Yes!
4: Títí di ìgbà
1: ìkórè. Títí di ìgbà níwájú Ọlọ́run, níwájú ìjọba ọ̀run rẹ̀. Yes!
4: Ní àkókò ìkórè.
1: Láàkókò ìkórè.
4: Èmi ò sì wí fún àwọn olùkórè
1: pé. A wí fún àwọn olùkórè ni Ọlọ́run ó wí fún àwọn olùkórè ni. Yes!
4: Ẹ tètè kọ́ kó èpò jọ.
1: Ẹ kó èpò jọ o.
4: Kí ẹ dì wọ́n ní ìtì láti fi wọ́n sun iná sun wọ́n.
1: Ẹ dì wọ́n láti fi iná sun wọ́n dànù. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí ń bá yé jẹ́ ẹ̀fì wọn lẹ̀. Ìwọ olówó, àwọn adarí tá ń ba gbogbo ẹ̀fì wọn lẹ̀, ẹ máa wo bólú ó ṣe dì wọ́n. Yes!
4: Ṣùgbọ́n ẹ̀kọ́ àlìkámà sínú àbá mi.
1: Ẹ̀kọ́ àlìkámà, ẹ̀kọ́ àwọn ènìyàn gidi, àwọn ènìyàn tó yẹ pé wọn ò fi Jésù lẹ̀. Bó o ṣe lówó yìí náà, o ò sì fi Jésù lẹ̀. Ìwọ tó lówó yẹn.

0: sílé o.
1: Wọ́n bọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀ pàdé.
2: Bàbá wa ni Olúwa ẹgbàdùn.
0: Gbogbo àwọn tó lè ṣàmì lọ́sẹ̀ ò máa rẹ́rìn ayé lọ́sẹ̀ àdúrà rẹ̀ gbà. Ohun tí ayọ̀ rẹ̀ ó fi kún fún ilé ológun ó yá gbà. Agbára àṣeyọrí ó yá gbà. Láti òní lọ nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù. Gbogbo tó bá ti dáwọ́lé lórúkọ Jésù wà rẹ́rìn ayọ̀. Àṣẹ ti gùn. Jésù Olúwa wa. Mo sọ fún wa pé gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fún ìpàdé. A program yìí bẹ́ẹ̀ni tí a dẹ̀ fẹ́ kó parun nítorí oríṣiríṣi tí Olúwa rẹ́ bẹ́ẹ̀ni àwọn tí Ọlọ́run ń lò lórí 1000 yẹn ẹgẹ́ kí a rí ọwọ́ yín lálẹ́ yìí ká lè san owó fún ìpàdé láì bẹ́ẹ̀ni ẹjọ́ a nídi àwọn ènìyàn púpọ̀ àwọn tí ó dá sí ní Sunday tó lọ wọn pọ̀ rárá. Kò tiẹ̀ tí débì kankan bẹ́ẹ̀ni a nídi ènìyàn bíi 200 please a nídi ènìyàn bíi 200 láti mọ ẹgẹ́ kí programu yìí tẹ̀síwájú mo ti sọ fún wa owó yìí nìkan ni a lè mọ bèrè lórí rédíò torí kò ní dá kéèyàn ọmọ ọlọ́mọ gbàdúrà kó tún wá mọ nọ ó máa ń dá àdúrà dúró eléyìí jẹ́ bíi ìrúbọ àdúrà mi gbà ọrẹ ìrúbọ àdúrà mi gbà lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ni fún ìpàdé àwọn tọ́lọ́run bá fẹ́ lò lálẹ́ yìí a fẹ́ san owó fún rédíò tí a wà yìí bẹ́ẹ̀ ni kó ba lè mọ tẹ̀síwájú 80 jẹ́ irúgbìn rere 80 63 63 74 74 25 25 08 08 opay Olúwa ṣẹ́gun lẹ máa rí mbẹ̀ jẹ́ irúgbìn rere sátani ò fẹ́ kí programu yóò tẹ̀síwájú ṣùgbọ́n wa náà ò ní gbà fún jẹ́ irúgbìn rere fún iṣẹ́ Olúwa 80 80 63 63 ẹni tó bá dẹ̀ ní ju 1000 lọ ni bá wa fi sí ẹni tó bá ní 2000 tó ní 5000 ẹ bá wa fi sí ká lè fi san owó yìí táìmù ti pé 80 80 63 63 74 74 25 25 08 08 ohun tí a fi ń pe àkáǹtì yìí fún ìtẹ̀síwájú programu yìí kò ń ṣe fún anything fún ìtẹ̀síwájú programu yìí láti máa gbé sókè kó mọ̀ bá lè wálẹ̀ kó mọ̀ bá lè parun 80 80 63 63 74 74 25 25 08 wàá rí pé iṣẹ́ rí mo lọ dédé tó bá ń dá sí tó bá dá sí yẹn kànkà sam 20 láàárọ̀ kùtùkùtù ọlá sínú omi kò dẹ̀mú kò fi wẹ̀ wàá rí pé ọgbà orí tó tún ju elé lọ 1000 2000 5000 bẹ́ẹ̀ ni sínú àkáǹtì yẹn ó pè owó la bí olúwa ṣẹ́gun lẹ́rìn bẹ́ẹ̀ ó pè 80 80 63 63 74 74 25 25 08
2: ẹ bá ń gbàdúrà ṣókí sáwọn tó bá
0: gbogbo ẹyin tẹ gbé omi lọwọ yẹn ohun olúwa kó wọnú mi yẹn bí ẹ bá ti ń mu mi lọ́sẹ̀ yìí arako tù yìí oṣù kárùn-ún orí ọ̀fẹ́ tẹ ò lè jẹ tẹ́mọ́ oya ohun ayé yìí lórúkọ jésù ẹ ó fi ìjọbọrú ṣeré jẹ ẹ ò ní sọnù jésù olúwa wa orúkọ mi ni ajínrere victor ebenezer owolabi ọmọlágo ajílò.
2: ẹlò ògùn ọlọ́run á pàdé lórí ìkànnì yìí ni ọjọ́ mẹ́jọ bá ti máa ṣe lélẹ́yìí ní gbogbo ọjọ́ sunday tí ọjọ́ mẹ́jọ táwọn máa pàdé lórí ìkànnì yìí orúkọ mi ò yí padà ọlámìdí ọmọláwò jo lórúkọ tèmi tẹ́ ẹ fẹ́ pè ní mc ọlá kí n tó parí ọ̀rọ̀ mi nọ́mbà yẹn náà ni whatsapp nọ́mbà o bẹ́ẹ̀ni tẹ́ ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí whatsapp ẹ kàn fi 0 sí níwájú ni má ṣe bí o má ṣe kà torí kó ń padà àbọ̀ wá bá wa àlàáfíà kristi kò ní fi wálẹ̀ àmín.

Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí ànúgbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ṣe ìwòsàn ń dúró dì ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

ewani a fi nse ona fun wa lati ri pe ojo yi bi ti nro dedede yi yo ro itura si wa lara ati pe orun ti ran yin na won ni o to ta so gbe itumo re na ni pe a wa lati tan mole fun gbogbo awon eyan to ba ni ronu kan lapa kan si keje to si je pe ironu ton ro lori awon ilakoja ton la koja ni pe ah sa won le bo bayi so lon si le da won lohun e ja so fun gbogbo awon to je pe ironu ti dori won kodo to si je pe won to si wa lokan won o na ni pe ah se ni lo gbe mi ara mi bayi opolopo na lon ro to je pe won gbianju ati ba won kankan so sugbon gba ton ba won so olohun oba o ibi ton ti gboonu ara won kun shon to tura sigbesi aye won won si wa ro pe to iku ya jesin lo ori eto ila tin so fun yin wi pe ko so ohun to lohun e ati pe awon oro kan wa ta ba ba yan so ah ona ba yo gongon wa lenu awon kan sugbon a lori ofe ati baro awon eyan ba ipade la se so wi pe e ja so sita lori ikani ta wa yi sugbon ohun te ko se e ko mu precious afolabi gege bi ore yin ti o le ja yin tan mo e mu mi bi ore yin ti o le tu asiri yin ta awo le lulu afefefe arifura adiye o ha si le lulu bo ba le baje ko baje awa fun yin na ni ajo wa fun ra wa ni ibi teto itun wa dale gbogbo awon to je pe won ti la ila koja yi ton ti gbaru re koja ri ngba kan to si je pe o ni un ton se oni bon se to bi igba ton ba ta ni ton si to ti o deran ni din lawon na fi ro pe ah iru awon eyan ton ba wa ni ru ah inira bayi abiru ibola agbe gbayi won setan lati se kini lati da won lohun kan ba won soro kan gba won moran ka won na le lenu ope ba tin se lori eto inu ani number meji te le pesi number akoko e le pesi tarata wa sori ikani e pe emi len tolohun mo lati lu tolohun mo ohun bayi bayi bayi mo nla akoja lori ofe ati le pe number na re 0913 655 6952 0913 655 6952 0913 655 6952 ati wa ni nọmba ẹlẹ́ẹ̀kejì bíi tirú tiẹ̀ ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni pé òun jẹ́ gẹ́gẹ́ bíi nọmba whatsapp ẹ lè fohùn ránṣẹ́ síbẹ̀ ẹ má jó kọjá ìṣẹ́jú mẹ́ta sí mẹ́ta àbọ̀ ìṣẹ́jú mẹ́ta sí mẹ́ta àbọ̀ ẹ fohùn yín ránṣẹ́ sí nọmba náà. Nọmba náà ni 0913 655 6864. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 0913 655 6864. Bí eléyìí náà tó tún jẹ́ pé ó tún jẹ́ pé bíi tiẹ̀ náà ni fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tó bá ń gbọ́ wa yàtòrí rédíò garden ni pàápàá jùlọ àwọn náà tó jẹ́ pé wọ́n fẹ́ gbọ́ wa wọ́n sì fẹ́ máa wò wá ketekete ẹ jẹ́ lọ sí kán lọ sójú òpó ti facebook wòmíwọ́ ti ayélujára tapá abẹ ti wòmíwọ́ facebook lórí ọ̀fẹ́ àti darapọ̀ mọ́ wa ńbẹ̀ ẹ rí wa ẹ dá sí gbogbo rẹ̀ náà lájọṣepọ̀ láti ìtàkùn apá bẹ̀ náà ohun tẹ́tẹ̀ ẹ kàn tẹ precious afolabi dolapo bẹ́ẹ̀ bá ti dẹ precious afolabi dolapo ẹ lórí ọ̀fẹ́ àti rí mi lórí ètò bá a ti ń ṣètò yìí ẹ tún lórí ọ̀fẹ́ náà ti lè ráwọn kankan tán ti sọ síta tẹ ẹ fẹ́ dá sí tẹ ẹ fẹ́ gbà wọ́n mọ̀ràn ẹ lórí ọ̀fẹ́ láti ojú ibẹ̀ náà kẹ ṣe kíni kẹ dá sí láti apá abẹ̀ náà ohun tẹ́ ṣe iná nu tó ẹ jẹ́ ká tún sáré ṣe báyìí ẹ já sáré dé apá abì kan náà gẹ́gẹ́ bí ìṣe wa náà ni tá a bá ti dé láti bẹ̀ á tún tẹ̀síwájú níbi tá a bá dé à ń padà bọ̀.

0: sọ wípé a dára fún gbogbo ìlàkọjá tí a bá ń làkọjá báyìí. Wọ́n pé ṣọmọ lòkú bẹ́ẹ̀ ni a ò ní sin pẹ̀lú òkú ẹ̀. Adára lágbára Ọlọ́run. Àwọn tí wọ́n ń wojú Ọlọ́run fún ọmọ, ọ̀ náà pèsè fún wọn. Iṣẹ́ là ń wojú Ọlọ́run fún. Àbáyá, àbọ́kọ, àbí nǹkan kan tí jẹ́ pé ń gbomi jẹ́ lójú wa là ń wá lọ́dọ̀ Ọlọ́run ọba. Àdúrà tèmi náà ni pé lágbára Ọlọ́run Elédùà, ìyanu á ṣẹlẹ̀. Kò ní bàjẹ́ 0913-655-6952 0913-655-6952 ni nọ́mbà tẹ́ fi dá sí. Nọ́mbà ẹlẹ́ẹ̀kejì tí ó jẹ́ ti WhatsApp tí mo sọ tẹ́ lè sọ síta ńbẹ̀ òun náà ni 0913-655-6864 0913-655-6864. Àwọn tó ń darapọ̀ mọ́ wa lójú òpó Facebook, bẹ́ẹ̀ bá ti tẹ Precious Àfọlábí Dọ̀lápọ̀, ẹ lórí ọ̀fẹ́ àti darapọ̀ mọ́ wa. Jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba pé bí Ọlọ́run ṣe ń fàyè lẹ̀ báwọn kan ti ń lọ, Ọlọ́run fàyè lẹ̀ ló tún fi àfikún sí wa nílé ayé. Ọ̀kan nínú àwọn ẹnjiníà wa tó mojú ẹ̀rọ dáadáa tọ́lọ́run fi jíǹkì wá ń bè ẹnjiníà Ṣẹ́gun, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba pé Ọlọ́run sọ ọjọ́ ìní di àfikún sínú ìgbésí ayé ẹ̀. Àdẹ̀jẹ́ àmú, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Àwọn náà ń gbà ládùúà, gbogbo ohun tóun náà ń fojú wò pé kọ́lọ́run ò ṣe fóun. Lágbára Ọlọ́run, Ọlọ́run àṣe kínni, á gbọ́nà ara yọ sí lágbára Ọlọ́run. Àwa náà kí ẹ o, bẹ́ẹ̀ bá ń gbọ́ pàpàpà tẹ̀ ń gbọ́ làálàá, òun náà ni ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba pé Ọlọ́run ti ṣe kínni, ó tún ti fi ọjọ́ míì kún ọjọ́ ẹ̀, ó ti fi ọdún míì kún ọdún ẹ̀ lórí ilẹ̀ alààyè. Lágbára Ọlọ́run ọba, nínú owó níní ọba wọn ni, nínú ọmọ ọba wọn ni o, nínú aya ọba wọn ni, oríire ọba wọn ni. Lágbára Ọlọ́run, àdúrà tàwa náà rèé, bó a ti gbà fún ọ, kó rí fún ọ, náà ni ó ti rí fáwa náà. Lágbára Ọlọ́run 0913-655-6952 tàbí 0913-655-6864. Abala tá à ń wọ̀ lọ́yìí là ń pè ní abala sọ síta. Ó lápá abìkan tá a fẹ́ sáré takán mọ́ká dé ní wákàtí tá a wà yìí. Ẹ jẹ́ ká tún gbé látapá bí díẹ̀díẹ̀díẹ̀ ká máa mú lẹ́yọ kọ̀ọ̀kan léjèèjì.
1: Ẹ kalẹ̀ orúkọ mi lẹni tọ́lọ́mọ láti di tọ́lọ́mọ. Ẹ dákun mo fẹ́ sọ síta, mo fẹ́ jẹ́ kó máa ráyé ká dákun kán gbà mí nímọ̀ràn ní tí mo bá lè ṣe sí ẹsẹ̀. So mo ní ìṣòro iṣan ẹsẹ̀ ni, so níbi orúkún yẹn ó ti wá ká, so mi ò rí iná pàápàá. So mo wá, mo sì ti logun, mo sì lọ sí hospital. So wọ́n ní ká máa lọ títí ní hospital, kò dẹ̀ sówó tá a máa fi lọ. So mo wá ní pé kí wọ́n á bẹ èèyàn ọmọ Nàìjíríà kẹ dáhùn kẹ gbà mí mọ́ tí n bá lè lò sí tó ẹ pé ìsan yẹn yóò fi nà padà tí máa fi lè rí ẹsẹ̀ yẹn nà. Ìtòró dá ìgbà tó ti ká igi gangan mò ń lò, kẹ dáhùn kọ́ máa ọmọ Nàìjíríà kan gbà mí, kán sàánú mi, kán dáhùn kán ràn mí lọ́wọ́ ní tí mo bá lè ṣe sí.
0: 0913-655-6952 kí ni arákùnrin kí lọ́n lè ṣe níbi tọ́rọ̀ gbédè yìí. Àwo ń fẹ́ máa tẹwọ́ bọ àbí tojú bọ ohun tó bá yẹ kí àwọn dókítà tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ kan ṣe, àwo lórí ọ̀fẹ́ àti lè máa ṣe. Ṣùgbọ́n tó bá dàbíi pé ẹ ti ṣe tó dá yín lójú dáadáa, èyí tèmi á kọ̀kọ́kọ́ sọ látọ̀dọ̀ tèmi náà ni pé àwo nígbà tẹ́ ẹ ti débẹ̀, wọ́n ti ní ẹni bá mojú ògún bá ní pàpì ní rè, èyàn ò sì ń fi nǹkan pamọ́ fẹ́ni tó bá jẹ́ pé ìní ń tọ́jú ẹni pé àwọn bíi dókítà. Gbogbo ìgbà míì náà wọ́n lè ní kẹ́ ẹ lọ ṣe àwọn nǹkan kan, kì í ṣe pé ọ̀dọ̀ nǹkan tẹ́ ẹ bá ti dọ́dọ̀ àwọn dókítà yìí, bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ wọn lọ́ọ̀kan báyìí, ó dàgbọ̀, ó di báì báì nù, ó ti ò ẹ lórí ọ̀fẹ́ àti lè padà lọ sọ́dọ̀ wọn. Bí ti ń ṣe yín rèé, báyìí lẹ ti rí, báyìí lẹ ti rí, báyìí lẹ ti rí, ohun tó bá wá kù won le fun yin lona abayo e to ba wa ku mo ba si wa de pe ese le na le fe tobo lori ofe ati le se sugbon e ti so bayi e je ka wo bi awon mo Nigeria se gba yin moran latodo ti won be 0913655692. Hello. Hello, Kale.
2: Who call me now? Ambassador Agba. Out of the bunker.
0: What's up?
2: About to sorry. What happened? He said, if he gave a session. One for one morning. Say, what do you want? I'm very funny. Who got the ship over there? Or the doctor? You could look only test it. I want to come better way, I said. I'm going to go now. I'm going to go. I'm going to go. Oh, when you can wait or possess a little less with our wife. You know, I did that. Oh, no, I'm a two months of the woman. You know, we never do that.
0: Baba mi koni baje afikun oro na leyin na ti se kini le tu fi kun oro temi na ti so esun koni baje a ri pe daada pe eto yi lara won to ye daada e wa lara won ko si ni baje koni baje nla gbara olohun 0913655692. Hello.
3: Se kale o
0: baba
3: am gbadura wa
0: mi e ka bo sori eto
3: ah yes sir ela moni
0: efesosita
3: yes sir
0: sosita baba
3: to e ma nigeria igba mi o ha ti to lo e kan ti n face yi in lo bi o do meji la bayi sin bayi awoko ni pe opo nbe kan ke bi asiko e kan bi fe ti ti eni seri la de kan bi se fe seyin bayi awoko ni pe ene ne ba mele se mi o ni ku ya mele se mi to mi ye awon mo nu di e pe yin eyan mo Nigeria ke gba mi
0: tale so po nse yin
3: mo ni ni so ko mi se mi o e ni ya mi ni se mi o
0: idile ya yin lo nse yin
3: mo ni ni pe ya mi ni se mi e so ko ba mi ni se mi
0: okay e so pe ya yin lo nse yin e so pe baba yin lo nse yin
3: ibe
0: eseun e tesi waju
3: e ama mo ni di e wa lo ya mo Nigeria ada se ni pastor ni afa ni egba mi to ni ko wu ni pe lati bi odun ja seyin bayi iko yi ni wa so kan se dede ngba kan na ni ama ti mo ti ngbe de leko mo je kin raye sun lati de apa mi wa si eko njo don lohun ara se kaduna kaduna yen wa ni aye ti ba be
0: tale ni o wa seko
3: Baba mi wa seko
0: lati gba to si ti wa seko yi le lare ti nse yi
3: mo se kaduna lodo awon parent wa
0: okay
3: so kaduna wa ni aye ti wa bere
0: okay sir
3: idi pe kuku ni pe baba yi fe lo mi fun okun owo ni yawo ti lo omo ti lo o se kan kan bayi o ti mba de layi o wi fe si mo so won so si won ni gba mi se kaka in se ki tata yi ni mama ti mo ni ina won ni won se mi o baba ti mo ni ina won ni won se mi o amba to tun aye wa ba to tun aye wa ba to tun aye wa en gba da won bi pin ka bi lo mo ona po mbe e da ka gba mi e gba le da ka gba mi
0: ah Olorun agba wa lagbara Olorun fun e je nsare bi ni bere kan sa
3: okay
0: bawo leyin se mo so so fun yin ni abi bo le se mo pe lati gba ti baba yin ti wa yi leyin na ti wa ri pe won fe fi yin sogun wo
3: to da fun yin ite nda bubo seri lati bo kini on ba fe si bayi ma fe lu mi e wa bo ale si o ma lo wa pa iwe mu so lati be won wa gbo so si to pa lo si to ba tun wa le pada
0: e ma binu e ma binu e loju orun le tin so ile ipe sira si oho wa ni komu komu
3: oju ko oju ni o
0: wa ni ke bora si oho
3: be ni kon to mu da alo lagba se abaye
0: ah
3: o to lagba ife so eke ba si ko ni o ke kuru ni
0: ko si wala ko si wala
3: ile an gbo mi
0: amu wa pelu yin
3: se ari tu a tembe nto ni aba mi wa wa njo ni wa mi wa le mi ba tu aba mo ni mo si pa ti fun won so ton so si bi pe aba ba ti ni pe da mo foreji o e wo ke aba mi so fun mi ni so fun mi pe si te mba ni ka won ka lo si te da mba ka won ka si bu mi si te da won lo bela interi mi baba mi ati iba ti nda mbo wa lati ju odun 12 o iba yin so ri so wa nke ti kan ba gbe kan fun mi wa ti emi o je ni kan ti emi o je da in kan ti je ba wa ruwo so ko re ba mi gba mi leyin kan leyin na mo mi ne gba mi ko pere ai pa don le ko la de bi pe mo mo be ku ati tu bayi ni mo se fun dem fun ko se je fun mi lo ti fe ku pe pa mi ola awon tan kan ma mi lo ti tun jọlọ lọrun fe lo ti tun mo wa ni ba so awon tan wa be won ti ma awon le me ko ma jo nje o ke no go la ke gba mi o fe to ọlọrun ada n se ni afa yin pastor ni o ri la ke gba mi
0: seun ko si wala ko si wala hey ọlọrun ọba o ọlọrun ọba o ọlọrun ọba o gbogbo wa na te ba n fọkan ba lo le gbo ohun ti arakunrin so yi lapa abitan ṣugbọn kasha so pe won fi tomo luabi ati ogbon olohun fi gbe kale nigba akoko won na won o pe baba awon ni nsa won o won na won o si pe iya awon ni nsa won ṣugbọn ibi toro de lori awon kankan ta won foju ara won ri bi igba to ba dabi pe baba awon fi nkan enu ba won soro pe ka won bora won si oho te ti gbo daada nigba mi na wa si ni pe a fi nkan so nje ani awon je olorun sa ba won se awon oni ri je sugbon lati igba na titi di wakati ton so pa awon ba wa soro yi te ba de gbo won ni lati bi odun mokanla si merinla la won kini tin sele won ni kini kan wo se nbi toro de 0913-655-6952 tabi 0913-655-6864 Hello.
4: Hello, Ekaleo.
0: Ekalema.
4: Professor.
0: Mama me.
4: Happy Sunday.
0: Happy Sunday.
4: So, happy Mother's Day, gbogbo mama wa.
0: Mama.
4: We are telling you sorrow like airport, Lonnie. Sorrow, see one great way. See, Baba, Koko, Yena. Cause you shall be to Lossi, I hear woo. My boy, KG, see, Baba, it's on say, did you know? What if you know, Baba, go, what sorrow? Sugbon ko si nkan ti agbara adura oka atagbara olorun awon ni won be tinu adura gbigba bayi o adura to ba se pe muslim ni won o mo wo mosalati awon kawon afa yi won ka o kan gbadura tolorun fun won to ba so ni gbagbo ni won awon ojise olorun na kan gbadura fun won o a le soju ba nlo o olorun kun wa o ile ise yi o ni tuka o ko ni lana o olorun pelu gbogbo ni o
0: e seun mama ko ni baje e seun gidi gan ni 0913-655-6952 0913-655-6952 kini kara kuni o seun ateni akoko ti awon na ko so ta awon mejeji e je ka wo mejeji ona wo lo le gbigba ni wakati ton wa yi hello
5: hello
0: ka le mama
5: sa
0: mo ti ta ma
5: esa ni nkan bi odun ta lo yi san jo mi ta
0: mo wa pelu yin
5: esa ni mo fa e omo kan kan ti o lohun de se ni san jo ta ya se ti lohun de se mi mo wa le pa won parents o àwọn fẹ́ẹ̀sì náà fọwọ́ sí omi lọ́rọ̀ afẹ́ẹ̀sì jẹ́ àfẹ́ẹ̀sì náà jẹ́ náà fọwọ́ sí ṣáàtì pé a ṣe nìka aṣọ ìgbà ṣe nìka náà mo ka wa nle re mo de ti bu ti lori fun gba yen o to wa di pe mo bi mo mo wa o ni wa ni nkan bi po mo tin gba yen so di pe mo bi mo na ta ani su ko tori pa da de la ta ro oko mi ma wole ni se fa le thank you pa
0: yes waju
5: o ma wole ni se fa le ma de so fun pa mi ko ni ti ko ni to yin da mo ta
0: Any suru, any suru. She can't be more, can't be more. Ni one man no into do to you to ban him below one so.
5: Then it
0: will be more, Abby.
5: Then, sir.
0: It is what you ma.
5: Yes,
0: sir. It is what you ma.
5: Some man me to you to him. Some time we grow. Until now, by it will be more.
0: I'm afraid to move.
5: Ola won fe mi pa won fe gba omo nti na won egun mo te gimo na o o sowo sisu ko se kan ko wa wo omo o wa di ni somo ni ti wa be a bi 5 months bayi wa le mi ke mi go mo wa fun yin omo ye kere
0: ko si wa la ma ko si wa la ona ko wa mo se ona ko wa mo se ona ma sha nu fun wa o arabirin kan na lo tun so ti won sita bayi o kini karabirin na o se nibi toro de fun awon bayi na irorin wo lo le ko si gbedu ni wakati ta wai eje ka lo si eka opolowo oja ta ba ti de atesi waju si ma gba won eyan wa ni moran lokan kan lejeje o ti di meta bayi ati tarabirin ta won na so ton laipe o di meta o ga lo sha no fun wa 0913-655-6952 iyan ta koko tele keji 0913-655-6864 oni ti number elekeji te file dasi eja lo se ka polowo oja ka tesi waju ta ba ti de lati ka polowo oja

0: ìpàlẹ̀ pẹ̀tàn orúkọ tèmi ni rasheed látòkèrè ṣe rí ìmọ̀ràn kan ni mo fẹ́ fáwọn obìnrin wa ṣe rí ẹni tí èèyàn bá rìnrìn àjò ó yẹ kí èèyàn mọ irú èèyàn tó jẹ́ ṣe rí obìnrin míì ló máa ń fà á tọkọ ẹ fi máa ń nà ẹ mọ̀ pé àwọn ọkùnrin sì ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá ọkùnrin míì wà tó jẹ́ pé ó ètì bóyá ó ń bá ìyàwó ẹ̀ wí tó bá sọ nǹkan yín ọkàn ìyàwó náà máa ti sọ bíi mẹ́wàá ẹlòmíì ò ní sùúrù tó bá yẹn ó lè nà ìyàwó ẹ̀ so irú èèyàn tọkọ ẹ bá ti jẹ́ yẹ kó lè mọ̀ tó bá ń bẹ wí ìwọ dákẹ́ máa wò ó àbí kó ra jáde àdéhìn tẹ bá fẹ́fẹ́ tí ò bá ti láláàfin sùn tí ò léèyàn kankan tó bẹ̀rù ẹ má fẹ́ ẹ má fẹ́ rárá so ìmọ̀ràn tí mi fẹ́ gba obìnrin tí lúlù yẹn bá ti ń di lemọ́lemọ́ táwọn fámílì dẹ̀ ti dá sí tí ò dẹ̀ tún lójútùú náà sù rẹ̀ sí court because kọ̀rọ̀ ayé ó yá ju gbangba àlèkí àmọ̀ lọ o ṣe bẹ́ẹ̀ ró lórin kan ara rẹ̀ wọn lórin kristen kan tọkọ ẹ̀ lù pa nínà kó tó di pọ́kọ ẹ̀ pa ó sì àti láwọn àwọn nǹkan kan tó ti máa happen tó rú mọ́ra so ìmọ̀ràn tèmi lè gbà nìyẹn o ẹ kú ètò.
1: Sàlámù àríkún àmútọ́lá àbákàtì. Ọlọ́run ní bẹ́ẹ̀ tó jẹ́ o. Máa ìmọ̀ràn tèmi ni fẹ́ni tó ní bàbá àwọn àtìyá àwọn ní bẹ́ẹ̀ ń di ọ̀rọ̀ náà. Ọlọ́run ló máa tí ń bẹ láàrin àwọn méjèèjì. Torí ó rí àkójá sí pé bàbá àti ìyá kan wá da ọ́ papọ̀ mọ́mọ. Gbọ́mọ̀ràn mi fún pé kó máa dìde lórí kó máa bẹ lọ́hùn-ún. Ó máa yanná fílà. Èyí tí ó wájọ́ pọ̀ ń sẹ́mi ayé rẹ̀ jù ìstìkì fáàrù ni kó gbajúmọ́ jù. Kó máa ṣe ìstìkì fáàrù. Dáadáa kójọ́ pọ̀ lóru tọ́nà wọn fi ní ọbọ̀n bẹ́ẹ̀ olóògbé ọlọ́run náà pàtàkì yóò tẹ ìmọ́lẹ̀ sí i ọ̀rọ̀ náà fún un yóò sì fún lálàáfíà kó máa yanná fílà kó sì máa ṣe ìstìkì fáàrù lóru nítorí nǹkan kan ní rí báwọn kan jẹ pé òun náà ti fọ́ fàkà lọ́run fi gbàbẹ̀ fún pọ́nísímẹ́ǹtì fún un èyí tẹ́mi nílẹ̀ láti gbà nímọ̀ràn.

0: ṣe ni ta bá ní káwo ti bàbá wa kẹwàá yìí rà ní lóbi tán lọ lásìkò ṣé wàá rí ọjà ṣe rí bàbá wa kẹwàá àwọn kankan bẹ tí ó kó tó kọ́kọ́ ń fa ẹ̀gbin fún wọn láàrin àtàwọn eléré kéékèèké tó sì jẹ́ pé ẹni tó wá jẹ́ bí ọ̀rẹ́ tímọ́tímọ́ wọn nígbà náà lọ́hùn ó bá wọn sọ̀rọ̀ lé lórí débi wípé nígbà tẹ́ni yẹn padà kọrin ọ̀tọ̀ lẹni tí ń bá wí ọ̀rọ̀ tí òun àti bàbá wa kéwàá fi wá ṣèkìlọ̀ ó tún wá kọ́ mọ́ ni àwọn èèyàn wá sọ pé ó ń bú kéwàá ni kò bú kéwàá ni kò kí n ṣe pé bóyá ó bú kéwàá torí ẹni tí mò ń sọ yìí láti kékeré látọ̀dọ̀ wọn làwọn àti bàbá wa àwọn mẹ́ta ni wọ́n lẹni tí mò ń sọ yìí àwọn mẹ́ta ni wọ́n àkọ́kọ́ Sashina Peters Odimeni Professor Waike Ajao Odimeji àti Dr. King Wasaide ṣe rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n lè láwọn ọ̀rẹ́ mi kun àmọ́ ọ̀rẹ́ wọn àti kékeré ni inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí torí wọ́n ṣe ọ̀rẹ́ tààrà láàrin bàbá wa kéwàá àti Sina Peters ọdún kan àti oṣù mélòó kan náà níbẹ̀ láàrin wọn kẹwàá ibi tí ìsúmọ́ra yẹn dé ṣùgbọ́n Professor Waike Ajao táwọn ṣẹ̀ṣẹ̀ lọ kọ́lọ́n kó fọ́run kí àwọn náà àwọn jù wọ́n lọ díẹ̀ torí tí ń bẹ láàrin Professor Waike Ajao pẹ̀lú bàbá wa Mayegun nǹkan bí ọdún bíi mẹ́rin àbí márùn-ún ni nǹkan bí ọdún bíi mẹ́rin àbí márùn-ún àbí ọdún mẹ́ta níbẹ̀ láàrin wọn but àwọn àti Sina Peters kan bí ọdún mẹ́rin ó tún lé níbẹ̀ láàrin wọn ó dá nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ta ni ọ̀rọ̀ ẹ̀gbin tí mò ń sọ ta ni ẹni tí lẹ́yìn ìgbà tí wọ́n kìlọ̀ gbogbo wọn náà ṣe kìlọ̀ pé lágbájá ọ̀rọ̀ ilé tó ti kó yìí yóò máa kó ẹ̀gbin jẹ o níṣẹ́ tí ń kó ẹ̀gbin jẹ o àmọ́ ara ilé ni ó mọ lámòdì ọ̀tọ̀ ni tára tó pé àwa la súnmọ́ jù múra kò kọ́ ilé gbogbo wọn náà jọ ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n nìkan wá ń bẹ náà mẹ́tẹ̀ẹ̀ta yìí tó yẹ pé wàhálà ti ẹ̀ pọ̀ náà bínú àwọn méjèèjì tó kù yìí wàhálà rẹ̀ pọ̀ pésẹ̀ tó jẹ́ pé ẹni ọ̀tọ̀ lóhun àtẹni tí jọ ń jà tẹ́lẹ̀ tán jọ ń fúnra wọn jẹ pẹ̀lú ewu tara àti sọ̀rọ̀ àwọn méjèèjì náà rí ní nǹkan bí ọdún mẹ́ta sí mẹ́rin sẹ́yìn bí n ṣe gbàgbé tó nǹkan bí ọ̀sẹ̀ mẹ́fà bọ́sẹ̀ mẹ́jọ ni mo fi sọ̀rọ̀ ni ẹni tí mò ń sọ yìí ẹni ẹ̀ tún wá fi kọrin àwọn èèyàn wá gbé káàkiri kódà àwọn gbé lọ bá bàbá wa kí wọn pé ara àwọn tó ń pè lọ́rẹ̀ẹ́ nù ó kọrin bọ́ ó sì gbá ó ṣàwò ó dá ta lẹni tá à ń wí láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹ bá wojú aago yín aago méjìlá ó sì mẹ́kù ṣẹ́jú mẹ́rin á sì gbà pé kún àbí méjì láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó bá di ọjọ́ mẹ́jọ á tẹ̀síwájú níbẹ̀ àwọn tó ti débi Abdulyakin Fọlọ́nṣọ́ Jimoh Buhari Konatek mo ti rí àwọn náà bí báyìí àjọṣe wa kò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni ṣáádú láti ìsàlàlùkù nílé Ìbàdàn Alhaji Sani Adébáyò Kàmáyé nílùú Àbújá Alhaji Kazeem Onílé láti Emiasun Alhaji Ismail Adémọ́lá Adésìmí láti UK ẹ̀ṣin ṣun Alhaji Adéni ọmọ gbàdàmọ́sí ẹ̀ṣin àjọṣe kò ní bàjẹ́ Ọ̀yọ́wí láti Gao síbi Mr. Rashid láti Gambari Mr. Joseph Omanioye àti Israel Majesty Aino Orosun láti Texas ní United States of America ẹ̀ṣin ṣin àjọṣe kò ní bàjẹ́ Mr. Nuruddin Alumole Baba Senior Baba Aminatu Barukaya SNC Alfa Sai Tanke Okedo Ilal Amam Insha Allah Ebi Okiki Bed Lati Bodesadu Focus Vigilante Lati Bodesadu Pastor Adedeji Lati Okeyi Haji Kazeem Oladimeji Onile Legba Mechanic Akinbasa Nilofa Alhaji Abdul Mumin Balogun MM Ati Alhaji Ni SK To Ni Soki Number Ti E O Pe Si 091-36-55-69-52 tàbí 080-008-87-87 Hello, ẹ kálẹ̀.
1: Ẹ kálẹ̀ o.
0: Kí ló kọ yín bó lè ti pé o?
1: Oòdùà ló ń sọ̀rọ̀ láti Ìlọrin.
0: Oòdùà láti Ìlọrin.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ pé nọ́mbà mẹ́rin tó gbẹ̀yìn nọ́mbà yín.
1: 6447
0: 6447 Ẹ dá sí tò níwọ̀nba sókí.
1: Ṣé rí inú mi dùn mo ti ń sọ ọjọ́ tí ẹ gbé obì ṣe àti wà sí ìwà tó yẹ pẹ́pẹ́pẹ́. Odò àtẹ̀rí tí mò ń jẹ́ yìí orúkọ òbẹ́sẹ̀ táwọn èèyàn sọ mí ládùúgbò ni mo ní tó òbẹ́sẹ̀ rí bíbi àṣejù.
0: Káì ọ̀la ẹ ṣeun.
1: Bá a máa fọkàn bá a lóṣù tó ti gbọ́ níbẹ̀rẹ̀.
0: Ẹ mọ́ wọrí ẹ ti gbọ̀n kankan ẹ sì máa bá a bọ̀ ẹ ṣeun gan. Ẹ pè mí lágo márùn-ún ọ̀lẹ́ ọ̀la John Oluwaṣina Ayọ̀dẹ̀lẹ̀ tirin bi bayi okay olushina ayodele abrazak agbarere se leader e je ka tun boy pe e ka gba ipe kan si olowo ti mi ti pe ba wole ti pe ba wole to